0: Orúkọ mi ni Emmanuel Oyunkunle, mo wá láti ìlú Ekiti State nílùú Ado. Mo wà níbí ní alẹ́ àárọ̀ náà nígbà tí mo ń jẹ́rìí sí ẹgbẹ́ tó lọ ṣe. Tẹ bá dẹ̀ rántí, dádì pray fún mi lánàá yẹn. But to my surprise, bá ṣe parí program Vigi yẹn, mo kàn bọ̀ sínú mọ́tò, mo sùn. Mo kàn ní kí n tẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní WhatsApp. Tí màá tan WhatsApp, bí òun bọ́kàn sí mẹ́sẹ̀gì mi nìyẹn, ó ní ẹjọ́ pé ẹnìkan ló sẹ̀ nọ́mbà mi sí òun. Tí mò ń ta furniture. Mi ò kí n ṣe furniture lóòótọ́, ìgbà mi máa ń gbaṣẹ́ furniture, wọ ẹ̀kọ́ kan ni. Tí máa dẹ̀ gbà, mo láwọn furniture tí màá kẹ́kọ̀ọ́ yá bá mi ṣe kínní yìí. Mo á ní òkè iṣẹ́ fẹ́rẹ̀ ṣe ni, ó ní ara òun ní èyí tó máa kó lónìí. Èmi ò sí Lẹ́kìtì báyìí. Ó ní mo ní àná kò sí wàhálà. Mo ní kí lẹ fẹ́, ó sà list kan fẹ́ bíi mẹ́ta. Mo ní kò sí wàhálà. Mo ní ṣé ò ní ìdí kọ́tì ni? Ó lóun ní ìdẹ. Ó ní sì mọ́ ń tà ni? Mo ní lọ́kọ̀ yanturu, mo bá send picture ṣọ́ọ̀bù sí. Ó ní òkè. Mo ní sì ò ní ìdí fire pot ni? Ó lóun ní ìdẹ. Center table nǹkan, ó lóun ní ìdẹ. Rọ́ọ̀gì nǹkan, pillow nǹkan, bẹ́ẹ̀dì nǹkan lóun ní ìdẹ. Ó ní sì ò gbọ́ ẹni mọ̀ ń tà o ní tó bá rí bẹ́ẹ̀ o ní ajẹ́ kankan tó ń wọn ara ọ̀pọ̀ nìyẹn o mo ní ara kó list everything tó fẹ́ o lò bí síra yìí fúnra lára mi ọkàn sí kí ni mo kà list everything jọ àti nǹkan tí mi ò sọ fún tẹ́tẹ́lẹ̀ gan mo sá list everything o ní kí n fi price everything mo sì price sí mo sá sọ pé olúwa ọlọ́run authority tó bá ṣe lè fún mi má jẹ́ mo cement tí mo wọ̀ ó kéré bọ̀ máa fi kún ní ìsọjú báyìí lọ ní mọ́tò mo sọnú ọkàn mi mo kàn ní ẹgbọn ẹsẹ̀ dàkánàbà ẹ mọ́ wọrí títí ọ̀rọ̀ ńlá títí tẹ̀ lọ́la máa ti dé kìtì títí 12 everything yín á ti tẹ̀yìn lọ́wọ́ olóòlà nìkan ló nínú ẹ mọ́ wọrí the next thing bí wọ́n ta send the full payment ní ẹ I was like wow.
1: Láì rí ẹ sójú full payment wọ́n send the number ẹ sí kò mọ̀ ẹ tẹ́lẹ̀
0: mi ò rí báyìí.
1: And somebody call deal of almost 2 million. Kò dẹ̀ rí sójú ó tún send owó.
2: Wo
1: na ọwọ́ rẹ sókè.
2: Put up your hands.
1: Ọlọ́run tó ń ṣe sharp sharp lórí òkè
2: ògo. That is doing it quick quick on this mountain of glory.
1: Within 24 hours.
2: Láàrin wákàtí mẹ́rìnlélógún.
1: That God will give you emergency testimony.
2: Amen.
3: Ní àárọ̀ láyẹn, mo pọ̀ itẹ́ wà ní Àkúrẹ́. Àyà abàlẹ̀ dàgẹ́, a máa pàdé ní Òǹdòrò. Mo ti sọ fún yín láti jọ Thursday, mo ti wá pé bàbá mi rán mi sí ní ọ̀la. Má dẹ̀ fi ṣeré. Sori tẹ̀yàn bá ń fi nǹkan tó lágbára báyìí ṣe àwẹ̀ wa. Ó ń fi ayé sí abẹ́ rísìkì
4: ni.
3: Gbogbo àwọn tó rí tí wọ́n ṣẹ́gun, wọ́n jà ni. Ẹni tí ò bá lè jà, kò lè ṣẹ́gun. Ẹni tí ò bá dẹ̀ ṣẹ́gun, kò lè lo ògo. Ogun àwọn ọmọ rẹ ó ń bẹ nínú ìgbìyànjú ẹ. You must try your best. Da the succeed. Mo ń bi òbí kan lẹ́rẹ̀. Kí lẹ̀ ń wò? Báyẹ̀ gbogbo ọmọ yín rí báyìí. You have to struggle. You have to fight. You have to strike. You have to fight. You have to fight. Ó gbà àwẹ̀. Ó gbà dúà. Kó lè rọ́nà lọ. Mo gbà dúà. Wà borí. Ìwà àyànmọ́ lọ fò. Iwa ànyàmọ́ lọ́la lùyọ́. Iwa ànyàmọ́ mèkì ẹ̀. Iwa ànyàmọ́ wà dẹ́dúró mọ́. Egun òdílé ò dẹ́dúró. Ogun òdílé ò dẹ́dúró. Gbèsè ò dẹ́dúró. Àìní ò dẹ́dúró. Ayé rẹ̀ fò. Màá lè na sàbẹ̀. Èkú dàbà yà sàdà. Ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ bá dúà dá yà yà bá ṣọ́ta. Ma declare, o tó fẹ́ dà, agbẹ́mijáde, níbi agbẹ́mipamọ́sí, agbẹ́mijáde, níbi agbẹ́mipamọ́sí, ọ̀nà mi là, mo dìde, agbẹ́mijáde, níbi agbẹ́mipamọ́sí, ọ̀nà mi sí, ọ̀nà mi là, ẹ̀rí mi dẹ, mo lọ wájú, agbẹ́mijáde, níbi agbẹ́mipamọ́sí, agbẹ́mijáde,
4: He's not

0: kọjá òwúrọ̀ òwò tó.
1: Ẹ kú ojúmọ́, ṣe mo bá yín dáadáa láàárọ̀ yìí.
0: Àwọn lẹ́ni náà ti rò pẹ̀lú ìdodo. Tó wá dórí sùn mi, táyé wò ní bẹ̀mí.
1: Okay now.
0: Ọlọ́run.

Ok. Bí sí afẹ́fẹ́ rọra mọ́ wà mí. Mọ́ dà mí jù mọ́ dà mí díẹ̀ díẹ̀. Congratulations. Happy birthday fún gbogbo ọlọ́jọ́ ìbí. Happy married life fún gbogbo oníyàwó. Níbi táwa náà gbà lọ láàárọ̀ yìí tá a lọ rèé bá wọn sọ di wúkẹ́wúkẹ́. Níbi tá gbà lọ tá a ti lọ rèé bá wọn darí ètò sólú yoko. Happy wedding anniversary fún gbogbo àwọn èèyàn tó ń rántí àjọjọ́ ìgbéyàwó wọn fún tòní. A sì kì í yẹn kú ìnáwó gbogbo lóko àgbà. Graduation lẹ̀yìn ń ṣe ni a kì í yẹn kú oríire o. Àbí ṣe lẹ̀yìn fẹ̀yìntì? Ẹ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. Ara ń fẹ́ sinmi, jàre jẹ́ ń lọ rèé sinmi. Happy retirement.

bẹ́yìn náà bá làwọn alára yín ti ń ṣọjọ́ ìbí ohun tẹ́tọ̀ yìí wà fún rèé ẹ já kí wọn bó sì jẹ́ pòkó àgbàlẹ̀yàn yín ń ṣe ẹ já bá wọn yọ̀ká bá wọn dunú ẹni wọn tó relé. Bó ṣe rìtáámẹ́ǹtì lẹni yín ń ṣe ẹ já jọba wọn dúpẹ́ láàárọ̀ yìí. Orí ọ̀fẹ́ ń bẹ, orí ọ̀fẹ́ ń bẹ. Ẹ lè pè wọlé tàbí kẹ́ ẹ fàtẹ̀ jíṣẹ́ sọwọ́. Nọ́mbà tẹ́ pè jáde, màá fi léde fún yín. Nọ́mbà tẹ́ fàtẹ̀ jáde sí, màá fi léde fún yín. Èyí tó bá wù yín lẹ lè ṣe nu gbogbo ẹ̀.

0: All right. Ojú òpótẹ́ máa fàtẹ̀ ìjíṣẹ́ nìkan sọwọ́ sí leléyìí. Bẹ́ bá ń gbìyànjú àti pè wọlé bí ò bá wọlé. Ẹ farabalẹ̀ gbọ́. Eléyìí kìí ṣe nọ́mbà tẹ́ pé àtẹ̀jíṣẹ́ nìkan lẹ̀ fi sọwọ́ sí. 090-5710-9094 Àtẹ̀jíṣẹ́ nìkan àlàní ẹ bá ń kí ẹni báyìí má sì bá yín kà jáde. Bẹ́yìn bá fẹ́ pè wọlé. Orí bàbá yín ṣe tẹ lórí ọ̀fẹ́ àti wọlé. 0816-251-9991 Bàbá fáwọn míì lágbo pé ẹ fi wẹ̀. Wọ́n ó bù ú mu ni. A ní ẹ mọ̀ pé nọ́mbà. 0816-251-9991 Tálòkèlè àkọ́bù mi láàárọ̀ yìí. Ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ṣàlàfí àlẹ́ wa.
1: Ọdúpẹ́ sà.
0: Ẹ ṣe orúkọ yín láti bo.
1: Ọ̀tàpọ̀ láti ìlú Ìfira ni o.
0: Tàlà láyọ̀ yín láàárọ̀ yìí.
1: Èmi ni aláyọ̀ àti gbogbo fámílì mi.
0: Ó dá ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o. 0816-251-9991 Ẹ̀lú sọ́mọ́dì ẹ̀kú ojúmọ́ o.
2: Ẹ̀kú ojúmọ́.
0: Ṣàlàfí àlẹ́ wa sà.
2: Ẹ̀dúpẹ́ o.
0: Orúkọ yín láti bo.
2: Ẹ̀bẹ̀nẹ̀rẹ̀ Ibadé Ọ̀ṣun láti Àgbálùkù ni o.
0: Ó dá. Ta ni aláyọ̀ láàárọ̀ yìí, lédi Àgbálùkù?
2: Èmi gangan Ọlálayọ̀.
0: Lédi Àgbálùkù ó yà ìṣó ńlẹ̀.
2: Yóò.
0: Lédi Àgbálùkù àbí ìṣọmọ Àgbálùkù?
2: Àmì ìṣọmọ Àgbálùkù, mo ṣiṣẹ́ l'Àgbálùkù ni.
0: Ọmọ bo lẹ́yìn?
2: Irun àkókò ni mí.
0: Àìrọ ẹ mọ sọ̀rùn. Ó yá. Lédi Yorùbá tala láyọ̀ láàárọ̀ yìí.
2: Èmi gangan Ọlálayọ̀.
0: Ó yà ìṣó ńlẹ̀. Zero eight one six two five one nine nine nine one. Ekaro. Hello.
3: Alani Ekaro sir.
0: Ekaro, Ṣàlàfí àlẹ́wà.
3: Adúpẹ́ púpọ̀ púpọ̀.
0: Orúkọ yín láti bo.
3: Reverend J.I.O. Olówó J.B. láti ìlú Ọ̀wọ̀ ló ń sọ̀rọ̀.
0: Ó ya ìṣó ńlẹ̀ bàbá. Tala láyọ̀ láàárọ̀ yìí.
3: Mo ń kí ọ̀gá mi àríjẹ. Ó fẹ̀yìntì lánàá. Ọ̀gá mi ló jẹ́ èmi ti fẹ̀yìntì ṣáájú ẹ̀. Òun náà fẹ̀yìntì lánàá àríjẹ ní ìkàrẹ́ àkókò. Pé ó kú oríire. Ó lọ láyọ̀ ó bọ̀ láyọ̀. Ó lo 35 years. Àlàá ni mo tún gbàdúrà gbogbo àwọn tó ti wà lẹ́nu iṣẹ́ ìjọba. Wọ́n á lọ rí wọ́n á bọ̀ rí o. Ọlọ́run ran àwa náà lọ́wọ́ ọdún kẹfà ni mo ti fẹ̀yìntì ní. Àwọn kan ló ṣọ̀tẹ̀ o. Mo lo 35 wọ́n lọ sọ fún ìjọba mi bá ti wà bẹ̀. Wọ́n ní olówó máa lọ lé olówó dé wà lé. Àlàá ni ẹ ṣe.
0: Adúpẹ́. Adúpẹ́. Aláyọ̀jọ̀. 0816-251-9991 Aláyọ̀jọ̀. Ìyá wọn ti sá lọ. Hello, Aláyọ̀jọ̀.
4: Aláyọ̀jọ̀ rẹ.
0: Ẹ káàárọ̀ orúkọ yín láti bo.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣe o.
4: O ṣàgàlà láti ilé ìṣúwà.
0: Òyà tala láyọ̀ láàárọ̀ yìí.
4: Mo kí ìyàwó mi tó ṣe báńkì lénìí. Ìyàwó ṣàgàlà.
0: Ìlú àṣeyọ.
4: Ẹ̀mí gbígbọ́n jẹ́ kí wọ́n.
0: Àmì. Àmì.
4: Kò dẹ̀ kí gbogbo àwọn èso pátápátá pọ́n kọ́ ọdún o. Ọdún ayabo.
0: Àmì.
4: Àlàní mi.
0: Mórí kí ìyàwó yín kẹ́ fi gbé ǹdì.
4: Ọ̀pọ̀ dún máa.
0: Ok.
4: Ọkùnrin fẹ́ mẹ́lélé. Bẹ́ẹ̀ni lẹ mẹ́rin sá.
0: Ojú ẹ̀.
4: Akúrò fẹ́ dèdè tí mẹ́ ọmọ gbé.
0: Arise.
4: Àbẹ́ dèdè tí ẹgi ọmọ gbé o. Ẹ̀dọ́kọ náà ẹ̀dì kì í jẹ. Lẹ́mi làmẹ́ lọ́kùnrin fẹ́.
0: Ṣé oríkì lẹ́ ń kí àbẹ́ gbàdúrà?
4: Mo gbàdúrà fún ìyàwó mi ni.
0: Àtòríkì
4: lé wọn.
0: Ó dá ẹṣẹ́ o, adúpẹ́ o. 0816-251-9991 Aláyọ̀jọ̀.
5: Aláyọ̀jọ̀ rẹ.
0: Ẹ kú ojúmọ́ Ṣàlàfí àlẹ́ wa.
5: Àlàáfíà Màláwọ̀
0: wa. Oya orúkọ yín láti bo.
5: Èmi ni ta ọmọ́tún àti Eke Mòròfíà láti ìlú Ìkàrẹ́.
0: Oyè ń sún lẹ̀ lédè Ìkàrẹ́ tala láyọ̀.
5: Ẹ ṣeun. Gbogbo ọmọ Ìkàrẹ́ gbogbo aya láyọ̀ náàárọ̀ yìí. Àdúpẹ́ náà lọ́hùn pé aṣọ́gun láyọ̀ ìta àlàáfíà.
0: Olúwa ṣeun.
5: Ó dẹ̀ kí ọmọ Ìkàrẹ́ tòótọ́. Olúwa tó yin ògún. Yé gbàdúrà ìtẹ̀síwájú nílùú Ìkàrẹ́ yìí ṣoore hàn tún yìí ṣe hàn sí yé mọ̀ òkò kan. Ẹ̀mí rẹ̀ gùn o.
0: Àmì.
5: Ọkọ̀ ọba àdá bá ní Ṣánẹ́sẹ̀.
0: Àmì Ọlọ́run. Ami Olorun.
5: Olorun de mere ti mu wa o.
0: Ami Olorun.
5: O de a kin aburo mi. Muritana. Omo iku. O ya re shalai si. Ojo se no jura o.
0: Ami, ami. Oda.
5: Olorun de mere si o.
0: E se gan adupe o. Adupe o. 0816251 9991.

0: ó máa ké yẹ mí tag. Akórede bọ̀bọ̀. Happy birthday to you. Ọmọdé yìí wà á dẹ̀ pẹ́ láyé dáadáa. Bó o bá tó pẹ́ láyé tán, wà á dàgbà, wà á dògbò. Wà á mọ̀ ró ń tọ́jú bàbá àti ìyá rẹ̀. Ọmọ Akínyẹmí tag. Ogbólógbó ẹ̀dán àdàgbàrá kò ní ti gbìn. Bẹ́ẹ̀ bá rọmọdé yìí ẹ̀rín ni kẹ́. Agbára Ọlọ́run inú rẹ̀ ò ní bàjẹ́ o. N ò ní jí ẹ gbé. O ní sọnù láṣẹ Ọlọ́run ọba. Happy birthday to you, Akórede bọ̀bọ̀. Látọ̀dọ̀ èmi pẹ̀lú àwọn fáǹsì mi lórí ètò felicitation yìí la máa ń kí ọ dáadáa. Hello, somebody ẹ kojú mọ́.
1: Ẹ̀lú ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀, orúkọ yín láti bò.
1: Orúkọ mi ni Sayẹ́lá Bọ́lá látọ̀.
0: Oya, ẹ̀ ń sunlẹ̀, lédi ọ̀wọ̀ tara láyọ̀ láàárọ̀ yìí.
1: Ọmọ àkọ́kọ́ di mí, ọmọ ìpèsè àkọ́kọ́ di mí.
0: Oya, ẹ̀ ń sunlẹ̀.
1: Ọkọ mi, olóríire mi, oríire aláyọ̀, ìṣe bá bí òní.
0: Òní
1: gangan ẹni bá bí ọkọ mi lólóríire.
0: Ẹ mórí kí wọn.
1: Mo mórí kí wọn.
0: Oya.
1: Ẹ wo, oríkì yẹn lọ fà.
0: Ẹ gbìyànjú. Ẹ kàn kí bí ẹsẹ̀ bí mẹ́ta sí mẹ́rin bẹ̀.
1: Òde akara, òde ọ̀gbẹ̀.
0: Ok.
1: Ààyò ọpọ̀, ààyò náà rẹ̀. Ọmọ Òhálú.
0: Ok.
1: Ọmọ olómi méjì kara.
0: Ok.
1: Ọmọ agbọ́ta lórí. Ọmọ ọlọ́bẹ̀rẹ̀ tó lómi.
0: O ti da, mo ti mú nǹkan tí mo fẹ́
1: mu. Ṣé o, ọkọ mi o, Ayíla Bọ́lá.
0: O da, ẹ ṣe o.
1: Nílé ìpèsè àkókò.
0: Ẹ ṣe gan-an ni o. 0816251999. Hello, somebody ẹ kojú mọ́.
2: Èmi dùn mí Ọlájídé.
0: Ó ya, ta lọ láyọ̀ láàárọ̀ yìí.
2: Kí dédé di ọmọ ìjọ mi tẹ̀lẹ́ sí Ayéyẹmí Paris 2 pé àmúkú ọdún ọ̀la o.
0: Ẹ ti fẹ́ máa polówó bá wọn. 0816251999. Hello, somebody ẹ kojú mọ́.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sá.
3: Àlà ni máa pa mí.
0: Ẹ sunlẹ̀ bàbá.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan ni. Tala láyọ̀
3: láàrín. Ẹ̀sán ẹlẹ́rọ ọdún sọ̀rọ̀ láti ìrùn àkókò.
0: Láti ìrùn àkókò.
3: Bẹ́ẹ̀ ni.
0: Oya, tala láyọ̀ láàárọ̀ yìí.
3: Mo fẹ́ kí ọ̀rẹ́ mi tó ra mọ́tò Gbẹ̀ngà titun lánàá pé ó kú oríire o, pé mọ́tò náà ò ní ṣe kópa o.
0: Àmì.
3: Ẹ kú ètò.
0: Ó dá iṣẹ́ gan-an bàbá, a dúpẹ́ o. 0816251999. Gentleboy on radio. Ọ̀jọ̀gbọ́n Tèmítọ́pẹ́ Olúmúyíwá Kọ́nlé. Ṣé bàbá ti jí? Hello, somebody ẹ kú ojúmọ́ o.
4: Ẹ kú ojúmọ́ sàn.
0: Ẹ ṣe gan-an ni orúkọ yín láti.
4: Láìsí láti ìka rẹ.
0: Ó yá ẹ̀ sólẹ̀, tara láyọ̀.
4: Fẹ́ kí ọmọ ọ̀rẹ́ mi tó ṣe bá.
0: Ó yá.
4: Ìpàdé láti òkè àgbè àkọ́kọ́. Bísàtì ọ̀pẹ̀sì, mo kí pé ó kú oríire lónìí o. Ọ̀pọ̀lọpọ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún lórúkọ Jésù. Bàbá ò ní fojú sunkún ẹ̀, ìyá ò ní fojú sunkún ẹ̀ o. Ẹ ṣe
0: gan ni o, a dúpẹ́.
4: Káàbọ̀.
0: Alright, ibi náà la mọ̀ gbà lọ láàárọ̀ tòní yòókù tún dọ̀sẹ̀ tó ń bọ̀. 09057109094 09057109094 títí dọjọ́ mẹ́jọ lórí ètò yìí. Ẹja ṣe jẹ́jẹ́ o, nǹkan ò ní ṣe wá, nǹkan ò ní ṣe mí yín. Dégbèga àlàní lóòkọ tèmi ń jẹ́ àlàní tí ó gbọ́ ẹni tó ń bá rìn ní ògbọ́n. Owó kẹbẹ̀lé ní tó dùnmọ́lé ọkọ lọ́mọdé títí dìgbà mi. A ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn.

Rap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: àti ìjọ Ọlọ́run ṣe lédè lẹ́yìn rẹ. Èmi ọmọ rẹ fún mi láyọ̀ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
1: Ó yá o sí orí òkè prayer center níta lóòrùn.
2: Ní pópónà Ìdànrè.
1: Níbi tí àkàṣe ètò àdúrà ó ti wáyé fáwọn ọkùnrin àtàkó bí ọkùnrin.
2: Sátọ̀dé yìí tún ni o.
3: Ọlọ́run gbà mí mọ̀ jẹ́.
1: Ṣé bí gbogbo alamọ̀ yìí pé bílé bá ti ń tòrò, ó ní láti jẹ́ pé baálé ilé yẹn òrógùn ìfàsẹ́yìn ni.
2: Nítorí èyí lolúwa bá ṣe wá pàṣẹ wípé
1: kígbà kan gbì ètò àdúrà pàtàkì ó máa wáyé fún àwọn ọkùnrin àti àwọn àkọ́bí ọkùnrin. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin bí wọ́n ṣe dàjànàjànà sáàrin ìlú.
2: Àìkú kíyè sára ló sì sọ ayé wọn di wógowògo bí ẹni kú agolo dà sínú àpò.
1: Ó mà ṣe o.
2: Ẹ wo dìde baálé ilé tó dẹni táyà ń bọ́ tàbí èyí tí wọ́n ti fàìsàn sọ di akú rẹ tẹ̀.
1: Kárì
2: ẹ tètè gbéra máa bọ̀ kí wọ́n wá fi àdúrà sọyé dọkùnrin padà.
1: Ẹ lọ ka ìwé Exodus 13:2.
2: Ẹ rí i pé àkọọ́lẹ̀ rere lolúwa ọba ní fáwọn ọkùnrin.
1: Ṣùgbọ́n ayé ló kàn fẹ́ sọ ewé di ríran lára igi tí wọ́n fẹ́ fòkùnkùn wọn pa dídùn iyọ̀dà.
2: Wàyí o, àsìkò tó tó lórúkẹ ó gbọ́ òrùka ìpadà.
1: Gbogbo àkọ́bí ọkùnrin àtàwọn ọkùnrin lápapọ̀
2: ó yá sí orí òkè prayer center níta lóòrùn ní pópónà Ìdànrè.
1: Níbi tí bàbá Samson Olúwamọdẹdẹ àtàwọn afàdúrà jagun bẹ́ẹ̀ ó ti máa fi kóńdú àdúrà fọ́lé èṣù dànù.
2: Sátidé yìí mà tún ni o.
1: Ẹ má mí sí ẹ.
4: My name na Odogume Cheche. My wife they call me Ogbonge Daddy because I be correct man with Sabi Macham for the other room. Shout out to Rungis Organic, better medicine wey dem make with natural ingredient wey dey make body dey kampe. Na him they help me fire catapult for the other room day and night. NAFDAC endorse am bam. Even FDA for America where they for make am come approve am. Check am for places like Vismart Pharmacy Akure. Call them on top 0806-263-8183 Lollard Pharmacy Sabo Ore God's Time Pharmacy Ile Oluji Great Sunny Best Pharmacy Ondo Fresha Pharmacy Okitikupa Feel Me Pharmacy Akure Immaculate and Immaculate Owo Kanayo Kanayo Adu Ekiti Yemkem Pharmacy Ikere Ekiti God's Will Pharmacy Oyo Ekiti Twins Pharmacy Inye Ekiti or become our distributor 0703937-8100 Rungis Organic Ogbonge Abba Medicine where they make body they can pay.
5: Sebe Mouse Sport Great College Group of School tó wà ní Ẹpẹ̀mí Road ìgbà àkọ́kọ́ táwọn ọ̀jọ̀gbọ́n pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí ọgbọ́n ti ń pọgbọ́n jẹ. Ìmọ̀ ń bá wọn rìn oríire wọlédé Osport Great College ó dáraba nínú ẹ̀kọ́ àríwó gba gbogbo ìgboro kan. Ìmọ̀ ìjìnlẹ̀ tá a dá sílẹ̀ lọ́dún tó ti pẹ́ ó ń fọ̀n lójoojúmọ́ pẹ̀lú èsì ìdánwò tó yanrantí ilé ìwé fẹ̀fẹ̀ ó kàǹkà àwọn olùkọ́ yanrantí Mr. Bolaji Adeniyi AKA Master the Multiple Award Winning Proprietor ilé ìwé ẹ̀gbọ́n orí ọ̀fẹ́ àtòtẹ ìjọba ẹ̀kúṣe ọ̀pọ̀lọ ilé ìwé tó ti bẹ̀rẹ̀ láti CREST títí dé Primary School Secondary School wọ́pẹ̀ láti GSS1 àti tó SS3 ilé ìwé tí wá kọjá kakọmọ ká rẹ́gísítà ọmọ fún WAEC àti NECO ilẹ̀ Egypt káwá kọmọ ń lọ ṣe ìdánwò nílẹ̀ Kenani rẹ́gísítà WAEC àti NECO ọmọ ẹ̀ lọ́dọ̀ wa kó sì mú lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ kan kọ̀ǹpútà kan àbẹ́ẹ̀ tí ìbọn ni pé bọ́pọ̀lọ ọmọ bá kú pátápátá tí ò mọ̀ wé kà kò tí ì dé ilé ìwé Oxford Great College ni àwọn aṣòkú dala yọ ọpọlọ olùkọ́ tó mọṣẹ́ ìníṣẹ́ ùbà ọ̀kà ìsímẹ́rin ẹ̀pẹ̀mí àkọ́kọ́ ògbé àkọ́kọ́ ìkàrẹ́ arigidi àkùngbà ìbòròpá wọ́n lè jẹ́rìí sí dáadáa ṣé dé ilẹ̀ ń fẹ́ ni àbí bọ́dì àwọn mọ́tò tó máa kọ́mọ yín wà ń lẹ̀sẹ̀pẹ́ ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni registration NECO àti WAEC kò gbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ pè wá 0816-439-8283 Oxford Great College ọgbọ́n ń bẹ èèyàn wà
6: Amore, Honorable Doctor Akin Adebigbola, Alasha Simple Eatries ni Oludai. Emu esko yi kikete Udai. Ni pataki julo awon agoro. Bi ako odun orosun ti odun ni o, ikete wa sodun ni asumodun o. Ngo kiri gent wa, I Chief Akiloye Akiboni, ojomo onya Luda, alada singe singe opo iwo. Ngo ki eba solo ogwo, okolo adabi eran, onyagun ni jobo, abalobu naje. Ngo ki eba anopa opo ba odomeyin segwa ingo ki aba osueleke ingo ki aba ro lule ingo ki awon olori ogwa awon yen lu ami ogenamu olokitika yegun ni jodun ingo ko kun agoro ingo ko bi agoro ingo ka gba agoro ingo ko ma da agoro ikete wa ya sodo ni asumodun ida maranti o ida sadu adai ida ku kebe ku da ye kebe ye domeni yan fo nbore yan ye ajalu ati damu ye ma de ba wa nuluda o doctor akin aribi gbola simple onge kiketa agoro fi kete wa yo sodo ni asumodun.

0: kola mema yeri adojo o
1: oluoma adeola ogunmake alase chamfo renters alase green park hotel ati alase chamfo gas ini oko ati honorable festus olare waju akigbaso face west of better awon daka kike to menyi da kete kete fi aku odun orosu ti odun ni o awon ni papa julo da ki awon aroro ati aroro eke ati aroro odo awon kete wa sodo ni ama sumodo a bere kiki 130 ejo reject ti uluda I chief akiloye akibodi ojo mo ti uluda ela dancing singa opo iwo ogumalema awon da ki abasolo oyangu ni jomo awon kike ta agbagoro katakata abalobu abasun aro olule anopa opamba odo menyi sengwa bene alabon wo awon da ki awon lori oba akiyeye lobon ati kete goro ku e agoro bi e o ma da goro kete joye ato ma da patapata awon oye wa yo sodo ni a ma sumodo ye amagoro Yeremio.
2: Eyin ojulo wa gbe, e sare tete si bi yi o. Asiko ti to, Taro Agro Science ti mu ojutu to peye wa. Ti a si mu oko re ni eso to poju, to yara ju, to soju lowo. To ba fe ki ile re mo, lo eyikeyi ninu ogun pipa koriko Saro, to ni glyphosate fi gobara, uproot, Tarose, tabi to ni glufosinate bi slasher, slasher super, slasher gold. Iwa agbe to ngbe agbado, ma se ronu rara, pelu ojutu agbado wa. Triplex, Vigor, Striker, Alaka, Kare, Clock, iwo yo ori ikore to dara julo fun awon agbe koko wa ani mac gold mac extra ati capsitor ti o ko arun bodu dudu ati kokoro kuro lori oko koko re fun oko paki ati oko isu re lo apapo to kun yin ruta reliance jarumi ati temex fun oko mimo gbongbo nla ati ikore to ga julo pelu Saro Agro Science ojutu re tin o ni bayi tete lo si eyikeyi so Saro nitosi re tabi ki o pe wa lori ero ibanisoro yi 08077494225 Saro Agro Science ojutu to dara fun opolopo ikore
3: kere u keku ile o gbo ko so fun toko wipe latari ejo oye bale orita ojo yara bomo to wa laarin bale abiye adifisayo onuremisi ati his royal highness oba dr rufus olukuye ga kirimade di orunjo fodigbolan nijoba ibile odigbo nile ejo giga ti ilu ore ni ijoko adajo honorable justice a adegoroye ti da lojo keji osu keje odun 2024 wipe ki oba dr rufus olukuye ga akirimade orunja ti ilu odigbo lo dawo ko ko ba se fi enikede tabi molebi re kankan je bale tabi oloja orita ojo yara bomo ni papa julo ogbeni junisa olurimisi to je molebi kabiyesi gwaye o ni ifese mule idajo yi ni ile ejo giga ti ilu ore to ti fi ase miran lede lojo kere ni logbon osu karun odun 2026 wipe igbejo koko ti ipada waye lori ejo yi o fun idi eyi kabiyesi oba rufus adegboye ga kirimade orunja ti ilu odigbo ti lase kankan lati fi enikeni tabi molebi re kankan je bale tabi oloja orita ojo yara bomo titi gbejo yo fi waye lori re ogbeni junisa olurimisi ke ma se pe ara re ni bale o ki kan bi esi se ranti wipe ojo keji le logun on the 22nd of june odun yi ni gbejo sese ma waye lori oro yi fun idi eyi koni kaluku si duro je a o ti ile ijoba a o ti ile yoyan loye o enikeni ti o ba tagba sofin yi yo ri pe ko oju ofin o bale abiye adifisayo olurimisi lo mu ikede yi wa
4: Shebita ba wale aye ta lole aye titi ojo kan bo ta pada sodo Olorun oba to da wa kokoro ni oja gbadun obi to gbo iku ni oja gbadun eni re to lo baba ebi ni sa oluwa bumi agbola jp ipade tun di be ni banjo ni be eyan banjo oyan Ejini idile agbola ati idile irisimola nilu laramoke fi nkede ayeye eto isinku baba wa ebinisa oluwabumi agbola ti gbogbo eyan mo si irisimola ti won dagbere faye lojo kini osu keji odun 2026 leyin ti won ti lo odun 74 years loke ipe beto osinku yo se lori friday ojo karun osu kefa ni isin orin onigbagbo nile won ni irisimola farm nilu laramoke lagun 4 irole to ba di saturday ojo kefa ni ise dagbere ati eto isinku ni irisimola farm ilaramoke bere lagun 10 aro ijo ayeye ni omo si lobimo yo tele ni gbagede papa isere community comprehensive high school ilaramoke lagun 12 baba ebinisa ori kinyere
5: ise mola o omo parin o omo odidi sabe jeje o omo ta bara re ra agba ise alare gbara leri ogun o omi gege jabe are ra laye
4: awa omo ati gbogbo ebi se lede leyin yin o sunre o baba wa tooto olukede gbogbo awon omo pata
6: ọdún bá jọ pèrègán márọ̀ tí tó wọ̀. ọdọọdún ṣàpẹrúwé ọdọọdún pèrègé yọ ti ẹ̀nẹ́gàn. Àkàlàmàgbé pọdún jẹ́ náà ìṣòro. ọdún rọ́sùn tọdún ló dẹ̀ wọlé wẹ́rẹ́ bí ṣe tẹ̀sí. ọdọọdún hàn kan rárá yín. ọdọọdún ẹ̀wẹ́ jọ pele ma.
7: ọdọọdún ẹ̀wẹ́ jọ pele ma.
6: dàbàjọ ọdún ni àjọ nù mọ́ dún.
7: ọdọọdún ẹ̀wẹ́ jọ pele ma.
6: ọdọọdún ẹ̀ríra ò pele ma.
7: ọdọọdún ẹ̀ríra pele ma.
6: olóyè baálẹ̀ olówó pọ̀ mọ́ akínfẹ̀míwá. ìdí ka kíkẹ́ ti ọmọ ẹ̀dá ìtókótó mi. ìdí kíkẹ́ ti baálẹ̀ ò da ìpátá láì kẹ́ yọnu kan. fi àmà kọ́ ọdún oṣù tọdún ní o. ìdí kí yẹun ọmọgbẹ́ mi akínfẹ̀míwá. ìdí ma gbàgbé bàún olóyè bẹ́ẹ̀ pìyẹ olówó pọ̀ mọ́ akínfẹ̀míwá. o sì wà déédéé bá yegbe. ó mẹ́ni funfun dóbo yekun rárí sọ́ọ̀sù. ìdí bàún kíkẹ́ tẹ mo dé bi ayọ̀ tíì. ìdí kíkẹ́ tẹ àyà ń pátá náà kẹ́ yọnu kan. ìdí kí a màún. ìdí kí a ẹ̀gbọ́n àtàbó òun. ìdí kí a kímú tìtọ́ba baálẹ̀. ìdí kí lẹ̀pa àbá ọba. ìdí kí àbá sọ̀lọ̀ ọsọ̀lọ̀ wọ̀ ọ̀yàn búnú jọmọ. a ti ṣọdún ni a dẹ̀ aṣù mọ́dún. ẹ̀wẹ́ amọ́dúnmọ́dì. aráàánú dùn ni a dẹ̀ àtúrà àánú mọ́dún. àbá baálẹ̀ bàbá túndé olówó pọ̀gbọ́n. òun fi daka kéde. tí orosun tó dùn nù mọ̀ bá wa náà yé bá wa náà làásìá o.
2: Ìyá bìjà ogun ọmọ bìjà ìborí ọ̀tẹ̀ ọmọ ọmọ bìjà ní ìjọ Reconciliation and Liberty Bible Church lẹ́yìn Olúkayọ̀dé House Ọ̀ṣìlẹ̀ roundabout àti èyí tí ó wà ní Reconciliation and Liberty Bible Church Ìdọ̀rẹ̀ Road beside New Town Market Òkè Àró Àkúrẹ́ Ondo State. Àṣírí agbára bìjà Olúwa yóò fi ọ́ kí wọ́n kí o bá lè di alágbára. Àṣírí ìṣẹ́gun ọmọ bìjà Olúwa yóò fi yé ọ́ kí o bá lè di aṣẹ́gun àti ìjìnlẹ̀ ìmúborí ọ̀tẹ̀ àti ìgbáradì òkùnkùn ọmọ ọmọ bìjà kí o bá lè borí gbogbo ìkórajọpọ̀ òkùnkùn lòdì sí ayé rẹ̀. Ní ibi ìṣípayá tí Ọlọ́run yóò máa tú àṣírí rẹ̀ ní Reconciliation and Liberty Bible Church ní New Town ní aago mẹ́jọ sí mẹ́wàá gbogbo ọjọ́ ìsinmi tó ń bẹ nínú oṣù Ju àti ní aago mẹ́wàá sí méjìlá ní ẹ̀yìn Olúkayọ̀dé ní Reconciliation tó wà níbẹ̀ ní gbogbo ọjọ́ Sunday tí ń bẹ ní oṣù Ju. Wá gbogbo ayé rẹ ni yóò ṣẹ́. Wá gbogbo ọ̀tẹ̀ tí ọ̀tá ń dìlòdì sí ọ ni ó borí. Ìdáǹdè yóò wà, ìtúsílẹ̀ yóò wà, àdúrà ìṣẹ́gun yóò wà. Gbogbo ará ilé rẹ ni kí o pè wá o. Lẹ́ẹ̀kan sí Ìjà Bìjà ogun ọmọ bìjà ìborí ọ̀tá ọmọ ọmọ bìjà ni Olúwa yóò máa tú àṣírí rẹ̀ fún gbogbo wa ní Reconciliation and Liberty Bible Church 8 a.m. to 10 a.m. and 10 a.m. to 12 ní New Town àti ẹ̀yìn Olúkayọ̀dé. Olúwa yóò bùkún un yín. Àmì.
8: Wait, oh, wait, you mean you haven't heard? Domino's and Cold Stone Mega Week is here, and this is not your regular kind of offer. We're talking your favorite hot fresh pizzas, now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments? Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook? Say less. This Mega Week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-8888-9999 and order now.

0: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòńgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ Jọ́sìn mi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 08037267996
1: tàbí 08039196090 tàbí 08023233841.
3: Bẹ́ẹ̀ tó wà bí a ṣe lè wá Ọlọ́run rí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Ètò yìí ni ẹ̀ka ń ka ọ̀nà ẹ̀mí mímọ́, ọ̀nà òmìnira ẹni, ọ̀nà fún òmìnira ẹni ní ti ẹ̀mí gbé kalẹ̀. Ètò bí a ṣe lè wá Ọlọ́run rí ló dá lórí bí a ṣe lè fi ọ̀nà han ara wa gẹ́gẹ́ bí ẹ̀mí tó gbé ara wọ̀ bí ẹ̀wù láti wá la onírúurú ìrírí kọjá nínú ìgbòkègbodò wa nílé ayé. Níkẹyìn, ká lè di alájọṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. Orúkọ tèmi ni Olúṣọlá Adéyẹyẹ. Èmi ni yóò máa ṣe atọ́kùn ètò tòní. Àkòrí tí a máa gbé yẹ̀wò lórí ètò tòní ni ẹ̀ka ń kà òye àtayébáyé fún òde òní. Ẹ̀ka ń kà òye àtayébáyé fún òde òní. Àlejò mi tí yóò máa bá wa tan ìmọ́lẹ̀ sí àkòrí yìí ti wà níkàlẹ̀ pẹ̀lú mi ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́, arábìnrin Táíwò Aya Adébàjọ. Ẹ káàbọ̀ sórí ètò yìí.
4: Ẹ ṣeun atọ́kùn, ẹ kú àlejò mi. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé, a kú iṣẹ́ òní, ẹ̀mí mímọ́ a máa tọ́ wa sọ́nà.
3: Ẹ ṣe púpọ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò yìí.
4: Ẹ ṣe.
3: Aya Adébàjọ jẹ́ ẹlẹ́sìn ẹ̀ka ń kà. Àwọn ni yóò máa bá wa pẹ̀ kẹ́lú àkórí yìí lénìí. Aya Adébàjọ, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ gan. Kí ni ìtumọ̀ ẹ̀ka ń kà gan?
4: Ẹ ṣeun atọ́kùn. Gẹ́gẹ́ bí ẹ ṣe pè é, ẹ̀ka ń kà, ẹ̀kì àti àǹkà. Ẹ̀kì yẹn ìtumọ̀ ẹ̀ òun ni ẹ̀mí mímọ́. Àǹkà ìyẹn ni ọ̀nà. Tábá wá mú méjèèjì pọ̀, á di ẹ̀ka ń kà ni ọ̀nà ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n ẹ̀ka ń kà òun ni ọ̀nà tí ó ń tọ́ka sí òmìnira ẹ̀mí. Nítorí wípé ẹ̀mí ni wá, a kàn gbé ara wọ̀ bí ẹ̀wù ni. Ilẹ̀ ẹ̀mí odò ìfẹ́ àti àánú ni ó kan àyà Ọlọ́run, òun ni gbogbo wa ti wá. Ọlọ́run bù nínú ara ẹ̀, ó bù nínú ẹ̀mí ẹ̀, ó dá ẹnìkọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n ṣe là ń yọ̀ tá à ń ṣeré tí a kò mọ bí a ṣe ń fúnni ní ìfẹ́ àti bí a ṣe ń gba ìfẹ́. Èyí lọ́lọ́run fi wá bojú ẹ̀yìn pé àwọn ẹ̀mí wọ̀nyí wọ́n nílò láti gbé ara wọ̀, láti lọ kọ́ ẹ̀kọ́ ìfẹ́ ní ọ̀run tìsàlẹ̀, èyí tí ayé tá a wà nínú ẹ̀ yìí tó jẹ́ ìkan nínú ẹ̀. Ìyẹn ló fi dà wá síbí. Ẹ̀kọ́ ẹ̀ka ń kà òun la máa wá kọ́, tá a máa fi mọ̀ wípé ọ̀nà ẹ̀mí mímọ́ yìí tó ń jẹ́ ìfẹ́ òun la máa fi padà sí okùn àyà Ọlọ́run.
3: Ẹ ṣe Aya Adébàjọ. Wọ́n ti sọ fún wa pé ẹ̀ka ń kà túmọ̀ sí ọ̀nà ẹ̀mí mímọ́, ìlànà fún òmìnira ẹni ní ti ẹ̀mí. Aya Adébàjọ, a ti ń gbọ́ nípa àwọn ẹ̀sìn yòókù láti

0: wa wulo ti won o ko bi a se n lo ife ati bi a se n fun ni ohun ni e ka nka ti wa ki aye gan to wa o ti wa lataye baye pelu olohun sugbon nitori wipe o duro fun otito pe emi kankan lo ni anfani lati ni ajosepo ohun kan emi mimo kan lai si alarena laarin won lati ba olohun soro tori pe won wa ri wipe otito leleyi awon won si nfe se ni arin laarin eda kankan emi kankan ati olohun ni won ba ko ogun ti iyen ni awon agba emi ti a npe ni headmasters awon oluko emi ni won wa kuku gbe na gbe gbogbo otito yen ni won gbe pamo sugbon ngba to wa ya ni 1965 won wa boju eyin won wa ri pe eda ti ni emi kankan ti wa ni igbeleke won ti mo nipa ife oye won ti gboro si won ti mo nipa ife won ti mo nipa wipe ife l'Olorun a si gbodo se ife si enikeji wa gege bi eni ta ri to nje Olorun ni waju wa ni won wa pe agba emi ti a npe ni portuche ni 1965 wipe ngba ti awon emi won yi ti wa ni oye de ibi ta de yi oya etun gbe kanka e gbe jade 1965 yen ohun ni oluko emi ti a npe ni portuche yen ohun ni egberun o din ogbon o din kan ninu awon to je awon agba emi oluko emi ni orun won yi lo wa gbe jade 1965 yen ohun gangan ni won tun wa gbe lohun wa gbe kanka jade to wa ko gbogbo imo to so mo ona emi mimo ona emi kankan lati pada sode okan aya olorun lo wa bere si ni fi ye awon eniyan die die die ngba ti ohun wa to wa ti wa gbe jade oluko emi gege bi mo se so mu ni ngba to ohun yen ohun je egberun o di ogbon o di kan ninu awon oluko emi mimo to ti n wa ni owo ta wa yi nisin eni to je egberun o di merin ninu ogbon ohun ni lowo lowo iyen ni oluko emi to n ko wa loju aye to n ko wa loju ala o gbe ara wo èèyàn ni orúkọ ẹ ló ń jẹ Sri Dog Kunin òun ni olùkọ ẹmí mímọ nínú ara nísìnyí.
1: ẹ ṣe púpọ̀ ẹ ti mú wá ẹmu nísìnyí mo mọ̀ pé àwọn olùgbà wa ti máa rí i pé ẹsẹ̀ kàńkà kì í ṣe ẹsẹ̀ ìgbàlódé o kì í ṣe ẹ̀sìn tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá. ẹ̀sìn àtayébáyé ni arákùnrin tí ẹ pè ní portuche ọmọ bó ni.
0: Ọmọ Amẹ́ríkà ni èèyàn tó tún jẹ́ ẹ̀mí mímọ́ tó ga jùlọ ní ayé ìgbà tiẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ Sri Dog Kunin òun ni olùkọ́ ẹ̀mí àti olùkọ́ nínú ara a lè bá sọ̀rọ̀ a lè rí tó bá ta bá fẹ́ lọ sí Amẹ́ríkà lọ rí níbi tó ti ń dánilẹ́kọ̀ọ́ a lè rí òun kọ́ wa lójú ayé òun kọ́ wa lójú ẹ̀mí.
1: Ọmọ Bolu náà.
0: Amẹ́ríkà náà ni.
1: Ǹjẹ́ èèyàn dúdú lè jẹ olórí ẹsẹ kankan.
0: Ẹnì kọ̀ọ̀kan wa ló ní àǹfààní láti ní ìmọ̀dé ibi tó lè di olùkọ́ ẹ̀mí. Ẹnì kọ̀ọ̀kan wa ni ló ní àǹfààní yẹn tó bá lè ṣe ìgbélékè ẹ̀mí tó tí ẹ̀mí ẹ̀ mọ́ dé ibi tó náà lè di olùkọ́. Àti ní ẹni tó jẹ́ èèyàn dúdú tó jẹ́ àgbà ẹ̀mí. Ìkan nínú wọn òun ni tó wá tì Managi. Ìlú tá à ń pè ní Ethiopia lénìí tó ń jẹ Abisinia ń gbà yẹn ibẹ̀ ọmọlúbẹ̀ ni ibẹ̀ lábísí.
1: Ẹ ṣe púpọ̀ gẹ́gẹ́ bí àlàyé yín tó bá yé mi kì í ṣe portuche tí ẹ darúkọ ló dá ẹsẹ̀ kàńkà sílẹ̀ ṣùgbọ́n a lè pé ní olùdásílẹ̀ ayé òde òní ẹsẹ̀ kàńkà ti wà láti ọjọ́ pípẹ́ tí a fi ń pè ní ẹsẹ̀ àtayébáyé ẹ ṣe gan ni. Ní báyìí ẹ jẹ́ ká dánu dúró ní ráńpẹ́ fún ìkéde yìí à ń padà bọ̀.

Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn

0: ti a ko fokan si o le je nipa imole nigba miran o le je ohun lati inu wa ti a ko fura si nigba miran ewe o le je itaniji lati oju ala o si le je isele konge tabi ki ara fuwa bi a se le wa olorun ri o je eto ori radio lati inu ijo ekanka ipa ona ominira emi mimo lati ran e lowo lati ri olorun fun ara re
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀ ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
2: 0803-726-7996
1: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841
3: ẹ káàbọ̀ padà àkòrí tí a ń sọ̀rọ̀ lé lórí ni òye àtayébáyé lórí ètò wíwá ọ̀nà padà sí ọ̀dọ̀ ọlọ́run arábìnrin taiwo ayadébàjọ ni ó ti ń bá wa tan ìmọ́lẹ̀ sí àkòrí yìí ní báyìí ayadébàjọ kí ni àwọn òye àtayébáyé òde òní tí ẹ̀ kàńkà ń kọ ni.
4: ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àtọkùn ó pọ̀ yàmùrá ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi ẹnu ba àwọn díẹ̀ díẹ̀ èyí tó kọ́kọ́ ṣàkọ́kọ́ ń bẹ̀ òun ni àlá.
3: Àlá.
4: Àlá ṣe pàtàkì láti jẹ́ kí a ní àjọsọpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ tí ẹ bá fi ọkàn gbé mo sọ pé ọ̀nà ẹ̀mí mímọ́ ni ẹ̀ka ń kà.
3: Bẹ́ẹ̀ni.
4: Àlá wa ó ṣe pàtàkì a gbọ́dọ̀ máa fi ọkàn bá àlá wa lọ tí a bá máa sùn a lè kọ híhù. Yíò yẹn òun ni ọ̀nà tí ẹ̀kànkà fi ń gba àdúrà a lè kọ́ a lè di ojú wa kakọ́ báyìí hiuuuu gbogbo wa la mọ yíò nílẹ̀ yorùbá torí tá a bá lọ sóko nílẹ̀ yorùbá tá a bá fẹ́ wẹni tó wà láginjù a wu sí a ní wúúúú òun náà tún wu sí wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórí ẹni tó wu sí wa yẹn ó sọ fún wa pé ọ̀nà ibi tó máa gbà wá bá mi rèé o tá a bá kọ yíò náà ẹ̀mí mímọ́ máa fi hàn wá pé ibi tó o máa gbà wá bá mi rèé o tá a bá fi àlá wa tá a bá kọ híù olùkọ́ ẹ̀mí tí à ń pè ní mahanta òun ni olùkọ́ tó ń kọ́ni lójú ayé gẹ́gẹ́ bí mo ṣe sọ tó ń kọ́ni ní ojú àlá tí a bá kọ híù ká tó sùn á gbé àwọ̀ ẹni tí a lè gbà dání wá láti wá fi hàn wá ohun tó yẹ ká mọ̀ lójú àlá tí a bá wá jí ká máa kọ àlá wa sílẹ̀ ká dẹ̀ máa ṣe àgbéyẹ̀wò àlá wa ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú àwọn òye àtayébá tí òde òní èyí tó tún tẹ̀lé òun náà ni òfin ohun tí a bá gbìn ni a máa ká àti padà wáyé ká máa reincarnation gbogbo ohun tó o bá gbìn pátá ló máa ká àṣegbé kan ò sí o àṣepamọ́ ni o
3: tí a bá sọ mọ́ pẹ̀lọpẹ́ sọ ọmọ ni.
4: Ìdí nìyẹn tí ọ̀nà ẹ̀kànkà tó fi dára jù nítorí wípé tó bá kọ híù yẹn ó bá mọ̀ wípé ò gbọ́dọ̀ ṣebí sẹ́nìkejì ẹ torí ìkan náà ni wá ẹ̀mí kankan náà ni gbogbo wa gbogbo tó bá ṣe yẹn ò lè gbèrè ẹ̀ bóyá dáradára ni àbí ìkejì ni nínú ara kan ìyẹn ló bí ayé àtún
3: wá
4: pé gbogbo èrè tó bá gbìn sìnyín o wàá tún padà máa gbé ara wọ̀ máa lọ máa bọ̀ títí tó máa fi di ẹ̀mí mímọ́ péńbélé tó o máa fi lè wá bá ọlọ́run ṣiṣẹ́ pọ̀.
0: Bí a ṣe lè wá ọlọ́run rí ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ ẹ̀kànkà ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀ ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
2: 0803-726-7996
1: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841
4: èyí tó tún tẹ̀lé òun náà ni ìfẹ́ ìjìnlẹ̀.
3: Ìfẹ́ ìjìnlẹ̀.
4: Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìfẹ́ ni Ọlọ́run. Híhù yẹn orin ìfẹ́ sí Ọlọ́run ni à ń pè ní ìlànà tí ẹ kà ń kà. Ìfẹ́ tí ò ní àbàwọ́n tí ò ní ṣùgbọ́n tí ò ní nínú pé dori pe mo mo yin ri abe je nkan ni mo se gbodo lo ife agbodo lo ife ijinle si eniyan ta ri tori pe ohun ni olorun ta ri agbodo lo ife ijinle si eranko agbodo lo fun koriko agbodo lo fun ile ti a nte ironu wa e okan wa o gbodo mo lati se mimo ni gbogbo igba lati lo ife ti a ba nse yen ile aye o ma di irorun fun gbogbo wa eyi to tun tele na ohun ni awon ipele orun ti o ni emi
3: kanka je ka mo pe orun to wa
4: orun to wa po se mo pe bi mo se salaye lekan mo ni olorun bu emi ninu are o da emi kokan o wa fe ka ma lo ife tori pe a mo bon se nlo fe lo se da wa lati odo to nsan fun ife ati anu lo se da wa wa sile nbi ipele orun lo yamura ebi ta wa yi na orun ni e ta ba dunu abi atun inu tun se bakan orun ni ta ba ronu orun ni bo se lo ipele niyan sugbon ibi ta wa yi gangangan ohun ni le eko to ga julo nitori wipe awon kudie to de emi kankan mole bi ibinu igberaga iwo nwora isekuse awon nkan marun to de emi mole si ibi niyan ohun kan so ti emi de ti le gba ara e lati pada si okan aya olorun ohun na ni pe ki emi e mo ohun to de le mu ki emi mo na ohun ni orin hiu ti a ba ko hiu eni ti a n pe ni oluko emi ti mo so lekan mahanta a fi wa mona a to wa sona wipe bo se ma rin re o bo se ma rin re o gbogbo awon kudie ta ti se laye igba kan tori ki se aye kan la nwa o a nlo a nbo ni o
3: agba tun wa laye
4: sugbon ta ba tin ko hiu ti a pade mahanta a bere si ni fi ba se ma rin ni irorun ni ona ife a fi ye wa si
3: se pupo eti to meji meta ninu awon oyi idi ti ekanka fi je oyi akaye baye eso nipa oluko ni nipa ala nje awon ti ki se omo ijo ekanka nje won le nikan won le ni ibasepo pelu oluko nipa ala yi abi eyin elese ekanka nikan
4: se mo ko alaye ti mo se sa ohun ni wipe Ẹ̀mí Ọlọ́run lẹ́nìkọ̀ọ̀kan wa. Màá ń tà yẹn ìtumọ̀ ẹ̀ ni pé Ọlọ́run gbé ara ẹ̀ wọ̀ láti lè jẹ́ pé ìbáṣepọ̀. Ṣé mọ̀ pé àlẹ́ déédéé rí afẹ́fẹ́ ń sìn ká sọ pé àmọ́ ohun tó fẹ́ ṣe. Ìyẹn ni Ọlọ́run ṣe gbé ara ẹ̀ wọ̀ tó ń jẹ́ màá ń tà nínú ẹ̀mí. Màá ń tà yẹn máa fi gbogbo àti ẹni dúdú àtẹni tó ṣe ti ẹ̀kànkà àtẹni tó ṣe ìyàtọ̀ tó kàn wà ń bẹ̀ láìfẹ̀sùn ṣe ìyàtọ̀ tó kàn wà ń bẹ̀ ni wípé tó o bá ti ń kọ hiu àgàgàgà tó bá wá dọmọ lẹ́yìn ẹ̀kànkà òye gbogbo ìgbésí ayé ẹ ìdí tí nǹkan fi rí bó ṣe rí fún àpẹẹrẹ ẹni tó ti pààyàn rí láyé kan tó padà wálé ayé yìí tó di tí ó dẹ̀ wá rí tí gbogbo ẹ̀ wá rí bí bákan màá ń tà á fi ìdí pé ò ti pànìyàn rí ni o àti pé wá bẹ̀rẹ̀ sí lo ìfẹ́ ló fi máa rí ọ̀nà àbáyọ lọ sí okùn àyà ọlọ́run.
3: Ẹ ṣe púpọ̀ aya Adébájọ ọ̀nà àbáyọ ni gbogbo èèyàn wá nínú gbogbo ìjàrúdàpọ̀ ilé ayé. Ẹ sọ nípa àlá àwọn àlá ẹni kan máa ń rí rúdurùdu tí kì í yé ni yékéyéké tàbí yé ni rárá báwo ni ẹni ti lè máa túmọ̀ irú àlá wọ̀nyí.
4: Ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ti sọ orin ìfẹ́ sí ọlọ́run tí à ń pè ní hiu yìí oore ọ̀fẹ́ ni ọlọ́run fi fún wa kì í ṣọmọlẹ́yìn ẹ̀kànkà nìkan gbogbo wa lọlọ́run fún ní hiu tá a bá sọ ní tòyìnbó human ni wá human tá a bá sọ ní gbogbo àwọn ẹ̀sìn tó kù hiu yìí gbogbo wa la ní. Bẹ́ẹ̀yàn bá fẹ́ kí àlá òun kó ní ìtumọ̀ kó lè máa jẹ́ ìtọ́nà fún òun láti wá ìyanjú sí àwọn ìṣòro ilé ayé
3: kò kọ̀ hiu
4: tó bá ti bá ṣe ń kọ hiu rèé gẹ́gẹ́ bí mo ṣe sọ to ba ti ji joko si ibi ti okan e ma bale ko fi ife to jinle ko fi kun okan e n to sele si e tinu e dun ju laye ko je ko wa lokan aya di oju ko wa wo ibi ninu lati inu ko wo ibi ti igi mu pari si ni oke ibi gimu yen ko wa mi kanle ko ko hi u bayi.

0: bá ṣe rọ̀ ẹ́ lọ́rùn kọ́ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ìdùnnú pẹ̀lú ẹ̀mí mímọ́ nínú ọkọ ẹ̀ má kọ yíù láti fi bẹ́ẹ̀ yàn já o torí orin ìfẹ́ sí ọlọ́run ni tó bá ti ń kọ yíù òun fi ọkàn tiẹ̀ ń so mọ́tò ọlọ́run ni tó bá ti kọ́ bẹ́ẹ̀ yẹn fún ogún ìṣẹ́jú láàárọ̀ kó wá fetí balẹ̀ fún ìṣẹ́jú márùn-ún kó wá sọ fọlọ́run pé gbàkóso gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe lénìí mo fà lé ẹ lọ́wọ́ ọlọ́run ọ̀nà ó máa látara ni.
1: tí ọ̀rọ̀ yín bá yé mi tí ẹ bá ti ń kọrin hiu yẹn ẹ kàn ń sọ fún ọlọ́run gbàkóso ilé ayé mi ìfẹ́ rẹ ni kò ṣe
0: ìfẹ́ rẹ ni kò ṣe
1: inú ayé ẹ̀ ń gbé ilé ayé ẹni ń gbé ilé ayé ẹni lé ọwọ́ ọlọ́run.
0: béèyàn bá dẹ̀ ti gbélé ayé ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ìrọ̀rùn ló bá dé.
1: ló bá dé ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká tún dánu dúró ká lọ fún ìkéde à ń padà bọ̀.

0: Njẹ o n wa Olorun? Njẹ o mo wipe lati ayebaye ni awon alagba ninu emi, awon eni emi mimo ek nti nfi asiri bi Olorun se nba wa soro han wa ni awon ona ti a ko fokan si? O le je nipa imole, nigba miran o le je ohun lati inu wa ti a ko fura si, nigba miran ewe o le je itaniji lati oju ala, o si le je isele konge tabi ki ara fuwa. Bi a se le wa Olorun ri, o je eto ori radio lati inu ijo Ekenka, ipa ona ominira emi mimo lati ran e lowo lati ri Olorun fun ara re.
1: Wọ́n àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀. Ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 0803-726-7996
1: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841.
3: Ẹ káàbọ̀ padà. Ètò bí a ṣe lè wá Ọlọ́run rí ló ń gorí ló ń lọ lórí afẹ́fẹ́ tí ẹ̀ka ń ka ṣe agbátẹrù rẹ̀. Àkòrí tí à ń sọ̀rọ̀ lé lórí ni òye àtayébáyé fún òde òní. Ẹ̀ka ń kà òye àtayébáyé fún òde òní. Aya Adébàjò ló sì ti ń bá wa tan ìmọ́lẹ̀ sí àkòrí yìí. Aya Adébàjò, ẹ sọ nípa ìpadà wáyé. Àwọn kan máa ń sọ wípé ayé òní pàtútù, pé ẹ̀ẹ̀kan ṣoṣo lènìyàn lè wáyé ayé kó sì kú. Kí lẹ rí sọ sí eléyìí?
4: Atọ́kùn, kò rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, nígbà tá a bá já ń bí, tá a kọlura wa, tá a gbà ń bí gbà lọ́hùn, ó dàbí ẹ̀kọ́ ayé ni. Bọ́mọ bá lọ léèwé, ó máa kọ́ ṣirò, ó máa kọ́ gbogbo iṣẹ́. Ìdí tí wọ́n fi pin sóṣù mẹ́ta mẹ́ta nìyẹn. Tó bá lo oṣù mẹ́ta mẹ́ta, wọ́n á tún ní kó bọ́ sí kíláàsì míì bẹ́ẹ̀ gẹ́ lórí. Gbogbo nǹkan tó máa kọ́ yẹn kò ṣeé kọ́ tán. Tó máa fi dé yunifásitì, tó tún máa fi lọ sẹ́kọ̀ọ́ tó ga, bẹ́ẹ̀ gẹ́ lẹ́ ló ṣeré. Kò parí sílé ìwé kan, kì í ṣe ìyẹn ló mú ayé àtún wá wá.
3: Ló
4: bí ayé àtún wá. Gbogbo ohun tí a bá fi ara kan ṣe, nígbà tí ara yẹn bá ti parí iṣẹ́, bóyá nípa àárẹ̀ àbí nǹkan kan, a gbé lẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa bọ́ aṣọ lálẹ́. A gbé ìmí wọ̀, wọn a wá tún bí
3: ọmọ
4: tuntun. Ìtì tá a fi ní ìyàbọ̀ Babátúndé, gbogbo ẹ̀ nìyẹn. A wá padà sí ibi tó parí iṣẹ́ sí láti tẹ̀síwájú.
3: Ẹ ṣeun gan-an ni. Mo mọ̀ pé àwọn olùgbọ́ wa ti rí kókó bíi méjì mẹ́ta dì mú ní pàtàkì nípa àlá. Òfin ohun tí a bá gbè ni a máa kórè
4: àti ẹ̀sán.
3: Ẹ ṣe púpọ̀. Níbí ni a máa fi àdàgbà ètò tò nírọ̀ sí. Mo dúpẹ́ lọ́wọ́ àlejò mi Aya Adébàjò tó ti ń bá wa tan ìmọ́lẹ̀ sí àkòrí yìí. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ akéde ètò àti olódú ètò. Èmi Olúṣọlá Adéyẹyẹ ló ń kí yín pé kí ìbùkún Ọlọ́run kí ó máa wà. Ó dàbọ̀.
0: Ètò tí ẹ gbọ́ tán yẹn, bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 0803-726-7996
1: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841.

0: kete yìí lọ́jà bá lọ́jà ọ̀yá ìyànbọ̀ oríire ti dé olókun bọ̀rọ̀ fọ̀ tinubu and progressives otap 2027 nígbẹ̀tọ̀nà lọ́kì kete yìí lọ́jà po lẹ́lẹ̀ market women credit initiative ètò kan múrò kete obìnrin takuntakun àti olóòkèrè jẹ lágbára èyí kò ṣeré gímẹ̀ tó retí ọ̀tún kàrẹ́ bọ́lá ahmed tinubu ṣe.
1: ìjọ wednesday kẹsìjọ kẹwọ oṣù kẹfà ọdún ilá ayé o láago mẹwàá ọrọ lakurẹ sítí ọlùlù àkùrẹ.
0: àlejò pàtàkì lè jẹ òun ni gómìnà alópinlẹ ondo lọkì orí mi sàn ayédàtiwa àti chief mrs fọláṣadé tinubu odò ìyálọjà of lagos àti ìyálọjà general lórílẹèdè nàìjíríà kètekété èrò la kẹsí o kẹyà bá a ṣe ká tẹ abẹrẹ ètò ọrọ lọhùnún
1: rántí o olókun bọrọ fọ tinubu and progressives otap 2027
0: òrò lágbára ẹrọ ìlú òdàgbàsókè àtúnlẹrà ọrọ ajé ohun retí titun kí kétéré apó ọmọọba akíntayé olókun bọrọ lè ṣagbátẹrù ètò yìí.
2: ẹni tó lù wá dálẹ́jọ́ tó lòun ò gbà tó ń fapá jánu.
3: gbogbo ọmọ àtolùgbé ìsìnìbò
4: tí ọba mọ́tayọ̀ àsìnìbò jẹ́ ọba wọn
3: nínú ẹjọ́ tó pé
4: ode igoba
3: abẹ́ àkóso ọba àdìlẹ́wà adẹniyí ọba lóògùn
4: olúode igoba
3: sunday bọ̀bọ́yẹ
4: sao igoba
3: ebe
4: ògúndàrẹ ọmọrege
3: àti akọ̀wé ìdílé sao
4: akànjọ la ìbínú sa
3: ọ̀sọ́lọ̀ igoba
4: ó ti jẹ bíbọ̀
3: lọ́jọ́ friday 24/2026
4: lẹ́jọ́ appeal number CA/AK/151/2024
3: ti adájọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ dá
4: ilẹ̀ igoba
3: ti olóye ìlérí fíyà ti olóye ìsinmi ìjà
4: láti ìta ògbólúwà ṣẹlẹ́rìí sí
3: ilé ẹjọ́ wípé
4: ìlú igoba ni ìta ògbólúwà pààlà
3: kì í ṣe ìsìnìbò
4: àlejò ni ìsìnìbò jẹ́
3: ìlú igoba
4: ilẹ̀ ilé aláyọ̀
3: àwọn ìsìnìbò ń pè ní tiwọn
4: kì í ṣe tiwọn
3: ìdílé sàwọ̀
4: ode igoba lónìí
3: kábíyèsí ọba lọ́wọ́
4: à ń ṣèkìrì
3: wọn nífẹ̀ẹ́ sí ìjàndùkú
4: ẹni tọwọ́ bá tẹ ó fimú kàtà òfin
3: ilẹ̀ náà wà lọ́wọ́ ọ̀tún àtọwọ́
4: sí omi òsì
3: àgbà owó ọ̀tún wọlé sí ìsìnìbò
4: àgbà ibi róbótọ́
3: a fún ìlú ìsìnìbò
4: láti ìgbà ìwáṣẹ̀
3: gbogbo ẹni tó ra lẹ̀kọ́ lẹ́mbẹ̀
4: lọ máa sanwó sọ́dọ̀
3: agbẹjọ́rò ẹbí
4: ń ṣọ́ bẹ́ẹ̀lò
3: àánú olùṣẹ́mbà
4: nọmba 9
3: ọ̀dọ̀fínlẹ̀
4: opposite unity secondary school
3: gbogi
4: àkúrẹ́
3: ọba lóògùn igoba
4: pẹ̀lú
3: ajagun òde
4: àti ìdílé sao
3: ló ń kéde.
5: Ǹjẹ́ o ti gbọ́? Free to air decoders ń bẹ̀. Tó lè rà kó sì mọ jẹ gbádùn ìran wíwò aláìlóǹkà. Movies, Hollywood, Bollywood, Nollywood, pẹ̀lú àwọn Yorùbá films ìgbàlódé, aré ìdárayá, action movies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí tẹlifíṣàn rẹ lọ́fẹ̀ẹ́, láì tún sanwó monthly subscription, òpìtìmọ̀ sí Power Justice Electronics, Ondo City. Bẹ́ẹ̀ni, a tún ta àwọn decoders yòókù, network booster, fáwọn agbègbè tàbí abúlé tí network ń bẹ fẹ́rẹ́fẹ́ tàbí tí ń ṣe ségesège. Kẹ́mọ wá jẹ ìgbádùn ìpè àti browsing tó ń já garaga ni. Láì gorí òkè gorí gegele wá network káàkiri fún gbogbo network pátápátá. A tún ta solar light àtàwọn security light oní sensor tó ń tàṣírí olè tàbí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ńlẹ̀ yín. Tó tún ní CCTV camera. Tẹ́ ò mọ wo ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nílé yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín níbikíbi. Kò wá tán síbẹ̀ o. A tún ta musical instruments, àwọn ohun èlò orin fún ilé ìjọsìn àti fáwọn olórin. Free to air decoders, network boosters, solar street and security lights with CCTV cameras and musical instruments. Power Justice Electronics, situated as number 4 Orere 2, Ondo City is the place to be. Telephone 0903-713-6882.
6: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
7: SELARIE salary
6: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
8: TURMERIC turmeric
6: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
9: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
5: tunde lọwọ agbára bó ṣe ń dé lọdọọdún àgbáyanu ètò tá a gbé kalẹ̀ fún ìdàgbàsókè aré ìdárayá lẹ́sẹ̀ kùkú it's the Olowos Cup 2026. Olowos Cup, an initiative of His Imperial Majesty Oba Dr. Ajibade Gbadege Shogoye III, Olowo of our Kingdom, and proudly sponsored by Ajibola Adetula of the Oludasa Dynasty and CEO of AfriPoint, focuses on grassroots sports development and talent discovery in both male and female categories. Alala Kerira Dagbangudu Are Daraya Bolu Alafesegba Yomo Sokale Biowara Ojo. Ipele akẹkọọ ile iwe girama lọkunrin lobinrin kaakiri ilu Owo. Kickoff is Monday, June 1, 2026. O ti yẹ gbáradì láti jẹ gbádùn aré ìdárayá tí kò lẹgbẹ́. A ó máa kéde ètò gbogbo fún ọ̀sẹ̀kẹ́gbà díje náà fún tọdún yìí níbi ayẹyẹ ọdún igogo. Get ready to experience football at its very best as we bring you comprehensive coverage of this year's tournament. Dr. Olayinka Osho, Chairman of our Sports Development Committee, for and on behalf of the committee.
10: A
8: ati gba ori alorin o alale mo te gba ore o a mo te gba ori alorin o ani ya reri atani ya teri orire na te do na do rare osun tun yin akere pale a oturu li rese lejoba ibile efe do re local government leke ise ale udile alemo lulu rese a mo te gbada lore nko tu losu kokoja e alemo lale rin o aleke larin e ati lu odo lejoba ibile gusu lakora ejo te dara re omi ko pin oke osin aturese osun ni omi ko pin ilere aturese osun ni e ko pin rese ati odo ogbetere o ni san lo si afoko e ko pin rese ataye omi fun oni leti omi erake leti omi egbodo bakurodu ye ade wa kan wela e ko ni ko ni mama ba ero ilu odo dan koko papo mama ba ke o sajade apo ko ba fe ra le abo lulu rese abi ko yari abe lemo elu oko le sibe ni elu ora le sibe ni elu eda ko lebe o de je bo ero ilu odo lo te ra le ale re o te da le ore sabayi o ile lemo lulu rese e o ne mo la le rin o ora ne ba ne bo o ka te gbo na ba gbo

0: o àsìkò ti tó taro agro science ti mú ojútùú tó péye wá tí a sì mú oko rẹ ní èso tó pọ̀jù tó yára jù tó ṣojú lówó tó bá fẹ́ kí ilẹ̀ rẹ mọ́ lo èyíkéyìí nínú oògùn pípa koríko saro tó ní glyphosate bíi gobara uproot sarose tàbí tó ní glufosinate bíi slasher slasher super slasher gold ìwọ àgbẹ̀ tó ń gbin àgbàdo má ṣe ronú rárá pẹ̀lú ojútùú àgbàdo wa triplex vigor striker alaka carry clock ìwọ yóò rí ìkórè tó dára jùlọ fún àwọn àgbẹ̀ kòkó wa a ní mac gold mac extra àti capsitor tí yóò kó àrùn pọ́ọ̀dù dúdú àti kòkòrò kúrò lórí oko kòkó rẹ fún oko pákí àti oko iṣu rẹ lo àpapọ̀ tó kún yìí ruta reliance jarumi àti temex fún oko mímọ́ gbòǹgbò ńlá àti ìkórè tó ga jùlọ pẹ̀lú saro agro science ojútùú rẹ ti hàn ní báyìí tètè lọ sí èyíkéyìí ìsọ̀tì saro nítòsí rẹ tàbí kí o pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08077494225 saro agro science ojútùú tó dára fún ọ̀pọ̀lọpọ̀ ìkórè.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ̀wò mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 0

0: Data, nourishing minds, sharing happiness for 50 years.
1: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Osuba sidike laye nlo sidike laye nlo sondiya die lawon ma tun se sidike laye nlo ogun mata lobo ko mara lawin o pada ti dopin sontagbara ka so yoku leta sidike laye nlo sontagbara ka so yoku leta sidike laye nlo ko to ba ti fira to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ́ bá ti wá sunday dajì 50% wọ́n á gbọ́jà yín fún yín wàá máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowókùn wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
4: SELARIE salary.
3: Bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC turmeric.
3: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà. Ayo.

0: 3-in-1 omi nìkan ló kù kó fi gun.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: moments. Lunch break sorted. After work cravings handled. No energy to cook? Say less. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal. It's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-8888-9999 and order now. Mega Week. Indulge your cravings.
1: I'm in love. I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
2: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
3: S-E-L-A-R-R-I-E. Salary.
2: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Báwo máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
7: Bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú Corona báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
8: Àgbọn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ọkàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-6419 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi kalomi ma fi opa sikete ese elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi se si agbe elomi se si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sayin oro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si wa be ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na lawa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia.

0: in one. O mi ni kaloku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: On your trap. Set.
4: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

Kòn lé ọgbẹ́ lé o. Kòn lé ọgbẹ́ lé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọ lúàbí. Ọlọ́kadà tó bá ti ṣiṣẹ́ kọjá aago mẹ́wàá àbọ̀. Ohun tó jù ẹ bá ti rí kó yá faramọ́. Èmi kọ́ mo fọ̀rọ̀ náà léde ẹ mọ̀ gbẹ́kùnrin rẹ̀ nígbà tó bá yá. Wọ́n yìí ṣe mùsùlùmí. Ohun tí wọ́n ń bèrè yẹn ò lè ṣeé ṣe. Ẹ sọ fáwọn ajínigbé nípínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n mẹ́nu kú ńbẹ̀. Kò sóhun tó jọ òfin ṣàríà nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹnu mi kọ́ o. Ẹni tó sọ ìdí tán fi sọ ẹ mọ̀ gbọ́ngbà tó bá yá. Àní ẹ mọ́ tọ́jú àwọn ọmọkùnrin. Bẹ́ẹ̀ ṣe ń fọkàn sọ́rọ̀ àwọn ọmọbìnrin. Àwọn ọkùnrin náà nílò kẹ́ ẹ tẹjú mọ́ wọn wò wọ́n rẹ o. Àwọn ọ̀jìmí onímọ̀ ló fọ̀rọ̀ nílédè. Wọ́n fẹ́ lọ kó wọn lọ pínlẹ̀ Ọ̀yọ́ lọ fi wọ́n ṣòwò nàbì. Òwò kówò tí ò lérè nínú ni wọ́n fẹ́ lọ fi wọ́n ṣe. Àwọn wo ló ń kó lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́? Àwọn wo ló fọ̀rọ̀ náà léde? Mò ń bọ̀ wá. Àwa gan mọ̀ pé iná ti jó dórí kókó, a sì lè finá sórí òrùlé sùn. Ṣé rí ọlọ́pàá ìpínlẹ̀ yẹn? Kíákíá la máa sọ̀rọ̀ ẹ̀. Ilé aṣòfin àgbà ló fọ̀rọ̀ nílé débẹ̀.

0: wọn mọ ń parọ́ tàwọn èèyàn mọ ni àwọn ọlọ́pàá àwọn pásítọ̀ kan rèé tí wọ́n gba inú ilé ìjọsìn tí wọ́n gba bẹ̀dọ́gba ẹ̀wọ̀n.
1: Kí ló ń tó fà á? Ẹ mọ gbẹ́kọ̀ ẹrù èèyàn nígbà tó bá yá.
0: Wọ́n yí àtàwọn kókó mi ló wà nínú òwe ìròyìn láàárọ̀ tòní. A mọ̀ tu lọ́kọ̀ọ̀kan èjèèjì a mọ̀ mú ṣiṣẹ́ ń tẹ̀lé nígbà tá a bá dé látojú ọjà. Ẹ kú ojúmọ́ lápá ibi tá a wà yìí. Etí yín mélòó la pè tó yá Adégbòyègà Àlàní ló kọ́ mi. Mò ń bọ̀ wá, ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

ìdájẹ́ sáré-dé ìpínlẹ̀ Anambra òbí ìjọba ìpínlẹ̀ ọ̀hún bó ti ṣe bẹ̀rẹ̀ láti mọ́ ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n ní àrùn hypertension lára wọn àìrùn ọ̀hún tó jẹ́ apanifin bí ikú ni wọ́n mọ́ ṣe àwárí ẹ̀ láwọn ilé ìwòsàn ìjọba eléyìí tó wà ní ìpínlẹ̀ náà láti lè ṣe ìrànlọ́wọ́ fún dídènà àti ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n ní àrùn ọ̀hún lára ìyàwó gómìnà ìpínlẹ̀ náà dr nonye soludo ìlọ́mọ̀ fọ̀rọ̀ náà léde nílùú ọkà ìyẹn lọ́jọ́ ẹtì ó rọ àwọn aráàlú láti gbé ìgbésẹ̀ kíákíá kí wọ́n lo àǹfààní náà láti lè fi tọ́jú ara wọn torí wípé àrùn hypertension náà ló jẹ́ apanifin ọ̀kan lára àwọn àrùn tó ń kojú ìlera ara láwùjọ ó jẹ́ kó di mímọ̀ wípé ètò náà ló lọ́dìí mọ́ ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ Anambra láti pèsè agbègbè tó yáyì àti kí àwọn ènìyàn kí wọ́n lè mọ́ gbé nínú ìlera ara wọn ó jẹ́ kó di mímọ̀ wípé títètè rí ìtọ́jú amọ̀dọ́là ẹ̀mí ènìyàn ó sì rọ àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún láti ṣàmúlò orí ọ̀fẹ́ náà fún ìtọ́jú ara wọn ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ̀ lọ́wọ́ ńbẹ̀ o kí n tó kù nípínlẹ̀ Anambra jẹ́ mẹ́lẹ̀ ìwà o ilé ẹjọ́ gíga eléyìí tó wà nílùú ọkà nípínlẹ̀ Anambra lọ́jọ́ ẹtì ń lọ́mọ̀ ní kí wọ́n lọ ti àwọn pásítọ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́ ọgbà ẹ̀wọ̀n o lẹ́yìn tí wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ọ̀ràn tó ní í ṣe pẹ̀lú dídọ́gbọ́n sí ṣíṣe ayédèrú ìyanu láti lè mọ fi tan àwọn ènìyàn jẹ àwọn olùjẹ́jọ́ ọ̀hún ìránṣẹ́ ọlọ́run ń dùbí sí nínú àchukwu tinú ìjọ omega dominion ministry ekeleme ugochukwu láti cloud of glory prophetic ministry ìránṣẹ́ ọlọ́run emeka nwanpa láti chapel of faith ministry ìránṣẹ́ ọlọ́run chukwu ti inú ìjọ messiah adoration ministry chinedu agwonu ti citadel grace ministry ebele nwa chukwu ti jehovah the mighty than all ministry miracle uroma ti city of power ministry àti chukwu dabia chukwu kadibia oguama ti ìjọ land of testimony adoration ministry ìní wọ́n mọ̀ ní kí gbogbo wọn kí wọ́n lọ mọ jẹjú pàkópàkó lọ́gbà ẹ̀wọ̀n báyìí àwọn ìránṣẹ́ ọlọ́run ọ̀hún ìní wọ́n mú wá sí ilé ẹjọ́ látọwọ́ àjọ tó ń ṣe ààbò lábẹ́nu nípínlẹ̀ náà agunle chamber eléyìí tí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ètò ààbò ken emeayi tó darí wọn nínú ọ̀sùn ọ̀hún ẹni wọ́n

0: Ile-ise ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ní àwọn méjì kan tọwọ́ tẹ̀ ní agbègbè Ìjẹ̀bú-òde ni wọ́n mọ̀ lásomọ́ papọ̀ pẹ̀lú ìjínigbé kan àti ìpànìyàn tó ṣẹlẹ̀ tí wọ́n ń ṣe ìwádìí ẹ̀ lọ́wọ́ ní agbègbè Ọ̀kadà nípínlẹ̀ Èdó. Ìṣe ni ilé-iṣẹ́ ọlọ́pàá ọ̀hún ṣàlàyé nínú àtẹ̀jáde kan eléyìí tó fi léde látẹnu agbẹnusọ rẹ̀ Olúṣèyí Babáṣèyí lọ́jọ́ Sátidé wípé àwọn afurasí ọ̀hún lọ́wọ́ tẹ̀ lẹ́yìn tí wọ́n fi múfilẹ̀ lórí ibi tó ní kálukú wọn wà látọwọ́ ikọ̀ tó ń gbógun ti ìjínigbé nípínlẹ̀ ọ̀hún. Babáṣèyí jẹ́kọ̀ di mímọ́ wípé àṣeyọrí náà ń lọ tẹ̀lé ìròyìn kan eléyìí tí wọ́n fi léde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wípé àwọn ikọ̀ tó ń ṣàbò lórí igbó ọba lórílẹ̀‐èdè yìí fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn méjì kan tí ó fẹ́ dàbí ẹni wípé wọ́n nígbà kaláwo ní agbègbè àtìbà nílùú Ìjẹ̀bú-òde eléyìí tó sì mú kí àwọn ọlọ́pàá kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí sọ̀rọ̀ náà ní kíákíá. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà Babáṣèyí jẹ́kọ̀ di mímọ́ wípé ọwọ́ tẹ Gàfárù Àdàmú ọmọ ọdún 25 àti Mohammed Sani ọmọ 20 ọdún gẹ́gẹ́ bó ṣe sọ. Ó ní ìwádìí ti fi hàn wípé àwọn méjèèjì náà ni wọ́n ń wá lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Èdó torí pé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé àti ṣíṣe kópa ènìyàn méjì kan eléyìí tí wọ́n pa àkànàmọ́ lágbègbè Ọ̀kadà nípínlẹ̀ Èdó. Ó sì fi kún wípé ìwádìí lákòókò tí wọ́n fi múfilẹ̀ ti fi hàn wípé àwọn afurasí méjì náà wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ikọ̀ ẹlẹ́nu méje tí wọ́n ń jínigbé ní agbègbè ọ̀hún. Babáṣèyí wa jẹ́kọ̀ di mímọ́ wípé nígbà tí wọ́n ṣe ìwádìí àwọn ènìyàn náà tí wọ́n sì wá ohun gbogbo tó wà ní àkàtà wọn ni wọ́n rí aṣọ ọlọ́pàá méjì pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí wọ́n nígbàgbọ́ wípé ó ní ìtumọ̀ gidigidi fún ìwádìí wọn. Ẹ̀kún ìròyìn ọ̀hún wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní. Ẹja ṣe ojú òpó yẹn lẹ̀ tábà ti pè wọlé ẹja sọ̀rọ̀ pọ́nbélé bí ọmọlúàbí ẹ mọ̀já sọ̀rọ̀ kùnbákùngbé síjọba ká mọ́ sì tako èrò ẹnikẹ́ni ìṣẹ́jú kan fún ẹnìkan ni ó túmọ̀ sí pé ẹja ṣe àkójọpọ̀ èrò wa láàrin ìṣẹ́jú kan. Ojú òpó tó wọlé láàárọ̀ tòní rèé 0816-251-9991 0816-251-9991 Ẹlú ẹ káàárọ̀. Ẹ ṣe orúkọ yín láti bò.
1: Àbáyọ̀mí Oyèlésì látò lókun àgídà àkókò lágbára ọlọ́run àbọ̀ ọlọ́run a máa wà lórí wa. Àwọn pásítọ̀ tán dẹ̀ ní kán lọ ṣe kíyàn náà bá ṣe wọn ṣe máa tú nìyẹn wọn rú wọn pọ̀ bẹ́ẹ̀ ní gbòòrò bẹ́ẹ̀ ni bá ṣe wọn máa tú. Àwọn ajínigbé náà lágbára ọlọ́run bá ṣe wọn mú gbóbi tó bá wà àṣìṣe wọn á tú ni lágbára ọlọ́run.
0: Ẹ ṣe gan ni o 0816-251-9991 Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ ṣe orúkọ yín láti bò.
2: Orúkọ tèmi ni Sọlá Ọmọmọ́mí Lákìrùn Àkókó.
0: Ẹ̀sùnlẹ̀.
2: Ẹ̀jẹ̀ ká túbọ̀ máa gbàdúrà. Ohun ti ni láàánú orílẹ̀-èdè tẹ́sìn mẹ́ta wà káwọn ajínigbé wa máa sọ wípé wọ́n fẹ́ tẹ̀lé a lọ. Ṣé ìyẹn ló fà á tán fi ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé? Ṣé ẹ̀sìn tí wọ́n ń ṣe? Ṣé tán bá ń jí àwọn ọmọ gbé táwọn èèyàn túbọ̀ lè máa ṣe irú ẹ̀sìn yẹn náà ni? Ẹ̀yin ìjọba ẹ bá wa mójútó.
3: Hello.
0: Hello. Hello, Carol.
3: Carol, la ni me kuse o.
0: Ese o.
3: Eku weekend o, aso po ilaye, mommy glory ni o.
0: Okay.
3: Mo be awon olori wa gbogbo ogun ijinigbe yi, a mo pe won sise. A mo, awon olori wa sise awon eleto abo na sise. Bo kon wa de iyanju won yen lade. Kristo àbò lóńdó ṣèṣì ní gbogbo nàìjíríà wọn mú lókùnkúndùn kọ́ dé ládé gbogbo àwọn tó wà nínú ìgbèkùnkùn kí wọ́n bá wa tú wọn sílẹ̀ àmọ̀ pé yẹ́ẹ̀sì ìgbà yẹn ni wọ́n dé ìyànjú wọn ládé tó rà mọ̀ pé wọ́n jíjẹ́ o àwọn olórí wa ń gbìyànjú kọ́ túbọ̀ tẹra mọ́ wọ́n dé ìyànjú wọn ládé gbogbo ogun ara ẹni tó ń jà wáyìí kọ́lọ́run kò bá wa ṣẹ́gun ẹ̀ torí ogun ara ẹni leléyìí o ó yàtọ̀ sí Ukraine àti Israel o ọlọ́run á gbà wá o ẹ kú ètò.
4: Ogun ma bija ibori ote omo ma bija ni reconciliation and liberty bible church leyin oluka ode house o shele roundabout ati eyi ti o wa ni reconciliation and liberty bible church idore road beside new town market oke aro akure ondo state asiri agbara bija oluwa yo fi o ki wo ki ba le di alagbara asiri isegun ma bija oluwa yo fi ye o ki o ba le di asegun ati ijina imu bori ote ati igbaraje okuku omo ma bija ki o ba le bori gbogbo ikorajopo okuku lodi si aye re ni bi isipaya ti olorun yo ma tu asiri re ni reconciliation and liberty bible church ni new town ni ago mejo si mewa gbogbo ojo isimi to nbe ninu osu ju ati ni ago mewa si mejila ni eyin oluka ode ni reconciliation to wa nibe ni gbogbo ojo sunday ti nbe ni osu ju wa gbogbo oyin re ni yo se wa gbogbo ote ti ota ndi lodi si o ni o bori dande yo wa sile yo wa adura isegun yo wa gbogbo ara ile re ni ki o pe wa o lekan si ja bija ogun ma bija ibori ota omo ma bija ni oluwa yo ma tu asire fun gbogbo wa ni reconciliation and liberty bible church 8 a.m. to 10 a.m. and 10 a.m. to 12 noon ni new town ati eyin oluka ode oluwa yo
0: Hello, Ekaro.
5: Ekaro, sir.
0: Eshio.
5: Yes, sir. Mrs. Ogunsunmi ni wa lati ore.
0: Angbo yin.
5: Ebe ti mo kan ma be awon adari wa ni wi pe kan ma ni suru funra awon ogun ti o wa lorile ede ogun awon adari na ni. Tori ani to nse ijoba ti ijoba otoro. Oruko re oni pari awon odikeji e na. Awon na wa mo pe awon na wa ni die oruko won oni pari kan finu konu kan dari wa tori tan ba pa wa tan se wure ni won fe ma se ijoba le lori ni ki won jowo ogun won ogun adari la nja lorile ede kan saanu wa
0: oda eshe 0816251 9991 loju opo to wole laaro elu e ka ro
6: e ma kojumo sa
0: eshe o
6: abi nya gbe pe fun wa o
0: ode
6: se nda lori ko je
0: eshe o
6: ugbe lo kula ti tabo labe bi ano
0: okay
6: arawo na lo sawo obi wa kon do weni ken to ba lo fe wa so do won ko bon fe ma ko mo lo bi kan e ma ba fun won osuru wo ti yan wa ta ma jo nda omo e ta lo ma fi se kan to to ni ko ro ko jesu e je o ni ba je o oro abo o ko wa won dari wa ma gbugbe si to da e ku se ta ko ta kan
0: da e se gan ni o e ja ma sun kere kere die die ka ma lo laaro yin latapa bi awa ta mo nko mo folo kada pe ka lo kan ma ba wa ko lo le eko eja woju dada o yoko tu di ola lagbara olorun lori eto yi titi digba na ani jan ti o te wa lorun e ka ro o
7: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
8: S E L E R R I E
7: celery ah boda mi espelli no di celery oya lopin gbiyanju espelli turmeric
9: T U R N E R I C turmeric
7: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
10: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
11: Aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 pani ati ma gbo wa yala nile yi tabi nile okiri oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alai legbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
12: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbuaba yin ti a mo si CDCARE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop new mattress new kettle pot new be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati won ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
13: kini o ko ma se pe fe gbe won ma ra o
12: ni ti won lo gbo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo di lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
13: ogoji
12: ose lati mo sanwo
13: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
12: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra to ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji to ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si to ba mu osu merin anfani won fa lati san ikini keji to ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be be lo bo se wa ni yen sa
13: ikini idi ti e fi se ba n pe kawon yen koko san wule die de to di pe e gbe oja fun
12: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
13: eleyi
12: yo le mo san wo lo olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
13: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
12: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin lamu rara
13: nibo ni office yin office number ti an le pe yin si
14: e kan si wa ni Danco Plaza Adelosun beside Olo Motors opposite Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State
12: Ololese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
14: number wa te le pe si ni 0707-484-3351 le kan si 0707-484-3351
12: e seun olotu
13: oro leti bo lati enu ogbeni Abdulhakim Okola jeje asoju CDK iwa na magore loni o le bade to ni dukia
15: ore wa kini re to roju koko bayi
16: ore o su mi oje iya isese petan lori phone ni onu gbogbo aboda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
15: ara nta wo nu shop o bo nipa CDK ni
16: CDK kini nje be
15: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodido su mejila tabi ogoji ose
16: iro ni o
15: toto han ni gbogbo awon nkan elo nu le mi ori CDK ni mo ti ra won koda iPhone to wu lowo mi ni sanwo re tan
16: o si riru eyo o ti fi pa won fun mi lati jo yi
15: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki won na ma jaye CDK ni welemu ra n to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa

gangan ni Empire Homes and Properties awon gangan lo ta gbangbaragada ti mu ni don le pelu rorun lati damu la asigbo o soro ajagun gbalẹ omo onile ni Empire Homes and Properties bo ba se sanwo re lo ma gba gbogbo owe to sopo moro ole re pata ori ofe odun kan sodun meta lo fi san gbogbo owo ole re be si ni 30,000 naira o kere ju lo lowo to fi bere sisan lodo won irorun lo ba de lai lawurujunu ibi te ba nfe si lati ra ninu le won bi Empire Royal City and Park ati Empire Sun City to wa lo lokuta community apomu Ondo Road lakure o si se Empire Hill City agbaju alade idanre bakan na ni won lawon le to po si ipinle Ekiti ni Kings Court ati Empire Flourish City Airport Road Lado Ekiti ite ba tin fe nbe ni ke toka si lai si wahala kankan le ba donle donle Empire Your Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Arakale ati number 2 Obanla Junction nilu Akure n office won wa fun ekunrere alaye ati badewopo e ma pe won sori 0813 065 9233 tabi 0806 734 6645 Empire Your Homes and Properties ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo e kaabo si kan ni adaba 88.9 FM loni ojo Saturday ti gbogbo amura kuku keke ati lo bi aseye mo ki yin kaabo lekan si sori eto yi pe e seun o ile ise Empire Your Homes and Properties ti won darapo mo wa ni kan ni pe ka ra le ka do nle awon na ni won ni ki ma tari eto yi si yin loruko oga wa Martins Ayola nikan ni ta wa pelu gbogbo awon osise ti won ti bere se lataro nikan ni lagbara olorun rise oni doju ija kan wa eje ma fun yin lowo bo se nlo kankan ni ile ise Empire yo to je pe won ni ile si Empire Royal City and Park to wa ni olokuta community ni apomu lona Ondo Lakure bakan na won ni ile si Sun City Empire Sun City bakan na Empire Hill City ni Idanre Road ni agbajo ni ona Idanre Lakure ibe na na wa bakan na Empire Golden City e mo binu ni Ilara Mokin yẹn ṣe wọlé lọsẹ tó kọjá ni tí wọn sọ pé ká máa wá sí ìlara ká wá ra lẹ ńbẹ Empire Golden City gbogbo yín pápátá náà là ń pè pé ẹ darapọ mọ wọn tó bá jẹ ìlara mọkín lẹyìn wá ilẹ tí ń sí ó bá jẹ olókùúta community ni lọnà Ondo ó bá jẹ ní àgbájọ lọnà ọdọrin gbogbo ẹ ni ó wà fún yín ńlẹ bákan náà nípínlẹ Èkìtì Kings Court ní Airport Road Lado Èkìtì àti Empire Flourish City ní Airport Road Lado Èkìtì bákan náà gbogbo ẹyin tí ẹ wà ní ìpínlẹ Èkìtì tẹ jẹ ọmọ ìpínlẹ Ondo tẹ fẹ́ ralẹ̀ sí ìpínlẹ Ondo tẹ fẹ́ ralẹ̀ sílé gbẹ̀yìn náà kọ́ létí yín sílé ẹ bá ti bá Empire Your Homes and Properties dòwòpọ̀ dúdùn ni ó bá sì jẹ ọmọ ìpínlẹ Ondo ni ọ ọmọ ìpínlẹ Èkìtì ni ọ tó wà ń pínlẹ Ondo tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ìwọ náà fẹ́ ralẹ̀ sílùú tiẹ̀ náà sí ìpínlẹ Èkìtì ẹ bá wọn dòwòpọ̀ nọ́mbà 34 Iromu Street ní dojúkọjú Echo Bank lárakalẹ̀ ni wọ́n wà tàbí number 2 ní Obanla Junction ní dojúkọjú MRS filling station ní Obadeshida Road Lakure ẹ lè máa pe nọ́mbà wọn lórí 0813-065-9233 òní nọ́mbà tí ó wọlé sí iléeṣẹ́ wọn gbogbo bíi tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ níyì Adébáyọ̀ lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀ sí kan ní Adaba 88.9 FM lórí ètò Empire Your Homes and Properties tí wọ́n bá ní ralẹ̀ tán bá ní kọ́lé anílẹ̀ sí Àkúrẹ́ anílẹ̀ sí Ìlara Mọ̀kín anílẹ̀ sí Ado Èkìtì bó ṣe wà gangan nìyẹn orí ọ̀fẹ́ tó wá wà ní ọ̀rọ̀ kára lẹ̀ lọ́dọ̀ wa àti ká bá ní kọ́lé orí ọ̀fẹ́ tó wà lọ́dọ̀ wa àti àwọn àǹfààní tó wà ń bẹ̀ gbogbo ẹni màá máa fún yín lódì kejì lọ́hùn-ún mú ń bọ̀.

Gangani Empire Homes and Properties. Awon gangan lo tagban garagada. Simuni don le don le pelu rorun. Lati damu la asigo. Ko soro ajagun gbalẹ omo onile ni Empire Homes and Properties. Bo ba se sanwo re lo ma gba gbogbo owe to sopo moro le re. Pata ore ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re. Be si ni 30,000 naira o kere julo. Lowo to fi bere sisan lodo won. Irorun lo ba de lai lawurujunu. Ibi te ba nfe si lati ra ninu le won bi Emperor Royal City and Park ati Emperor Sun City. To wa lo lokuta community Aponmu Ondo Road Lakure. O si se Emperor Hill City agbaju alade Idanre. Bakan na ni won àwọn ilẹ̀ tó pọ̀ sípínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Ibi ìrọ̀rùn ni lóòótọ́ ẹjẹ́ fún yín lẹ̀rọ̀ lówó yẹn bóyá ìrímú nínú fọ́nrán dáadáa 0813-065-9233 0813-065-9233. Òní ẹ̀rọ ìléwọ́ tó wọlé sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties tí wọ́n ń bẹ ní nọmba 34 Iromu Street lókè pẹ̀tẹ́ẹ̀sì tí wọ́n ta POP materials lábẹ́ ẹ̀bẹ̀ ní opposite Echo Bank ní Àràkálẹ̀. Gangan upstairs to opposite Echo Bank yen gangan ni bo si je number 2 Obanla Junction le ba wa wade ibe na awa nbe digbi digbi gege bi e ti gbo ninu foran le kan pe e le ma sanwo die die a fun yin lori ofe lati jo ti e ba ti bere si sanwo yin fun odun meta plot to ba ti ra to ba ti gbawe e bayi bere si sanwo lati jo yen fun odun meta. O ṣe ṣe kó lórí ọ̀fẹ́ àti san lẹ́ẹ̀kan gbì. O ṣe ṣe kó lórí ọ̀fẹ́ wà kó jẹ́ pẹ́ méjì ló lágbára àti san. Bí ò bá sí agbára yányán, a fún yín lórí ọ̀fẹ́ ọdún mẹ́ta. Èló gan ni ẹ mọ̀ san láti máa san owó yín. Bẹ̀rẹ̀ láti 30,000 naira. Ẹ̀rí pé owó yín ó kéré gan owó ìdákọ̀ mu ni. Bí a bá débi fàájì nírọ̀lẹ́ báyìí kó ló ẹ̀ dá lẹ́lẹ̀. Ẹ fún wa pọ̀ mọ́ tó ká máta. Ẹ fún wa lọ́kẹ̀rẹ́ tó yí méfinrin. Ẹ fún alẹ́já tútù tán sè nínú ọbẹ̀ ata gbogbo ẹ̀. Àbá ti jẹ́ tán báyìí láàrin èèyàn mẹ́ta 30,000 ti kọjá. Nítorí náà 30,000 yín ìwọ náà lè fi dé nǹkan mọ́lẹ̀. Ìwọ tó lọ́mọ méjì ọmọ mẹ́ta ò fẹ́ káruwó sọ lẹ́yìn gbọ́ bá dàgbà tán. Ralẹ̀ ló kọ àwọn ọmọ rẹ níkọ̀ọ̀kan kó gbàgbé ẹ̀ pamọ́ sílé tán bá ti gbọ́n mọ́ kó wọn lé wọn lọ́wọ́ kó kálukú lọmọ plọ́ọ̀tì tiẹ̀. Emperor Yo Homes and Properties ló mú nǹkan rọrùn dé. Ni mo ṣe sọ pé fún yín pé ẹ darapọ̀ mọ́ wọn. Kí lẹ fẹ́ ibo lẹ fẹ́ ilẹ̀ yín sí? Ṣé ní Emperor Royal City and Park ni ní Olókúta Community ní ọ̀nà Ondo Lákùrẹ́ tàbí Emperor Sun City? Tó bá sì jẹ́ Emperor Hill City náà lẹ̀ ń fẹ́ sí ní Àgbájọ ní ọ̀nà Ọ̀dànrè ní Àkúrẹ́. Ó bá sì jẹ́ Emperor Golden City tó wà ní Ìlaramọ̀kí Dúdùn Lọ́sàn Aso. Ẹ pè wọ́n sórí 0813-065-9233 èmi a máa sọ kinní kan fún wa pé Luxurious Residence and Resort ibi ìgbafẹ́ láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties náà ni. Ibi ìgbafẹ́ ni téèyàn bá ṣiṣẹ́ lọ látàárọ̀ tó fẹ́ lọ fọkàn ara ẹ̀ balẹ̀ kó mú nǹkan tó tutù kó o sì gbafẹ́ sọ́rùn ara ẹ̀ kó o relax dáadáa kó o jókòó discuss better business. Luxurious Residence and Resort ibẹ̀ ni kẹ́ ẹ lọ sí ní Ondo Road ní Àkúrẹ́. Tẹ́ ẹ bá ti débẹ̀ bí ọba wọn mọ kí káàbọ̀ wọn mọ kẹyìn ní ilẹ̀ wa gbogbo tí a dárúkọ fún yín. Tẹ́ ẹ bá ti débẹ̀ tẹ́ ẹ ralẹ̀ lójú ẹsẹ̀ lẹ́gbàá gbogbo àwọn òwe tó bá sopọ̀ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ yín. Kò sí pé à ń ralẹ̀ lónìí wọn ní ká padà wá lọ́tún la ká wá gba rìsíìtì. Kò sí pé à ń ralẹ̀ lónìí lẹ́yìn oṣù mẹ́fà wọ́n sọ pé wọ́n ti change ibi tí wọ́n fún yín pé ibòmíì ni ẹ lọ gbà. Ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ ní Emperor Yo Homes and Properties. Bákan náà mo sọ fún yín pé ní Airport Road ni wọ́n ní ilẹ̀ sí ní ìlú Ado Ekiti tá a pè ní King's Court àti Emperor Flourish City. Ibi méjì yẹn ni wọ́n nílẹ̀ sí ní ìpínlẹ̀ Ekiti lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ ẹ́. Àwọn ibòmíì sì ń yọjú bọ̀ lọ́nà ṣùgbọ́n King's Court àti Emperor Flourish City ní Airport Road ibẹ̀ ni wọ́n wà. 0813-065-9233 ni ẹ̀rọ ìléwọ́ tó wọlé sí iléeṣẹ́ wọn 0813-065-9233. Bó bá jẹ́ nọmba 34 Àràkálẹ̀ nídojúkojú Echo Bank ni ẹ lọ ọ́fíìsì wọn nìyẹn, tàbí nọmba 2 Obanla Junction nídojúkojú ilé epo MRS ní Ọba Adéṣídà
nílùú Àkúrẹ́. Nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ká mọ ànkárá ká bá wọn ṣe patí lọ́sẹ̀ yìí kó dojú agbo kó blow kó blow kan lè mọ̀ pé ó dé àtìyàwó àtọkọ nkálukú bẹ̀rẹ̀ sí blow ọkọ gbé bẹ́ẹ̀lì wá 1000 ìyàwó gbé bẹ́ẹ̀lì 500 naira kan lè mọ̀ ìpàdé ilé mi rẹ́ǹtì lẹ́sìn ń páàkì ọkọ̀ sí ẹ̀wòrú mọ́tò ńlá dẹ̀kùdẹ̀kù tẹ́ ń lò ilé mi rẹ́ǹtì lẹ́ ń gbé sí ọlọ́run kò sànù wa mọ́jà sí kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kú nítorí náà darapọ̀ pẹ̀lú Empire Homes and Properties kí wọn náà kó o donílẹ̀ kó o donílé lódì kejì lọ́hùn à ń bọ̀.

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ni dùn lẹ̀ dùn lé pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀. Bẹ́ẹ̀ ni 0813-065-9233. Èyàn dàgbà ju ilé kíkọ́, èyàn sì kéré ju ilé kíkọ́. Ẹlòmíràn máa ń wò pé business tí mo ń ṣe yìí owó tó ń rí lóṣooṣù kò yí kọjá 100,000 àbí olóṣù oníṣẹ́ oṣù ni ọ́ ọwọ́ àwọn òpé owó tó ń rí lóṣooṣù má wò pé obìnrin ni ọ́ má wò pé bóyá ọmọ ò kéré lọ́mọdé ò tí má rì ìwọ náà lè ní nǹkan tó dè mọ́ lẹ̀ báyé ṣe ń lọ yìí múra ẹ̀ dáadáa dírá o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnìkan ni a ní dírá o má jẹ́ apá o bó ṣe wà gangan nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé ọ̀rọ̀ ká sẹ́ndì owó sílé kán bá mi ra lẹ̀ kán bá mi kọ́lé ó ti di wàhálà sínú ayé ẹlòmíì wọ́n ti gbá ẹ̀sàn lé ẹlòmíì ẹlòmíì wọ́n ti gbẹ̀mí ẹ̀ lérí pé torí pé ó ń ṣiṣẹ́ ń làágùn ó sẹ́ndì owó sí fámìlì pé ẹ bá mi ra lẹ̀ ẹ bá mi kọ́lé ṣùgbọ́n tí ọ̀rọ̀ emperor yóò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti bá wọn dúnàdúrà ó lórí ọ̀fẹ́ àti máa lọ sí sáìtì bá wọn sọ̀rọ̀ ẹ jọ́ sà nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ́ sórí ilẹ̀ mi owó rèé sample mi rèé quality materials ni wọ́n bọ̀ fi kọ́ tiẹ̀ ni pé kò kàn máa béèrè kọ́kọ́rọ́ ìgbà wo lẹ́ kó kọ́kọ́rọ́ mi fún mi àbí àwọn gan ní tún máa gbé pé kọ́kọ́rọ́ yìí ti rẹ́dí o àwálé ọdún ni àlọ́run àlọ́sùn hòtẹ́ẹ̀lì àwálé ọdún àlọ́sùnlé àbúrò àlọ́sùnlé ọ̀rẹ́ kò pọ́n yàn lé tó wà ń dálẹ̀ tó ń ṣe bí ọba tó wà délùú ẹ̀ tó ń ṣe bí ẹrú torí náà ẹ jẹ́ ká bá iléeṣẹ́ Emperor Your Homes and Properties dòwò pọ̀ káwa náà dó ń lẹ̀ ká dó ń lé bá wọn sọ̀rọ̀ tó bá ti ra lẹ̀ sọ fún wọn pé báyìí ló fẹ́ kán báyìí kọ́ sórí ẹ̀ àyè wà tó bá sì jẹ́ pé ìwọ fúnra ẹ̀ ló fẹ́ wá mọ́nítọ̀ nǹkan kò sí ti fi ṣe èèyàn àyè ń bẹ àyè wà fún wọn ẹ jẹ́ ń já yín sí pé security ibẹ̀ ó tight gidi perimeter fence wa ó dúró digbidigbi kìí ṣe ilẹ̀ tó jẹ́ pé ẹ̀ dé táwọn kan tí wọ́n mọ tó kó bọ̀ tí wọ́n mọ gba ti inú sáìtì kọjá tí wọ́n fi gbogbo ilẹ̀ dáko ẹ̀gẹ́ gbà tó fẹ́ kọ́lé ẹ̀ gan wọ́n á sọ fún ẹ pé ẹjọ́ ẹ fún wa lóṣù méjì kẹ́gẹ́ wa gbó ẹ jẹ́ ẹ fún wa lóṣù mẹ́ta ká fi wá sú wa tí wọ́n ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tán bá ti fún ọ ìwọ ló ní nǹkan kì í ṣe ibi tí wọ́n á fún ẹ nílẹ̀ lénìí tádọ̀ tún láti wà débẹ̀ tán ni pé wọ́n lọ fún ọ níbi orí àpáta àbọ̀ lọ fún ọ nínú rà gbogbo ilẹ̀ tó wà ní Emperor Your Homes and Properties gbogbo ẹ̀ ló tẹ́jú ilẹ̀ tó tẹ́jú dáadáa ni kìí ṣe ká gbẹ foundation tán ká ṣe máa wá fílìn kó jẹ́ pé èèyàn tún máa wá fílìn kiri ilẹ̀ wọn tẹ́jú tó jẹ́ pé tẹ́ bá ẹ̀yin gan fúnra yín wọn ní gan ní àfijó ẹ gbéra kẹ́ ẹ lọ sọ́nà Òǹdó ẹ lọ sọ́nà Ìdànrin ẹ lọ sí Ìlara kẹ́ ẹ lọ wo àwọn ilẹ̀ tá à ń dárúkọ yìí tẹ́ bá ti débẹ̀ yín fúnra yín ẹ rì mọ́ pé òótọ́ ni tán sọ ẹ lọ wò ó dáadáa kó tó di pé ẹ ti ẹ̀ kówó lẹ̀ kó tó di pé ẹ yà sọ́dọ̀ wa ẹ travel kẹ́ ẹ gbé ọkọ̀ kẹ́ ẹ lọ ẹ ti rí signboard wa lójú ọ̀nà ẹ bá lọ sọ́nà Òǹdó bó bá sì jọ́ pé Òǹdó lẹ ti ń bọ̀ ẹ ti rí kẹ́ ẹ tó wo Àkúrẹ́ ní olókùúta community Emperor Your Homes and Properties nìyẹn ẹ jẹ́ fún yín lẹ́rọ̀ lé wọn o tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wọ́n ni 0813-065-9233 ẹ máa pè wọ́n ṣé ilé ìtajà ni wọ́n fẹ́ kọ́ tán pè ní supermarket tàbí o fẹ́ kọ́ hospital oníkéréje àbí ńlá ayé ń bẹ ilẹ̀ ń bẹ tó bá jẹ́ ilé ìgbé ló fẹ́ kọ́ tàbí ilé ìwé ayé ń bẹ ilẹ̀ sì ń bẹ dáadáa lọ́dọ̀ wa ní Emperor Your Homes and Properties tó ń ta ilẹ̀ ní Emperor Royal City and Park Emperor Sun City Emperor Hill City àti King's Court pẹ̀lú Emperor Flourish City àti Emperor Golden City ní Ìlaramọ̀kín gbogbo ẹ̀ náà ni àpò yìí sí pé ẹ darapọ̀ tó bá ti ń ṣiṣẹ́ máa fowó de nǹkan mọ́lẹ̀ nítorí pé
alejo lowo bo ba ti fi de nkan mole o le gbera ko dede fun lo bi eye bo si wa gangan nu o da lodi keji lohun e ba npa kini yeda ka ma si were were di were

jẹun gbọ́ sí mbẹ́. Òun ló ti gbọ́ yẹn kò sí báyọ̀báyọ̀ lọ́rọ̀ tiwọn. Àyè ń bẹ fún ọ láti máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. Maralẹ̀ máa kọ́lé ó yàtọ̀ sí máa kọ́lé maralẹ̀. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀wà alágbàdo àtàgbàdo ẹlẹ́wà. Bẹ̀rẹ̀ láti 30,000 naira ló lè máa sanwó ẹ. Alájàpá ni ọlọ́kadà ni ọmárúwá ni wọ́n wà tàbí ta sí. Lọ bá wọn kó máa sanwó ẹ díẹ̀ díẹ̀. Ọdún mẹ́ta tó pé wàá kàn déédé rí i pé ìwọ náà ti dolúlẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n tún wá fún yín láǹfààní kékeré kan tó wà ńbẹ̀. Ó lè jọ kékeré ṣùgbọ́n àǹfààní ńlá ni. Yóò jẹ́ máa péjọ tó bá bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí sanwó ẹ. O sanwó tán ò tí ì sanwó tán máa kọ́lé ẹ̀ jù. Láàrin ọdún mẹ́ta wàá ṣáà sanwó ẹ tán. Iléeṣẹ́ Emperor Yo Homes and Properties wọ́n fi níyàn lára rárá. Ìrọ̀rùn pátápátá gbáà ló bá dé. Máa sanwó díẹ̀ díẹ̀ mọ́ṣẹ́ ń bẹ lólókùúta community bẹ́ẹ̀ náà ná ń bẹ ní ìlaramọ̀kì. Emperor Golden City, Emperor Flory City, Lado Ekiti. Number 34 ní ìdojúkojú Eco Bank ní Àràkálẹ̀ Lákùrẹ́ ni wọ́n wà. Tàbí number 2 Ọbánlá Junction ní ìdojúkojú ilé-epo MRS ní Ọbadéṣídà Lákùrẹ́. Bákan náà tẹ bá ń gbọ́ King's Court ní Airport Road Lado Ekiti. Kátàlẹ̀ fúnni ká máa lọ fúnni níbòmíì kò sí lọ́rọ̀ tiwọn. Ibi tó o bá ti kọ́kọ́ select tó náwó sítán fún ẹ níwèé ẹ̀. Sẹ́nétọ̀ kan bá dé irọ́ ni wọn lè gbá lọ́wọ́ ẹ fún. Torí gbàrà tó bá ti ń sanwó náà ti ń kówèé ẹ lé ẹ lọ́wọ́. Ó sì ti rẹ́jísítà sínú kọ̀m̀pútà wọn. Iléeṣẹ́ tó ń fòrò tọ́ ṣeṣẹ́ wọn ni iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Àwọn tí ń talẹ̀ tí ń bá ní talẹ̀ tí ń ralẹ̀ tí ń kọ́lé pọ̀ dáadáa nípínlẹ̀ yìí. Ṣùgbọ́n ọ̀tọ̀ ń ti tọ́lú wò. Ọlọ́tọ̀ nítòhun ọ̀tọ̀ gédéńgbé ló ṣe lọ kọ́lé tiẹ̀ sókè gédéńgbé. Ó ta kété bí sọ́ọ̀sì oko ni. 0813-065-9233 Nọ́mbà wọn nìyẹn ẹ máa pè ẹ máa dáàbò. 0813-065-9233 Ẹ mú báyìí òkè kọ́ sílẹ̀. 0813-065-9233 Kí n tó máa dágbére lórí ètò fún tọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ kí n kọjá sódì kejì lọ́hùn-ún. Kí n fún yín ní fọ́nrán wọn bẹ̀.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ní dò ń lẹ̀ dò ń lé pẹ̀lú rọrùn. Láì sí ìdààmú làásìgbò. Òṣòro ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ilẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ̀pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Ògidì ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ gangan lẹ gbọ́ yẹn. Ibi ìrọ̀rùn ni fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Olórin tó ní pé máa kọ́lé máa ra lẹ̀ má kọ̀kọ́ kọ́lé kan tó ra lẹ̀ lè kọ́kọ́ rà kan tó kọ́lé. Omi làátẹ̀ ká tẹ́tẹ́ yẹn rìn bó ṣe wà gangan nìyẹn. Emperor Yo Homes and Properties náà ni ká máa lu kere ẹ̀ fún yín ká máa lu gogo ẹ̀. Ó ní gangan gangan pé ìrọ̀rùn ti dé o fún gbogbo ẹni tí ń làágùn láti ra lẹ̀. Ẹlòmíì ó ti ra lẹ̀ tó gbà mẹ́jọ. Síbẹ̀síbẹ̀ àwọn bàbá onílẹ̀ wọn ń ge ni àwọn ọmọ onílẹ̀ ṣe náà ń ge. Wàhálà pọ̀ ẹlòmíì ti ra lẹ̀ tiẹ̀. Bó bá dé sáìtì báyìí wàhálà ni.
1: Àgbà ẹ má sọ síkà ń bẹ̀. Ẹ gbúdọ̀ dún kẹ̀kẹ́ ẹ gbúdọ̀ bú ṣọ́bìrì.
0: Ọ̀pọ̀lọpọ̀ ti po sìmẹ́ǹtì sílẹ̀ lásìkò àwọn gógó sìmẹ́ǹtì. Àwọn ọmọ onílẹ̀ ajagunbalẹ̀ wọn ìjọ gbádùn lóríṣiríṣi bẹ́ẹ̀. Àwọn kan tí òwúlò kan kàn dédé lọ dá ọdúró sáìtì. Nítorí náà darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ń kówó jọ tí ń ralẹ̀ tó jẹ́ pé wọ́n ń gé ó ti pọ̀ jù. Ṣùgbọ́n lásìkò ìrọ̀rùn dé fún ọ. Bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kó o gbéra kó o máa pe nọ́mbà wọn 08130659233. Tó o bá ti ń pe nọ́mbà yẹn o ò níṣòro mọ́. Díẹ̀ díẹ̀ o lè máa sanwó ẹ. Iṣẹ́ tí ìbá ògo máa ṣe àwọn ìyá alájà pákan wà tó sọ pé ṣé àwọn náà lè ralẹ̀ sí inú obìnrin nítorí báwọn ṣe ń wo ìbí ẹsítéètì ní òrìmú bí ẹsítéètì ní òrì ìjàpò láyé ìgbà kan bí ẹsítéètì náà lọ rí gbà tán ń talẹ̀ ibẹ̀. Gbogbo àwọn tó sì rà ń gbà yẹn àwọn náà nìkan wọn báyìí kò sẹ́ni tó gbà lọ́wọ́ wọn bó ṣe rí gangan nìyẹn 08130659233. Tẹ́ ẹ bá sì jẹ́ pé ẹ lórí ọ̀fẹ́ àti lọ sí nọmba 34 Àràkálẹ̀ nídojúkojú Echo Bank yẹn gangan upstairs tó wà ń bẹ̀ tí wọ́n ń ta POP materials nísàlẹ̀. Tẹ́ ẹ bá ti débẹ̀ pé Emperor yóò lẹ̀ ń lọ níṣòro ẹ ti débi ayọ̀ náà nu. Bẹ́ẹ̀ bá ṣe ń sanwó ni wọ́n mọ̀ kó gbogbo òwe tó so mọ́rọ̀ ọlẹ̀ yín wọ́n mọ̀ kó fún yín. Kò sí pé bóyá sanwó lè ní ó wá doṣù tó ń bọ̀ torí pé ò tí ì bẹ̀rẹ̀ ṣe lórí ilẹ̀ rẹ. Wọ́n wá ní wọ́n ti fún ẹnìkan ń bẹ̀ a máa lọ àríyá mú ibi apá èṣùrù lè yìn lọ́hùn-ún àmúkù ọ́ rọ́ kò rí bẹ́ẹ̀. Àbí kó ralẹ̀ tán sórí ilẹ̀ kan lọ mọ́ fún wọn lórí àpáta ẹlòmíì ó ralẹ̀ níbi ilẹ̀ gidi wọ́n lọ fún un nínú rà ẹni tí ò tí ì rówó kọ́ lẹ̀ gidi ni ó lọ mọ́ kọ́nu rà. Nítorí náà iléeṣẹ́ Emperor Homes and Properties kò rí bẹ́ẹ̀ o. Àwọn náà nílẹ̀ tó wà ní olókúta community yẹn Emperor Royal City and Park àti Emperor Sun City. Bákan náà Emperor Golden City tó wà ní Laramọ̀kì àti Emperor Hill City tó wà ní Aládé ní Olú-Ìdọ̀rẹ́ Road. Bákan náà Kings Court ní Airport Road àti Emperor Flourish City ní Airport Road Lado Èkìtì. Àwọn ló ní gbogbo ilẹ̀ tá a dárúkọ ẹ. Ìwọ náà darapọ̀ pẹ̀lú wọn lónìí kí ọ̀sán so dúdú fún wọn náà. Pè wọ́n sórí 08130659233. Díẹ̀ díẹ̀ lọ́sẹ̀ èmi ń gbéra mò ń lọ ilé bàbá tó bí ń lọ́mọ nìyẹn torí tọ́rọ ẹ̀dẹ́ bá ti ta tán ọ̀dẹ́ ọmọ rẹ̀ lé ní gbòǹgbò náà táyẹ̀ bá. Níyì Adébáyọ̀ lórúkọ tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Dúdùn lọ́sàn aṣọ ìwọ náà dé nǹkan mọ́lẹ̀. Rà á lórúkọ ọmọ rẹ, rà á lórúkọ ìyàwó, rà á lórúkọ àwọn àbúrò rẹ, rà á lórúkọ ọkọ rẹ, rà á lórúkọ ẹ̀gbọ́n. O lè rà fún ìyá àti bàbá kẹ́ ẹ fi ṣe birthday gift fún wọn kò sí fi ṣe èèyàn. Bó ṣe wà gangan gan nìyẹn 08130659233 08130659233. Títí di ọjọ́ mẹ́jọ tátó pàdé mo kí ọ̀gá wa Martins Ayọ̀lá pé ẹ ṣe púpọ̀. Jùmọ̀kẹ́ Akíẹ Ọmọ́tọ́ṣọ́ bákan náà Azan mo kí ẹ̀yin náà pé ẹ ṣeun o. Irinṣẹ́ òní kọjú ìjà sí wa àwọn tẹ̀ka polówó ọjà wa lọ́hùn Rúnkẹ́ mo kí àbúrò mi dáadáa àti ọ̀gá wa Karim gbogbo yín pátá mo kí pé agbọrọ lọ weekend alayọ lasio ani weekend ara wa o e se o dabo.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Nímú ni dùn lẹ̀ dùn lé pẹ̀lú rọrùn. Láìsí dààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀sì ni 30,000 naira ó kéré jùlọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dónlẹ̀ dónlé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.
1: Bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí, ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-E-R-R-I-E. Salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí, ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-E-R-R-I-E. Salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: On your track, set!
7: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà. 88.9 FM. O ti gba kokini. O siwaju awon egbe ni tele leyin.

0: ọpẹ́ ni fún Elédùmarè ọba tó mú kó ṣe ṣe fún mi láti tún wá sórí ètò láàárọ̀ yìí. A sùn ajúnjí ọ̀pọ̀lọpọ̀ ló sùn tí ò jí ṣùgbọ́n a fi yọ̀ wọ́n a fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ni.
1: Ìwọ ló gbé mi wá sago ayọ̀ ojú àjẹ́.
0: Ọ̀pọ̀ ni ò lè gbápá, ọ̀pọ̀ ni ò lè gbẹ́sẹ̀, ṣùgbọ́n ó ṣe Ọlọ́run mo lè gbé bọ́dì mi.

ẹ rí pé eléyìí ni Yorùbá stand up and rise and dance to Fuji music. ó ní mo fi sọ fún yín pé ẹni bá ṣe ìbónlé àná náà ni ó túmọ̀ rẹ̀. eléyìí gan gan gan òun ni àwọ̀ ìdálé. ká ṣe ìbò ká tún túmọ̀ rẹ̀ náà ni. nítorí náà ẹ gbéra dìde kájọ jó Fuji garbage láàárọ̀ yìí. Okay, now.

Gẹ́gẹ́ bí mo ti ń sọ bọ̀, ilé ayé ilé ogun a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn èèyàn kan, àwọn tó yẹ pé amọ̀niṣeni ni wọ́n, àfàìmọ̀niṣeni ni wọ́n, aṣenibánidárò sì tún ni wọ́n pẹ̀lú. Wọ́n ní òṣìkà ò lámì, ṣùgbọ́n àwọn àmì àwọn red flag kọ̀ọ̀kan tí ẹ máa fi dá wọn mọ̀ náà ni mò ń sọ yìí. Ṣé bá rẹ́ni tí ó ń rojú ẹlẹ́jọ́ fún ẹ, tó yẹ pé gbogbo ìgbà ẹjọ́ ẹlẹ́jọ́ ni ṣáṣá máa bàyàn jẹ́, ta máa ní òrí lágbájá, òrí tàmẹ̀dù, òrí kinní kan, òrí ṣọ́ra fún irú èèyàn bẹ́ẹ̀, nítorí pé kí ni yóò rojú ọtí ẹ náà láì dáa? Mò ń bọ̀.

àwọn míì tí ẹ tún sá fún náà ni àwọn èèyàn bí ọ̀gà. Wọ́n máa ń yí padà lóòrèkóòrè ni. Ìwà wọn, ìṣe wọn, ó dá lórí ẹni tó bá wà nítòsí wọn. Tó bá yẹ pé ẹni tó bá wà nítòsí wọn, tán bá ti ń fẹ ojúrere rẹ̀, oríṣiríṣi ìwà náà bẹ̀rẹ̀ sí wù. Ẹ pẹ̀lẹ́ o, ẹ ń lẹ́mà, ẹ kúṣẹ́, ẹ ṣepá, ẹ ṣàwo, náà máa kúrò náà máa ga. Tẹ bá ti rí àwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé bí àwọn èèyàn tó bá yí wọn ká, tó bá ṣe rí ni wọ́n ṣe ń hùwà. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀gá ni wọ́n. Kẹ́ ṣọ́ra fún àwọn èèyàn bẹ́ẹ̀, ẹ sá fún wọn, mò ń bọ̀.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹyì lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyì kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ojo meta yi
1: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona abaye oje aye ohun ti e wa su mi
2: agbo yi ise lo se je lobe ti wo gbo ni pa babo oke ogun ni ogolugbo ade to fi wi ategun ọmọ ara yé lóore lórí èyí kéyí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pé 0706460619 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbọ ṣèwòsàn.
3: mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi bàbá òkè ogun lórúkọ wọn ṣe rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
4: o ṣe atọ́kùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ́ ń kíyìn ní bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé kọ́lọ́ọ̀ má jẹ́ ká làáfíà ara wo di fi àfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́lọ́ọ̀ má ṣe wálẹ́ni tí ọmọ wà nù lé tí ọmọ gbọ́rọ̀ òta. èmi bàbá òkè ogun mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrá bóyá àwọn wa fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí níléeṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀.
4: o ṣe atọ́kùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan un gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so toto gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni baba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19

0: òkè ògò ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtegò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706460649 0706460419. bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegò ṣéwòsàn.
1: òṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ sídìkì ẹ̀ láyé ń lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ń lọ. ogun mátálọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ń lọ. kò tó bá ti fẹ́ àtúbá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ń ta automobiles oríṣi nǹkan náà ń tà lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ kù díẹ̀díẹ̀.
2: kò sí
1: owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
3: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
4: abba ajo oko ti ìbọn ni nípa 24/7 abba mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abba mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ gbúgbà.

0: On your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ó kí yín pé kásán. Bó ti ẹ̀ jẹ́ pé inú bí mi bọ̀ lọ́sàn-án yìí ni.
1: Tọ́mọ náà bá ti bẹ̀rẹ̀.

0: Wọ́n tí yàbí tó fọ̀já àràn pọ̀n. Akérèmọ́sẹ̀ èèyàn jẹ́ egúnjọ bí aláyàbí òkè. Adá adénú asunwọ̀n mọ́sàná ìyàwó. Peace ambassador fún gbogbo ilẹ̀ Yorùbá káàbàtà. Mo kí yín káàbọ̀ sórí ètò gbẹdẹmukẹ́. Mo kí yín káàbọ̀ sórí ètò alálùbáríkà. Tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ fún ìdùnnú àti fún ìtọ̀nà àti fún àlàyé àti láti jẹ́ pé ká lè fi mọ́ ṣoore fáwọn ọmọ ẹ̀dá nìyàn. Ká mọ́ ṣe rìsáàsì lójoojúmọ́ láti jẹ́ wípé kí nǹkan ọ̀tún kọ́ mọ́ wọlé tó àwọn èèyàn wá. Bákan náà ká sì tún máa ṣe fàájì torí pé gbẹdẹmukẹ lè tò ètò ní gbẹdẹmukẹ. Ẹ pàdé mi lórí Facebook Ààrẹ Musa Adébíyí òun lẹ́fi wọlé ẹ̀kan tẹ́ sórí Facebook yín. Ẹ ṣàṣì fún ẹ rí Ààrẹ Musa Adébíyí. Bẹ́ẹ̀ tí ń gbọ́ mi lórí ẹ̀rọ agbágbé ẹ tún máa gbọ́ mi náà lórí ayélujára. Adaba 88.9 FM iléeṣẹ́ alálùbáríkà tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé. Nínú ọ̀rọ̀ mi tó ti dàbí àwí tó wí.
1: Ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi dáyé.
0: Mo ní ẹwo kíkí àrọ̀nì, ẹwo kíkí ọ̀pẹ rẹ̀, ẹwo tìbákà, ẹfi kíkí ẹyẹ wéra wọn.
2: Tó bá ní kí ló mú.
1: Tó bá ní Coca-Cola, wọ́n ní kò máa yé jẹ, jẹ̀díjẹ̀dí ló máa pa.
0: Bẹ́ẹ̀ ti ń gbọ́ mi lọ́wọ́ yìí, aburú ò ní ṣe yín tọmọtọmọ.
2: Níbi tí wọ́n ń jẹ gbádùn, tó bá ní kí ló.
0: A kì í torí gbígbó ká pajá, bẹ́ẹ̀ la kì í torí kíkànká pàgbò.
1: Jẹ́jẹ́ jẹ̀díjẹ̀dí ló máa pa.
0: Bẹ́ẹ̀ la kì í torí wérewère ká pa òbúkọ. Ẹ pàdé mi lórí Facebook live lọ́wọ́lọ́wọ́ yìí. Ètò tẹ́ ń gbọ́ yìí, ẹ lè mọ wò mí lórí Facebook. Ta tó máa bára wa dọ́wẹ́ kẹrin ta sì jọ máa sọ̀rọ̀ pọ̀ bí mo ti ń ṣètò lọ́wọ́ yìí. Mo kí gbogbo àwọn mùsùlùmí òdodo wípé a kú àsìkò ọdún iléyá. Gbogbo àwọn tá a pariwo fún ń jọ́sí pé kí wọ́n mọ́ jẹ gbèsè sọdún kí wọ́n mọ́ jẹ gbèsè sọdún tí wọ́n kọ̀ tí wọ́n gbọ́.
2: Champagne pẹ̀lú ṣínà. Tó fi ń yọnu Haini.
0: Tí wọ́n jẹ gbèsè nítorí pé wọ́n sọdún iléyá.
2: Top beer.
0: Ṣé ẹ mọ̀ pé àlọ́ ti lọ, àbọ̀ òun náà ló bọ̀ báyìí.
2: Gbogbo ẹ̀ ló ba lára mu.
1: Àwọn ẹ̀ dáadáa mọ̀.
0: Àwíwíwí alọ́jọ́ kan lọ́dún, ọjọ́ kan lọ́dún, ẹ sin mẹ̀dọ, ẹ rọra ṣe àgbò ìwọ́njú, ẹ mọ ìyàwó ràgbo. Bọ́ bẹ bá ṣẹlẹ̀ lọ́dún yìí kọ́ mọ̀ ṣe nǹkan kan, a mọ̀ wí wọn ọmọ gbọ̀. Wọ́n mọ̀ fi gbígbọ́ sa láì gbọ́. Wọ́n lọ yáwó rẹran àwọn èèyàn kí wọ́n tó máa gba lápò nítorí pé wọ́n fẹ́ rẹran ọdún iléyá.
2: Àgbà máa ń tó lo sọ àsìkò.
0: Ẹ pàdé mi lórí Facebook live. Àrẹ̀mú Musa Adébíyí ò lè fi wọlé síbẹ̀. Kẹ́ẹ̀sì máa darapọ̀ mọ́ mi kẹ́ máa bá mi ṣe ìdàpọ̀ dọ̀rẹ́pọ̀ lórí Facebook yẹn. Èmi àti Adéwálé Abdulrahman Kọmọrúdín. Ọmọ wọn lẹ́dẹ̀ mọ̀pọ́ àrogun ajílà lọ́ọ̀sán ajúfọjọ́ gbogbo dàbí egbin. Wọ́n ti ẹ̀ láwọn lálọ́ ọ̀sán mọ́ báyìí pé ají sọ̀sọ́ láwọn. Mo kó náà wípé ó kú àṣepọ̀ ọdún iléyá. Àti gbogbo mùsùlùmí òdodo gbogbo mùsùlùmí tí ọ̀jẹ́ dòdò kí wọ́n gbàgbé òdodo. Mo kí yín wípé ẹ kú àṣepọ̀ ọdún iléyá.
1: Tó kàwé tó gboyè rẹpẹtẹ.
0: Ébà.
3: agbaja.

0: gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ rẹ̀ ń tẹ̀lé lọ. Bí wọ́n ṣe rìn síwájú díẹ̀ wọ́n pàdé Ádámọ̀
1: ẹ̀dá ọmọ aráyé.

0: ẹṣeun púpọ̀.
1: Ó gbọ́mọ sílẹ̀, ó sáré gun kẹ́tẹ́kẹ́tẹ́, ó tún gbọ́mọ sórí kẹ́tẹ́kẹ́tẹ́.
2: Mo dúpẹ́ lọ́wọ́ ẹja lónìbú báwọn ti ń darapọ̀ mọ́ wa.
3: Wọ́n mú rìn àjò wá pọ̀.
2: Amsa Owolabi Bamidele.
3: Mọ́tún ṣe rìn síwájú díẹ̀, wọ́n pàdé Adam.
2: Àwọn tiẹ̀ ní àwọn ò àgbà nǹkan ọdún àwọn.
3: Ọmọ aráyé tún ní àwù.
2: Ẹ máa bá mi ṣí ẹ bẹ́ẹ̀ tí ń wo yẹn.
4: Ìlànà nìyín ẹ̀yìn méjèèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni.
2: Bẹ́ẹ̀ tí ń ṣí àyẹn ògo yóò sì máa tàn ká.
5: Mo nínú ń bí mi bọ̀ lórí ètò ìlónìí.
2: Ẹ dákun kí ni tán fa sábàbí.

0: bọ̀ wọn ò fẹ́ wá nítorí wípé à ń sọ̀rọ̀ wọn ò fẹ́ wá nítorí òótọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí wọn ò sì mọ tẹ̀lé nǹkan tá à ń wí ìyẹn gan ni pàtàkì torí wípé ẹlòmíín kan ń wò wá as entertainer lásán tó yẹ pé nítorí lára wa kò ju wípé kó tún entertain wa kó sọ tiẹ̀ kó lọ nínú àwọn ọ̀rọ̀ tá à ń mú wá tó jẹ́ wípé ọgbọ́n ìmọ̀ àtòyé wà ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í mú lò wọn sì rí ọgbọ́n ọ̀mà ìmọ̀ àti òye ńbẹ̀ nígbà míì ta bá wá rí àwọn tó jẹ́ fàǹsì wa tí wọ́n jọ olùgbọ́ wa tí wọ́n bá bọ́ sínú pàpù tí àwọn nǹkan tá a ti fi ṣètò ó máa ń káàyàn lára yóò sì máa bí ìyàn nú.
1: ó ní ẹdẹ́kun ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n kò sọ́gbọ́n tẹ̀lé dá kò sí wa tẹ̀lé hù kò sọ́nà tẹ̀lé mọ́ tẹ̀lé fi dáyé lọ.
0: ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti fi ṣètò ó náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wa tí wọ́n jẹ́ fàǹsì wa wọn ò tún bọ́ sínú tàpùtì ẹ̀ bàbá wa ń rí irú ẹ̀ sínú ọ̀wà ní bí wa inú ò bí wa náà.

lọ́wọ́ láyé òde òní. Yóò nira kí irú ẹni bẹ́ẹ̀ kó tó ń yàgàn, àfi àwọn sábàbí kan, òun náà ló jẹ́ kí lè ní kí irú ẹni bẹ́ẹ̀ kó yàgàn kọ́ mọ́rọ̀ mọ́ bí. Kí ló jẹ́ wí bẹ́ẹ̀ ni wípé àwọn òyìnbó wọ́n ti gbé oríṣiríṣi ètò kalẹ̀. IVF ètò kan nìyẹn léléyìí tó jẹ́ wípé ẹni tó bá ní bí blockage of fallopian tube tí ó sí ìrètí fún ẹni bẹ́ẹ̀ lọ́nà tí nǹkan ara ọmọkùnrin tó lè gbàdé inú ibi tọmọ tí máa ń dàgbà. Àwọn òyìnbó ti gbé ọgbọ́n kalẹ̀ léléyìí tó jẹ́ wípé yóò rọrùn fún irú àwọn bẹ́ẹ̀ láti ní ọmọ láyé. Mo dúpẹ́ lọ́wọ́ Maruf Ganiyo Adesina bó náà ti ń wò wá. Ẹ gbọ́n tí mò ń wí. Mo ní kẹ́ máa bá mi ṣí ẹ̀bẹ̀ tí ń wo program yìí. Kí wọ́n á ní tí mo fẹ́ sọ, ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bímọ lónìí, ẹ jẹ́ ń pé àwọn tí wọ́n ń lóyún lónìí, tí wọ́n ń dá ẹ̀mí ara wọn légbodò látàrí ibi tí wọ́n ń bímọ sí. Lọ́dọ̀ àwọn kọ́sọ́ngbó, àwọn tí wọn ò ní ìmọ̀ tó yanrantí tó, àwọn tí wọ́n fi ẹ̀sìn kún iṣẹ́ wọn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ ẹ̀sìn ju mẹ́sìn lọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó nítumọ̀, ó sì nípọn púpọ̀. Mo rántí gómìnà kan nípínlẹ̀ Ìlànà tó jẹ́ pé ó jẹ́ onímọ̀ dókítà ni onímọ̀ ṣègùn ìbò ni. Gómìnà yẹn sí ọdún mẹ́jọ nígbà náà lọ́hùn. Ní tí mo fẹ́ sọ yìí, ó mójútó dáadáa. Ẹni tí wọ́n bá gbámúgbà náà, ó ti ní iye ẹ̀wọ̀n tí wọ́n wọ̀n sílẹ̀ fún. Ìmọ̀ bóyá látìgbà náà dé àsìkò yìí, ìjọba ìpínlẹ̀ Ondo sì wà lórí ìgbésẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aboyún tí wọ́n lóyún lónìí, wọn ò ka ẹ̀mí wọn tí Olúwa Elédùmarè fún wọn kún. Ẹ̀mí tọ́lọ̀ ń fún wọn yìí, ẹ̀bùn tọ́lọ̀ ń fi ayé ṣe fún wọn, kò jọ wọn lójú, wọn à rẹ́kọ́gnáìsì iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, wọ́n kàn ń wò bẹ́tú ẹni. Ẹ̀mí wọn ò jọ wọn lójú, ọmọ tó wà nínú wọn náà, ẹ̀mí ẹ̀ náà ò tún jọ wọn lójú. Nípele ni wọ́n máa mú ọ̀rọ̀ yìí títí débi wípé ẹ fi láǹfààní láti pè mí wọlé. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó yé dáadáa. Wọ́n máa ń pe àwọn kan ní mission. Bẹ́ẹ̀ ni, tó jẹ́ wípé irú àwọn tí mo wí yìí, wọ́n máa ń gbẹ̀bí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn, ó ní ìgbésẹ̀ tó yẹ kí ìjọba kó gbé lórí wọn. Torí pé àwọn ẹ̀mí ti ń sọnù látàrí wípé a ń lọ sí ọ̀dọ̀ àwọn wọ̀nyí, ó pọ̀ o. Nígbà tí èèyàn bá lọ sí ọ̀dọ̀ dókítà alábẹ́rẹ́, onímọ̀ ìṣègùn òyìnbó, tó kọ̀wé tó yanrantí, tó sọ fún ẹni tó lóyún wípé oyún inú yìnyín iṣẹ́ abẹ, òun náà láá ṣe o. Ọ̀nà kan ṣoṣo tọ́mọ yìí lè gbà wáyé, iṣẹ́ abẹ ni o. Tẹ́ ẹ wá lọ sọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ wípé onímọ̀ kọ́sọ́ngbó ni. Ìmọ̀ rẹ̀ ò tó nǹkan lórí ìṣègùn òyìnbó. Kò sí ní àwọn irinṣẹ́ eléyìí tó yanrantí, kò sí kó àwọn ìwádìí ìyẹn àwọn tẹ́ẹ̀sì tẹ́ ṣe fún yín. Ṣùgbọ́n látàrí wípé ó ní ìmọ̀ díẹ̀ nípa ìṣègùn òyìnbó, ó sì gbàgbọ́ nínú ẹ̀sìn, bóyá ẹ̀sìn mùsùlùmí ni àbẹ́sìn kìrìsìtẹ́nì. Wọ́n wàá máa fi dá àwọn aboyún lójú wípé kí wọ́n mọ̀ wọ̀rí o, wípé ọmọ inú wọn yẹn wọn ó bi láì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ abẹ fún. Wọ́n ó
ni won bi manu won yen won bi were ni lai je pe won ti si abe fun won onisegun moyinbo to ko we eh to kose to yananti o si ti wi fun won wi pe omo yi ko sona meji ti won le gba bi bi o ba se wi pe won o sise abe fun ni lati je ki won le gbo omo na jade iya wa la lafia omo si wa la lafia opolopo tin gbo mi losan yi ni won ti je fit sim nkan ti mo nso yi o opolopo n gbo mi lowo bayi to je wi pe won ti ko sinu aburu ti mo nso yi opolopo di alaini iyawo laye mo be ni opolopo olohun lo yo won 10 minute lohun ko won yo be ni awon kan si to n be ninu e lowo bayi to je wi pe won gbo mi bayi inu e ni won wa won lo si hospital gan elomi o ti e lo si hospital rara depo pe won so ipo ti oyun e wa fun be ni opolopo awa yoruba papa julo awe eyan dudu ati foju ninu esin emi o ya esin kan soto o iba nsi esin abalaye ni esin muslimi ni tabi esin kristiani baba sesin koni ko gba inu opolo wa lo ka wa mo mo nta nse mo esin ko fo wa loju esin la wa loju ni nigba te eyan ba loyun ti o ba lo si odo doctor to je wi pe ile alawo ile alafa ile pastor ni nlo kaakire the first thing te eyan ba ti kokon loyun oni ko lo si hospital lati lo register ko si ma lo fun Atlanta ni igba ti awon dokita ba ti fun ni date pe ko wa to ba nsi awon nkan won yi won ma so ipo ti awon ti omo re wa fun awon test mi ti o tun se lati je wi pe ki okan le bale wi pe ojo okunle re yo ladun yo larinrin won ma fi gbogbo e to sona.

0: ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn aboyún wọn ṣe gbogbo ohun tí mo wí yìí o. Bóyá àwọn kan sẹ́ndí mẹ́sẹ̀jì sí mi, wọ́n ní bóyá púọ́fàtì ló fà á, bóyá látara òṣì ni. Ṣùgbọ́n wọn gbà ìgbàgbọ́ ló sọ ọ̀pọ̀lọpọ̀ dànù. Owó tí ẹlòmíì ń ná nílé aláwo tó ń ná nílé aláàfáà tó ń ná nílé pásítọ̀.
1: Jẹ́ káwọn ayé sọ pé bọ̀ bọ̀ yìí.
0: Bẹ́ẹ̀ bá máa ṣìírí tó wà ń bẹ̀, ọ̀tàn stẹ́ẹ̀n iye tí ọ̀nà ní hospital. Fuji
1: Music ló fún ní Global Recognition. Mo ní kò
0: yé mi. Sẹ́ẹ̀rí ẹ̀mí wa yìí, ó ṣe pàtàkì ju bá a ṣe ń lò lọ o. Ó ṣe pàtàkì jù bẹ́ẹ̀ lọ. Òun náà sì ni àǹfààní kan tá a ní láyé. Ẹ̀dá tí bá ń tọ́jú ẹ̀mí ẹ̀ tí ń pa ẹ̀mí ẹ̀ mọ́, yóò máa ronú ọ̀la, yóò sì máa rí ọ̀la. Ṣùgbọ́n ẹ̀dá tó bá pa ẹ̀mí ẹ̀ tí ò ṣe ìtọ́jú ẹ̀. Bí bá ń ronú ọ̀la, àlá lásán ní ńlá o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lọ sí ọ̀dọ̀ àwọn tá a pè ní àwọn kọ́sọ́ngbó tí wọ́n máa ń gbẹ̀bí yìí. Tó jẹ́ pé ńgbà tí wọ́n bá dọ́dọ̀ wọn, wọ́n mọ̀ fi wọ́n lọ́kàn balẹ̀ bọ́ bá wá dọjọ́ ọ̀kúnlẹ̀. Gọ̀ngàn wà sọ láláà olùwà kutukutu ó wu. Ọ̀dà ẹ tó gbọ́ lẹ́yìn, èèyàn tí oyún òbejì ń bẹ́nu ẹ̀. Ó sì bí ọmọ, ó bí ẹyọ kan láàárọ̀, títí di alẹ́, tí nǹkan fi, tí condition fi go wrong, wọ́n sì gbé lọ sí hospital wípé n tí mà ń ṣẹlẹ̀ rí. Nígbà tí kò wá sí ìrètí mọ́, wọ́n wá gbé gba hospital lọ. Ṣùgbọ́n kí wọ́n tó gbé dé hospital lálàá ti lù á kutukutu wíwú.

ọpọlọpọ irú àwọn ẹjọ́ yìí ní ń bẹ ní kóòtù lọ́wọ́ yìí tọkọ ìyàwó tó gbé àwọn wọ̀nyìí tó gbé wọn lọ sí kóòtù ìmí ń bẹ ní police station lẹ́yìn ìgbà tí ìyàwó wọn ṣaláìsí tán láwọn condition láwọn situation tó jẹ́ wípé iṣẹ́ tíntín báyìí ni dókítà ó ṣe tí gbogbo ẹ̀ ó sì já sí rọrùn àbí ẹ tó máa gbọ́ o ẹ ń tó bímọ alákọ̀ọ́kọ́ pẹ̀lú iṣẹ́ abẹ dókítà ti sọ fún wípé iṣẹ́ abẹ òun náà ló fi máa bímọ o ó bí ẹlẹ́ẹ̀kejì ó bí pẹ̀lú iṣẹ́ abẹ ọwọ́ alóyún ẹlẹ́ẹ̀kẹta àwọn kan wá brainwash ẹ wípé sí ọ̀gbàgbọ́ nú ọlọ́run ni wípé wọ́n bá gbàgbọ́ nú ọlọ́run pé kò sí tọ́lọ́run ò lè ṣe wọ́n ní yóò bímọ ìfúnra rẹ̀ pẹ̀lú rọrùn láì sí iṣẹ́ abẹ ẹnìkẹ́yìn ń gbẹ̀bí ewúrẹ́ ẹnìkan ìgbẹ̀bí àgùntàn lóòótọ́ la gbàgbọ́ pé kò sí tọ́lọ́run ò lè ṣe ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tọ́lọ́run ọba mi ò ní ṣe

0: ṣùgbọ́n ẹ̀mí àwọn olùgbọ́ mi ti ń gbọ́ mi ó jẹ́ mí lógún gan òun ló jẹ́ kí n mú wá sí abala kò mú òkun ọ̀rọ̀ kí n sì tún fi ṣe serious matter 08162519991 olè láǹfààní láti pè mí sí 08162519991 ẹgbà àwọn aboyún tí wọ́n ń bẹnu oyún báyẹn gbà wọ́n nímọ̀ràn gbogbo àwọn tí wọ́n ti pinnu páwọn òní lọ hospital wípé ilé ìjọsìn làwọn ó bímọ àwọn sí ẹ fún wọn nímọ̀ràn wípé ẹ̀sìn kò ní ká mọ̀ tọ́jú ara wa o hello ẹ káàsán o
1: ẹ mọ̀ káàsán sáà
0: kí ló kọ yín ibo lẹ ti ń pè wá o
1: ẹ kú ètò
0: ẹ ṣeun
1: orúkọ tèmi ni adébọlá afọlábí bullet láti ọrẹ
0: ẹ káàbọ
1: lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí méjèèjì wọnú ara wọn ni o lọ sí kí ìjọba àti ọtí tó jẹ́ pé ìjọba gẹ́gẹ́ fọwọ́ sí ìjọba náà láti méjèèjì o
0: bẹ́ẹ̀ni
1: àwọn sí ti ìjọba tàbí ìyẹn tí ìjọba wa fọwọ́ sí gẹ́gẹ́ yẹn tàbí káàdì kọ́kọ́ yọ sí ìjọba tó bẹ̀ bóyá ìjọba fọwọ́ sí gẹ́gẹ́ yẹn tí ó bá kàrà ìdí dá sí ìparí oṣù bá ń tó ṣẹlẹ̀ tí mo rí tó bá kàrà ìdí dá tó bá dé ìparí oṣù tí a máa fẹ́ sanwó oṣù ẹni bá kú tọ wọn gbà yẹn wọn lè sọkọ pírẹsà ni o tí o sì la pírẹsà lọ rárá
0: ṣé tí wọn sì ṣe test fún.
1: Àná ní tọ́jú ẹ̀ tó jẹ́ pé orí ni ó wà kó yọ lẹ́yìn rẹ̀ yẹn
0: tó
1: àwọn kan ti wà lóòótọ́ náà tó jẹ́ pé wọ́n lè sọ fún pírẹsà náà ni nípa ti mọ̀ àjìnlẹ̀ bàbá wa ó lè bí kílẹ̀ náà nírọ̀rùn o lọ sọ pé méjèèjì wọnú ara wọn ni o aláboyún ọlọ́run ló dẹrù yẹn sí ra rẹ̀ àdìpọ̀ náà kò kọ́ síkú kò kan dókítà kò sì kan kí ni ọlọ́run náà ló lè gbé fún o.
0: ṣùgbọ́n ẹ ṣeun bolex bẹ ti ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ dáhùn àwọn ìbéèrè kan kí o tó bẹ́ẹ̀ lọ pẹ̀lú tójú wá wá ń rí àwọn tí dókítà ti sọ fún wọn wípé iṣẹ́ abẹ wọn ò fi bímọ tó wá jẹ́ wípé àwọn kan wá ní wípé kí wọ́n mọ́ ṣèyọnu kí wọ́n mọ́ fòyà wípé wọn ò bí ọmọ ìwọ ọrọ́wọ́ ni látara ìgbàgbọ́ nínú ẹ̀sìn bóyá sí kìrìsìtẹ́nì ni àbí
1: mùsùlùmí ni tàbí kìrìsìtẹ́nì tàbálàbàláyé
0: tàbálàbàláyé
1: ó lè ṣe é ṣe é ó lè ṣe é ṣe nígbà mìíràn
0: ẹ wá máa gbọ́ mò ń béèrè
1: ẹ tí jẹ́
0: gúnlẹ̀ tó wá jẹ́ wípé at the end of the day irú ẹni bẹ́ẹ̀ yóò wá gbàbẹ̀ gbẹ́mìí mi.
1: ẹ ṣeun méjèèjì mo sọ mo gbà mo sọ mo ló wọnú ara wọn ni èèyàn kú lọ́sítù ìjọba títí gbogbo ẹtí bá wọnú lọ́sítù ìjọba náà ní dala yìí bọ́ta kọlọ́ba aláàánú ọjà aláboyún wa ọlọ́mọdé wo kú toyún kọlọ́ba àtàwọ̀kalẹ̀ láyàtọ̀ láfíà abẹ náà sì kan méjèèjì wọnú ara wọn ni bí oníbílẹ̀ oníṣẹ̀ṣe ṣe ń ṣe tiẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ náà lọ ìjọba náà ṣe tiẹ̀ láyọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe kú lélẹ̀ ìjọba bẹ́ẹ̀ náà kú lélẹ̀ ṣẹ̀ṣe ọlọ́run máa bá a sọ àwọn aláboyún wa kalẹ̀ méjèèjì wọn mi ò.
0: kí ni ìmọ̀ràn tẹ̀yìn.
1: ìmọ̀ràn tèmi lóòótọ́ fún o lọ sọ́sítù ìbá àti ètí ìjọba fọwọ́ sí o kí wọn onígbàgbọ́ nu méjèèjì ìmọ̀ràn tèmi nìyẹn o
0: ẹ ṣe
1: ẹ pé tó.
0: At the end of the day bullets náà sọ wípé kí wọn lọ sí hospital ni. Hello ẹ káàsán o.
2: Hello
0: ẹ káàsán o kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè wá o.
2: Alàgbà Báyọ̀ ní látọ̀kì àgbà.
0: ẹ ṣeun.
2: Ohun tí ẹ mú ayọ̀ rẹ̀ tó lágbára púpọ̀ ni.
0: Bẹ́ẹ̀ni bàbá.
2: Bàbá wo gẹ́gẹ́ tó sọ̀rọ̀ ní ìsinmi wọnú ara ni lóòótọ́. Wọ́n bí bẹ́ẹ̀lì sọ̀rọ̀ kan. Ó lé àwọn ènìyàn mi kú lọ nítorí pé wọn ò ní ìmọ̀.
0: Ẹ ṣeun bàbá.
2: Àìní ìmọ̀ ló pa ọ̀pọ̀lọpọ̀. Bí ènìyàn nígbàgbọ́ nínú ẹ̀sìn ni ò ní kẹ́ máa tọ́jú ẹ̀mí ẹ̀ lọ sí Peter.
0: Bẹ́ẹ̀ni ẹ ṣeun.
2: Méjèèjì ló yẹ kí aláboyún ti forúkọ sílẹ̀. Tó bá fẹ́ yí wọ́n, wọ́n máa sọ fún lọ sí Peter. Àdúrà ń gbà ní tòótọ́ ṣùgbọ́n àwọn onímọ̀ náà àwọn náà ṣe tiwọn.
0: ẹ ṣeun. Ẹgbọ́n tí bàbá yẹn náà tún sọ wọ́n nígbà tó bá fẹ́ yíwọ́ kí wọ́n sáré gbé lọ sọ́sípítà. Hello.
3: Hello sà láti Kogi Mr. Maliki ló ń sọ̀rọ̀ sà.
0: Mr. Maliki Yao Medini.
3: Yes sà láti Kogi State sà.
0: Ẹ káàbọ̀.
3: Ẹ sà ẹ ṣeun fún ọ̀rọ̀ tẹ gbé jáde. Ọ̀rọ̀ tó lágbára ni tàbí gbúdọ̀ kẹ́kọ̀ọ́ níbẹ̀. but imoran ti mi nu pe nu gbogbo e mejeji bi alako ma niyan ti so o wora ni ama hospital lo le save mi yanju
0: hospital lo le
3: ati ri awon to ton alaboyun to lo bimo nibi ta awon to nbe bi ama ngba te je bere si nda nko ki ni won fe se opolopo loti opolopo alaboyun loti ku loti lo lona be
0: to ti so emi
3: edan ama to ba je ko hospital lo lo e ri pe ki akia ma da eje yen iwa laye e a si wa nbe a gbo won iya a ma gbo won ma be imoro temi niyan e bawo ni ile adulawo Africa ni a nri awon alaboyun to nku ama ni ile oyibo ko si tan ton ba fe ko si oyun ti oyibo le gbe nipa imo science to oyun mi te le ri pe 7 months ni ton ba ti ri pe a ka alaboyun yen ya lara won a fi ona imo science won a fi gbe won a si yo omo yen so that iwa laye alaboyun yen won a preserve e so awa Africa ejo eja ko gbon kin je pe mo ijinle baba wa o da o bo oni bi to lagbara de oni bi to le se de oni limitation ni ti e
0: eseun
3: sa
0: eseun pupo e ri pe ninu gugu awon to tin soro ogbon ati oye ati lakaye to yan ranti wa nbe sugbon to soro keyin o soro pupo leleyi to je wi pe agbodo ronu si dada tori wi pe e ri nigba kan nigba ti o si mo modern medicine tan lo loni e wo iru awon abiku ati awon iku awon aboyun tan ni lawujo wa e je ngbe lomi laye na mo nbo hello
3: baba sa
0: e se oku pano e se kan e se baba mi
3: oruko mi ni omo ba kabiru olorun sebi lati je bowo
0: e seun
3: keri lakoko bere oro yin be si so yin ohun lo se ri ta ba wa ye ta wa nlo bayi game la play laye ta oloye o e di pe laye awon baba wa ti won bi wa ngba yin agbo ati gbogbo e ni won fi toju wa ragba
0: be ni abiku si po
3: ngba na nigba na emi ti mo nsoro yi won bi mi hospital ti mo gbo ninu tan o sugbon ta ba ni mo tun wa wo imo kan te ra won fulani ta nwo yi tele awon fulani won ki won hospital te ba wo won bi ogun odun seyin ogbon odun seyin won yin wa hospital pe mo wa njo kan mo wa re nikan lara won mo wa ri ni FMC lowo wa ni kile wa se o ni won wa bimo ah mo wa ni atayin na mo wa hospital ni ah o lawon ti won hospital bayi o pe ni ka tele tele won ki won hospital inu gbo be yen ni won ma bimo si even though ti gbogbo kan ba be yiwo e le tete ri won kan wa hospital be ti mo be ba yo be ni pe gbogbo e wonu ara won bayi ni and then lo mo ta wa lo si
0: ami
3: o si o da te ri gbogbo kan to nsele se lomi yi ai ni owo ati iberu pe won ni ki mo wa operation wa 500,000 nibo ni mo ti fe ri awa mo play game pelu emi te get me ba ki se pe mo ko si bi eni to ni mo isegun oyinbo eni to ni mo oyinbo yo yo isegun oyinbo se fe mo to job life ni ai so wo ni ai so wo ai so wo olamo fo je gbogbo wa nya
0: ami ami
3: o je ni ti o mo bi to to o je ni ti o mo ko ya re ko to mo pe ni mami olamo da wa laamu
0: ami
3: o ni ju gbogbo e lo
0: ami
3: gbo ti be ti be okay je wa e fo ta mo sai bi gbogbo wa se rin laye ta rin laye yi
0: be ni
3: a kan rin ninu ewu ni a ifunpa wa a mo bi to wa e je wa a mo ye bi to je e tara pe a lowo ni sugbon awon to lowo won ti mo ye teje won wa won ti mo ni ti fun pa won wa latara ko wa lowo won mi le blame awon to nse be olorun ko boni ka loku lati ri
0: ami ami
3: o gbadura wa
0: sugbon e wa e wa fun awon abiamo ni maran bo ni ki won igbese wo ni ki won gbe
3: e je ki so nkan fun gbogbo won ni pe a mo ke bawo ku ba se mo o fi se nuju mo wa be mo be gbe awon to je governor wa to jo lori wa kama wa ta awon kini ko rorun pa awon eyan kama ma loju le mo awon ijoba wa ni ka be ti eto teto teto nira o fe ba wa e re to lo bi mo soju le o mo gba awon ijoba wa kan sanu wa kan ba gbe gugu e lo le kan se gugu e lo fe Thank God, I don't want to be money for rent. I don't want to go on bed. I don't want to be money off. I want to take a ball over one. Buy it, buy it. I'm not going to buy it. I want to buy it. I want to buy it. I want to buy it. What is the poor card? 3,000. And I will go buy 10,000. I want to start.
0: Ẹṣẹ̀ púpọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn olórí pípẹ́ ẹ̀dá, wọ́n ń sọ̀rọ̀ gan-an. Hello.
4: Ẹ kojú ẹ kú àtàárọ̀.
0: Ẹṣẹ̀ bàbá mi.
4: Ọlá níyì Olúwa Gbẹ̀mígà. Èké ìníyẹ ṣe ọba àwọn kọ́là látàkùrẹ́.
0: Ẹṣẹ̀ púpọ̀ bàbá mi.
4: Wọ́n ní ẹni ọgbọ́n pa òtó nǹkan. Ẹni àìgbọ́n pa òun ló pọ̀. Kò sí bó ṣe lè hùn kó rí. Tó bá jẹ́ Ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ fún, o nílò láti wà láàyè.
0: Bẹ́ẹ̀ni.
4: Tó bá dẹ̀ jẹ́ èṣù náà lèèyàn ṣiṣẹ́ fún, èèyàn nílò láti wà láàyè.
0: Bẹ́ẹ̀ni.
4: Ọlọ́run sọ̀rọ̀ kan. Ó ní Ọlọ́run àlàyé ni mí o, mi kì í ṣe Ọlọ́run àwọn òkú. Ó tún wà nínú Báíbù pé ohunkóhun tẹ́nìyàn bá ní lèèyàn gbọ́dọ̀ fi máa ra ẹ̀mí ẹ̀ padà. Ìyẹn ni wípé ohunkóhun lábẹ́ àkóso bó ti hùn kó rí kò gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó lọ lójijì mọ́ ẹ lọ́wọ́ bẹ́ẹ̀. Àǹfààní tó bá wà bóyá ilé ni iléeṣẹ́ ni ló yẹ kó tà tó bá tà tẹ̀mí ẹ̀ báwo òṣìlè padà rí nǹkan yẹn padà. Ṣùgbọ́n tó bá ń hu ọmọ àmì lè kó 1,000,000 yín lẹ̀ mi lè lọ yáwó o lè yáwó ṣe business bo ò lè lọ yáwó kẹ́kẹ́ ẹ̀mí ẹ̀ lè save. Ìwọ̀ gan ayé àtọ̀run ni. Ta bá sọ pé àwọn bàbá ńlá wa àwọn ètò bàbá ńlá wa àwọn ètò bàbá ńlá wa ẹ ti gbàgbé pé láyé ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń lò ńgbà yẹn rọ̀ ni kì í ṣe déètò ẹ pé kẹ́míkà ti fẹ́ sára ẹ̀ míì. Ẹ má gbàgbé pé láyé ìgbà yẹn gbogbo tẹkinọ́lọ́jì tó wà ń sì kò sí ńgbà yẹn. Láyé ìgbà kan kò sí ọ́sítù nínú Báíbù àbí Alukuran. Torí pé Ọlọ́run mọ̀ pé bí ìmọ̀ wa ṣe tó ń gba ènìyàn Ọlọ́run ṣiṣẹ́ ìyanu nínú ayé wa. Ìgbà kan àwọn ọ̀nà èèyàn fẹsẹ̀ rìn láti bíbà ìtọ́ máa rìn lọ sẹ́kọ̀ọ́ tí kọ̀ọ̀kan ní ṣe wọ́n bẹ́ẹ̀ nìkan dọ́rú ẹ̀ wò báwo ṣe ṣe kókú sọ́nà.
0: Bẹ́ẹ̀ni.
4: Tó bá dẹ̀ kú ìwà ọ̀pẹ ló kú sí torí pé Ọlọ́run ti fún àwọn kan ní ọgbọ́n láti ṣe mọ́tò kí nǹkan bá lè rọrùn fún yín bẹ́ẹ̀ lọ̀rọ̀ sítù. Ta bá ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe ọba ilé ìfẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ kó tó di pé ọba tó wà ńbẹ̀ níbo ni wọ́n kú sí. Hospital kan ní London ni. Ṣé àwọn oníṣẹ̀ṣe kan tó lọ hospital nílùú òyìnbó. Ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Lámìdí Adéyẹmí Kẹta ìgbà tí wọ́n ọba máa gbẹ́sẹ̀ ilé hospital ní Lẹ́kìtì ní hospital Afẹ́ Babalọla. Ṣé kò ṣiṣẹ̀ṣe nínú ilé ààfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́yọ́ láàfin òjòpá ṣẹkẹrẹ ọmọ àtibà. Ìwọ tó wà nọ́rìṣà tó tó wọn tó ò ní ohun ìṣẹ̀ṣe tó tó wọn ó wá ní lọ sọ́fíìtì òun ò gbàgbọ́ pé orúkọ Jésù agbẹ̀dẹ ẹ̀jẹ̀ Jésù agbẹ̀dẹ àbí mọ́ṣáláṣí. Tó bá kú òkú gbé ni o. Tó bá lè yáwó ṣe business tó bá mọ̀ kó lóyún kó dẹ̀ fẹ́ bímọ má sọ pé wọ́n ní kó lọ máa gbàdúrà àbí kó gbàgbọ́ o. Òun ló fà tọ́pọ̀lọpọ̀ as tó fi lọ fẹ́ sex a ní Ọlọ́run máa ṣèyanu ó ti ṣe sí ara ẹ gbọ́ Ọlọ́run ló fún àwọn òyìnbó yẹn ní ọgbọ́ Ọlọ́run ló fún wọn ní tẹkinọ́lọ́jì kí nǹkan bá lè rọrùn tó bá kú kúkú òpè nìyẹn ọba kọ́lẹ̀ tó sọ́tó.
0: ẹ ṣeun púpọ̀ ẹ rí i pé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dínú ẹ̀ yóò dò dídí ẹ jẹ́ ń gba ẹnìkan láàyè sí kí n tó sọ wípé ó di ọjọ́ mẹ́jọ 08162519991.
5: Ẹ̀lú sà.
0: Ẹ bá wa yí rédíò yín lẹ̀.
5: Ọlọ́run wà lọ́wọ́.
0: Ẹ yí rédíò yín lẹ̀.
5: Nǹkan tí mo kàn fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn. Òun ni pé kò sí ẹni tí Ọlọ́run fi sílẹ̀.
0: Ẹ yí rédíò yín sílẹ̀.
5: Jésù Kristì tí a dẹ̀ ń sọ yìí ẹ̀mí ni kì í ṣe nípa ti ara.
0: Ẹ kúrò bí rédíò yín.
5: Ẹ̀mí ni kì í ṣe nípa tara. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé nǹkan tó bá ti jẹ́ ti ẹ̀mí tẹ̀mí ni ó ń ṣe. Téèyàn bá ní nǹkan tó bá ní problem tí kì í ṣe nǹkan tí wọ́n lè fojú rí tó bá gbàdúrà Ọlọ́run á ṣe ìyanu
0: ní ayé. Hello. Hello. Ọ̀dà. Hello.
6: Hello. Hello. Ẹ̀kasán.
0: Ẹ̀kasán. Pápápá.
6: Ẹ̀wọ̀n ẹ̀kúṣẹ́.
0: Ẹ ṣeun púpọ̀.
6: Mo ní pé àkókò ti lọ
0: sóò
6: mi lọ́rọ̀ púpọ̀ láti sọ mọ́
0: sóò
6: ẹ̀kúṣẹ́ mo kàn ní kíkí yín ni.
0: Ẹ ṣeun púpọ̀.
6: Ẹ ṣeun púpọ̀.
0: Láti lọ́kàn mi kíkí yín. ri bo ti rinu ko seni to fe nu tembelu isese ko seni to fe nu tembelu esin islam fe nu tembelu esin kristeni sugba soro nipa olaju aye odi oni ati iran lowo to se fun isemi wa iran lowo to se fun mi ma wa laye wa nigba aye awon baba wa mani mani awon baba wa mayan mayan omo ti won bi ngba yen e ri bi pe olokunrun po opolopo ni nku ni omode nigba yen opolopo awon aboyun ti won fe bimo won bimo na won si ngborun lo sugbon laye odi oni e ri bi pe ko wopo mo latari imo isegun yinbo sugbon opolopo o na ni si ni awon igbagbo igba kan yi olohun mo ninu isegun yinbo olohun mo npa e e ma je ki arunu wi pe boya awon elese ni won ma lo hospital opolopo lowo lowo ti won mo ti won o lohun olohun yo so gugu awon aboyun wa yo so won rorun asi ni ku sipo aimokan pelu ogun olohun ko senti owu ko fese re mejeji kunle ku bimo sugbon kadara ni ogba olohun oba yo so yin rorun pelu ogun olohun 08035086685 08035086685 number mi niyan o lekan si 08035086685 mo dupe lowo Adewale Abdulrahman mo dupe lowo Michael Akintunde ati gbogbo awon alase adaba 88.9 fm lapapo e se mo dupe o to ba di nijo mejo na la mo pade aremu Musa Adebi iloko temi o dabo

0: On your track, set.
1: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

àti tàn ló máa kẹ́yìn ilé ìwà tí a bá hù lè ní láàrò bódọ̀lá eré ló pé ìkà kò pé ara mi òṣìkà gbàgbé ọ̀la ó gbàgbé ọjọ́ ìkà.

0: ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrínjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun yeju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise joko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí, lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbò dé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àti egbò, mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú sẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ni a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 100 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò, mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò, mo ti kó wá. Ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nágbára tó ti nágbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára Ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè Ògùn nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà. A ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lòmí yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́, ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára Ọlọ́run. Ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́. Nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 Àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
0: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí, tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó, kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: gbọ́dẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè Ògùn lónìí. Ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: ìrọ̀lẹ́ ayé.
1: Hello. Ẹ ká sọ. Orúkọ yín o. Kí ló orúkọ yín? Mister. Hello, mo gbọ́ yín, kí ló orúkọ yín? 08162519991 ìjọ tí a bá ti pè ẹ jẹ́ kí a sọ̀rọ̀ sókè kí a lè gbọ́ nǹkan tí ẹ ń wí ẹ sì jẹ́ ayérédè wá sísàlẹ̀ kí wọ́n bá pariwo 08162519991 08162519991

0: Hello? Hello, orúkọ yóò.
1: Orúkọ mi ni Fọlájì.
0: Fọlájì mi láti Wọlé tí ń pè.
1: Láti Odò.
0: Agbọ̀n yín sùn.
1: Ẹjọ́ as much as I like gbogbo nǹkan tẹ́ ń ṣe. Ẹjọ́ èmi á advice pé you delete Ayete sọ yìí. Here is good for the analysis to give. But it would have been better pe pe koko pe alaye fun ara ke gbote ni ke to ma give judgment that's the way it is, that to fair is fair.
0: But
1: you see, that's where I look at it.
0: Ẹ ṣeun awọn naa ti gbiyanju lati ni ki ẹni to fi ẹsun sun ki wọn send number kabiyesi si wa ṣugbọn wọn send the number yẹn titi de sin ti a sọrọ yi wọn send the number yẹn ṣùgbọ́n torí pé ààbò àwọn èèyàn la ṣe sọ ọ̀rọ̀ náà lónìí tí kábíyèsí bá sì gbọ́ ọmọ pé wọ́n pè wá láti ṣàlàyé fún un. Hello.
2: Hello.
0: Ẹ ká san orúkọ yín o.
2: Hello.
0: Hello, mo gbọ́ yín orúkọ yín, ẹ yí rédíò yín sísàlẹ̀. Ẹ dákun tí ẹ bá ti pẹ́ já yí rédíò wá sísàlẹ̀ ká bá lè gbọ́ ọ̀rọ̀ wa dáadáa torí tí yóò bá ń pariwo à ní lè gbọ́ yín dáadáa yín náà ní lè gbọ́ wa dáadáa. Ọ̀gbẹ́ni Fọlájì mi látòǹdó ẹṣin púpọ̀ fún àmọ̀ràn tẹ fún wa ṣùgbọ́n o ti sọ ṣáájú tẹ bá ń gbé ètò láti bẹ̀rẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni ó fẹ́ sùn nígbà tí wọ́n bá fẹ́ sùn á ní kan sẹ́ndì nọ́mbà ẹni tí ọ̀rọ̀ bá kan sí wa wọn ní sẹ́ndì ẹ̀ ṣùgbọ́n eléyìí torí pé eléyìí kan ọ̀pọ̀ ènìyàn tí wọ́n bá ń blast òkúta tí ó bá sì ń fa ìpalára fáwọn èèyàn la fi mẹ́ṣẹ̀ pé kábíyèsí ó lè pè wá láti yanjú nǹkan tí àwọn yẹn sọ. Hello. Ẹ dákun a ní kí ẹ máa yí rédíò yín sísàlẹ̀ ẹ jẹ́ káwọn ayé rédíò wá sísàlẹ̀ tá a bá mọ̀ pé àti ìrẹ́dì láti pè ẹ jẹ́ kí a fi pípè sílẹ̀ fún àwọn tó bá fẹ́ pè tá a bá ti pè tán tẹ́rẹ̀ pọ̀ wọlé ẹ jẹ́ ayé rédíò wá sísàlẹ̀ ká bá lè gbọ́ nǹkan tí ẹ wí ni o 08162519991 08162519991. Ẹ ká san o. Orúkọ yóò.
3: Ọmọ ọba
0: láti.
3: Àtijẹ́rẹ́.
0: À ń gbọ́ yín. Ẹ̀ṣẹ̀ ká san o. Ẹ̀ṣẹ̀ o.
3: Ẹ̀sọ̀ àwa náà ní ìlú àtijẹ́rẹ́ ní ìgbàyè. Àwọn kòlíṣà kan náà wọ́n fèsì gbogbo ará ìlú yìí lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ pé ìṣe critical matter.
0: Bí ọ̀rọ̀ kíni yẹn o.
3: Sá.
0: Bí ọ̀rọ̀ owó ni ẹ.
3: Ok sá. Ṣé rí Àtijẹ́rẹ́ jẹ́ ìlú kan tó wà tó ṣí à bọ́dà pẹ̀lú Ondo and Ogun State.
0: Ok.
3: Tabati kò nílùú yẹn Ogun State la máa tó bọ́ sí. Kí a pé that is only one road. Tí a ní èrò leaking to neighboring Ìlàjẹ àbí Ondo State bí títí wa láì jẹ́ pé a gba Ogun State yẹn kọjá lọ kí ìlú yẹn wọ́n pè ní Makun. Nǹkan táwọn gbogbo yẹn wá ń ṣe fún wa sì ni pé gbogbo àwọn ọmọ wa àbí àlejò tètè mọ̀ pé nǹkan kan lọ nínú ìlú tó ń bọ̀ láti travel. Wọ́n lọ máa dá àwọn mọ́tò yẹn dúró wá bẹ̀rẹ̀ sí máa bá wọn jà wọ́n lọ máa ṣe wọ́n léṣe. Ẹjọ́ ẹ bá wa fi tún àwọn ìjọba létí. Kọ́lé skill àti ìyẹ̀rẹ́ o kò sí mìsà àti jáde nísìnyí o gbogbo ẹ̀ bọ́dí stan ó sì àdé ni o. Ìlú Sunday. They make attempt to kill the man.
0: Ìlú bo ni wọ́n ti
3: ṣe ìlú gbàgbọ́. Orí àwọn ọmọ tó jẹ́ ọmọ àdúgbò tó wà ní president tó sọ pé kí ló lè bá ilé wa. Wọ́n ṣá wọn bí tìrìtì wọ́n ṣe wọ́n léṣe.
0: Ẹ fetí sílẹ̀ ìlú wo ni wọ́n ti ṣe yẹn nípínlẹ̀ Ogun.
3: Makun.
0: Okay. Tọ́.
3: Makun, yes.
0: Àwọn ìjọba ló ni ọ̀rọ̀ náà lọ́wọ́.
3: Ẹjọ́ o, oyè afẹ́fẹ́ lásán sí kẹ́lẹ̀ bá wa
0: tún ní pàtàkì láàrin ìjọba ìpínlẹ̀ ondo àti ìpínlẹ̀ ogun àwọn ni wọ́n lè lọ́wọ́ sí kíkan ṣèwádìí sí kí wọ́n máa tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣe irú eléyìí kí wọ́n bá ìjọba àti ìpínlẹ̀ ogun sọ̀rọ̀ kí wọ́n sì yanjú ẹ̀ lédè nítorí inú bí torí kò sí nǹkan tó yẹ kó fàjà láàrin wa ọmọ yorùbá náà ni gbogbo wa àti àwọn èèyàn máa wò ó àti àwọn èèyàn àti jẹ́rìí ọmọ yorùbá náà ni gbogbo wa kò yẹ kó sí wàhálà láàrin wa nígbà tí ò sí yá wàhálà ọ̀rọ̀ àlà àbí kíní kan pé èèyàn gbàlú kan kọjá kò yẹ kó sí wàhálà kí ìjọba wa nípínlẹ̀ ondo ní pàtàkì gómìnà wa Ayédátiwa kí wọ́n bá a bá gómìnà ìpínlẹ̀ ogun sọ. Hello, orúkọ yín o. Orúkọ. Hello. ki won ba gomina ipele ogun soro ki iru ele ki o duro nitori pe ba temi ba soro e no oruko yin eyin radio yi sisale ko se nto ko ti kankan e ma pe lati fi sere lori eto te ba fe pe to ni nkan te fe so e je ki a gbon nkan te fe so 0812 6251 9991
2: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
4: Hello. Hello. Hello. Hello.
5: I don't know.
0: I don't know.
3: Hello.
6: And the boundary is not a boundary on Dua Nobu. Right. But I pay one just you state and the Undo state government. It will pay one year or a coni one year and make it in claim a bully. So, what I have a governor, about governor, we actually form because they take a big disability and of course, she is not the president of the I want to be a good one.
0: Thank you very much. eje ki atete boju to oro na laarin ipinle ondo ati ogun state ke yan ju e ko ma si wa la pe a para wa lori e nitori pe ti a be be si wo epo gan na nibe wahala na ni o cause fa won ara lu wahala na lo tin cause ka to be si wo epo nitori pe opolopo ni o le peja opolopo ni o ni le sori sise nbe eyin na te je joba lesi ge ni opolopo nbe je ka tete yan ju e ko to gbe mi o eja tete yan ju e gomina wa npinle ondo gomina wa yeda ti wa ati gomina wa ni ipinle ogun abi odun eje ka tete yan ju e o ka tete yan ju e ko to di pe yo fa wahala laarin wa 0816251999 wa to ti e ba fe pe leyin to number ti e pe si leyin to ni 08028948992 yala e fe fi ejo enikan sun ni tabi eni amaran te fe fun wa lori eto yi 08028948992 08028948992 loruko awon ikeji mi ti ajo tin mi to wa fun yin lati ekan Abimbola Ogunbade ni mboki ombo de ski olotu eto na ti absenti olotu eto iyen ni alani wa ki pe lojo mejo ni keje ka pade lori eto court me gona titi dojo mejo na adiye mi la wa lo ki pe Olorun wa mo yin o God bless Nigeria.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Akure! Odi Shale! Ọjọ́ kejìlá oṣù kẹfà yìí, June 12, ẹ máa bọ̀ ní Love Matters pẹ̀lú Gbẹ̀ngà Dínkà and Friends 2026 New Chapter Tour Àkúrẹ́ Edition. Ẹ̀wọ́ pàdé Gọ̀dọ́n, Jerry G, Terry Àgbàlá, Ọmọbaba, Bash, Candy Blitz, Ọ̀yọ́ Miss, Dr. Swan, Babaláríyá, Babatúnmiṣe, Hunter, ATM, Rapping Daddy, Dr. Àròtẹ́lẹ̀, MC Nayo, Mr. Makati, Wisdom Dacomic, Ovat, pẹ̀lú DJ Skills, Venue, FMT Event Center, Alakotas, Laago mẹ́rin ìrọ̀lẹ́, owó ìwọlé, regular 5K, VIP 15K, tábìlì ẹlẹ́ni mẹ́fà, silver 500K. Gold 750K, Platinum 1 million. Elérí tíkẹ́ẹ̀tì rà ní Madi Grass Lounge, Àkúrẹ́ Mall, gbogbo Pampers Filling Station Lákúrẹ́, Madison Restaurant Alágbàká, Yasayidi Alamala, Chicken Emoni, Futa South Gate, Cravis by B&B, Opposite the Dome, tàbí ní online ní ariaticket.com àti lovematters.ng. First Bank ló gbé kalẹ̀ pẹ̀lú àtìlẹyìn Trophy, Nanudo, Overland Airways, East Swift Property Mart, GoBet247.com, John Vent, Chicken Emoni àti Ondo State Government. Love Matters, that's it more. Ilé akéde ni
2: Adaba FM.
3: Ọlá ilé
4: ọdún mẹjọ ní mo la mẹ́mọ yéèrí ọdúnjọ o.
3: Olú ọmọ Adéọlá Ogunmákin, aláṣẹ Champion Rentals, aláṣẹ Green Park Hotel àti aláṣẹ Champion Gas, bí ní okòwò àti Honorable Festus Ọlárẹ̀wájú Akíngbàsọ, Fẹ́sí West Ọ̀bẹ̀tẹ̀, àwọn ẹ̀dáka kíkẹ́ tó mẹ̀yìn dá kẹ́tẹ́kẹ́tẹ́ fi àkú ọdún oróṣù tí ọdún ni o. Àwọn ní pàápàá jùlọ dá kí àwọn àròrò àti àròrò èké àti àròrò odò, àwọn ẹ̀kẹ́tẹ́ wá ṣọdọ ní àmà ṣùmọ́dọ̀, à ń bẹ̀rẹ̀ kíkí wọn láti ẹ̀jọ́ Rígẹ̀tì ti olú dá. I Chief Akinlóye Akíbọdé, Ọjọ́mọ́ ti olú dá, Alábì tó ṣìngàn ṣìngàn òpó ìwọ̀, Ògúnmalẹ́mà, àwọn ẹ̀dá kí àbásọ̀lọ̀, Ọ̀yàngún níjọmọ́, àwọn kíkẹ́tà àgbàwòrò kátákátá, Abálòbu, Abásùn ẹ̀, Àrọ́ Olúlẹ̀, Ànúpọ̀ Pọ́nba, Odómẹ̀yìn Ṣẹ́wà, Bẹ́ẹ̀ni Ọlọ́bùn Wúọ̀, àwọn ẹ̀dá kí àwọn olórí ọba, Akíyèyé Lọ́bùn, àti kẹ́tà ìrọ̀rọ̀kùn ẹ̀, àròrọ̀bìẹ́, Ọmọdáwòrò, kẹ́tà ìjòyè, àtọmọ̀dà pátápátá, àwọn oyè wa yóò ṣọdún ní a máa ṣùmọ́dọ̀ o. Yẹ́rẹ̀mí o.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
6: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ́dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

búrẹ́dì tó yàtọ̀ lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. pápánbárí ẹ̀ nílé iṣẹ́ oúnjẹ wa chicken republic tá a ta kò mọ́lẹ̀ sí ìpínlẹ̀ ondo àti ní ìpínlẹ̀ èkìtì bá ń gbé òkè. mú kí gbogbo wa pé a mà kú ọjọ́ mẹ́jọ kan lọ́ọ̀dẹ́ adẹ̀kú weekend kò mà ní weekend gbogbo wa. mú kí gbogbo wa tá à ń ṣe ìnáwó lónìí ò ń ṣòkú àgbà ni ẹ ń ṣe ìgbéyàwó abẹ́ ń ṣe ọjọ́ọ̀bí ẹ ń kó wù kẹ́ máa ṣe lónìí ọlọ́run ọba á fi èrè sí iṣẹ́ gbogbo wa. ẹ mú kí gbogbo wa pé ẹ pẹ̀kú tẹ́tí ló tó ẹ wọ àpótí yín ẹ súnmọ́ asọ̀rọ̀ gbèsè yín báyìí kí a lè jọ gbádùn lónìí. orí ọ̀fẹ́ la rí gbà o àwọn kan ti kú o àwọn kan wà ní dùbúlẹ̀ àìsàn àmọ́ ìwọ lè gbápá o lè gbẹ́sẹ̀ ò ń jẹun ò ń mumi lásìkò ò wá dá gbogbo ogun àti ọlá kò dá padà fún ọlọ́run ọba ọlọ́run ẹ ṣe o. mú kí gbogbo etí tó ń gbọ́ wa ẹ pé ẹ kú ọjọ́ mẹ́jọ kan lọ́ọ̀dẹ́ mánìjà ti wà lẹ́gbẹ̀ẹ́ mi wámúwámú báyìí àmọ́ kí n tó pe mánìjà wọlé ohun tí ẹ má bá mi pẹ̀ kẹ́lù lónìí ó kan kó wá ó kan ọmọdé ó kan àgbà ó kan obìnrin ó dẹ̀ kan ọkùnrin ó kan èèyàn dúdú ó dẹ̀ kan èèyàn funfun.

0: Okitupupa leyin Chicken Republic. Bakana la tun wa ni ilu Akure leyin Chicken Republic. Alagbaka Akure ni ilu Ikare a wa ni behind Chicken Republic. Jubilee Road Ikare Akoko. Bakana la tun wa ni ilu Awo opposite Baptist Church Igere Awo. Ni ilu Oye a wa ni opposite St. Peter and Paul Primary School Oye Ekiti. Bank Road Lawa beside Chicken Republic Lado Ekiti. Ni ilu Ondo a wa ni BKM2 Ife Road Valentino beside Sokafili Station. Ondo 08079491338.
1: Wọ́n yàtọ̀ bread gangan ni kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
0: Búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
2: Ilé iṣẹ́ ó yàtọ̀ bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá ó yàtọ̀ bread ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì.
3: Ó
2: yẹ gbogbo ẹ̀yìn tí ìfàkì ayé gbajú ìlú péjú ìtajì ayé dé ìkọ̀lé àtàwọn ìlú yòókù. Ìrọ̀rùn ti dé, kò sí wàhálà mọ́. Láti rí búrẹ́dì rà, ó yàtọ̀ bread. Ọ̀rẹ́ ẹ̀wà, ìmùlẹ̀ tíì tó ṣe rẹ́gí pẹ̀lú máímáí àtàkàrà. Ó yàtọ̀ bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore. Láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n. Oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni búrẹ́dì ó yàtọ̀. Orúkọ ní rò wọ́n. Ó yàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. Ẹ wo, èwo ni ká fi búrẹ́dì sínú tíì? Ó má lè gbéra. Káì, bíi ti ó yàtọ̀ bread kọ́. Ó kún ni lọ́wọ́ yó ni líkùn. Lọ tìrín lọ́nà fún. Ó yàtọ̀ bakery wà ní Olóńṣògo Street, Ilésẹ́ Quarters, along Oye Ifaki Road, opposite St. Peter's and Paul Primary School, Oye Ekiti. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Ekiti. Ẹ pé mánéjà sórí 0705-139-0131.
4: Ó yàtọ̀.
5: Ọ̀rọ̀ ayé títì kọ́ọ̀rin jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ̀.
6: Àwé oyin mọ lóró ni ọ yàtọ̀ bread.
5: Ó rọ́lọ̀ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́mi náà tọ̀ o.
6: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
7: Ọ yàtọ̀ bread. Àjẹpọ́nrun lánì èròjà kẹ́ṣọ́ra lóore líkúnnú rẹ̀ bámúbámú. Èlé bromelette kàbí sakarínì. Báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ́ líjè tí ò rí igi. Kẹ̀tẹ́ alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọni. Kẹ̀tẹ́ olúsùkúrù kọ́ lọ́mọ iléèwé sí bọ́dí háùsì. Ọ yàtọ̀ bread ni kí a jẹ. Size by size ni. Kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. Ọ yàtọ̀ bread. Ó gbáyì jàre. Dédé kó àbọ̀ lulẹ̀ òṣèrà ní Chicken Republic Bank Road Adó Èkìtì. Kọ jùgbádùn kan yàtọ̀ lọ́ra. Ó yàtọ̀ bread. O yóò ké sí mọ́níjà rán lórí nọ́mbà 08150643082.
8: Ó yàtọ̀ bread. Ó yàtọ̀ yọ.
9: Ẹyin yan wa ẹ ti mọ pe ọjọ mẹjọ mẹjọ báyìí la máa ń gbé mọ́níjà wa láti lè jẹ́ kárí bread ó yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Mọ́níjà ó ti wà ní agbára pẹ̀lú mi. Ẹ máa káàbọ̀ sílé agbára.
10: Akinye olóòtú ẹ̀ṣọ̀ṣọ̀.
9: Àwọn yin bó la ti lè rí búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
10: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì ó yàtọ̀ ra ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì. Ká mọ ti ìlú Adó Èkìtì ká mọ ti bẹ̀bẹ̀rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi Old Garage Èkìtì State Hospital ti ń bẹ ní Adébáyọ̀ kẹ́ mọ pé Olúkáyọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Erifun Ìkẹ́rẹ́ Road Poli Bashiri Nova sí Alsin sí Ìlókun sí Ìrọ̀nà ẹ mọ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028188520. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní agbègbè Abẹ́ Kòkó sí Ìkẹ́rẹ́ Road Ọ̀nọ́là Emure Ìsẹ̀ Ìgèdè Ọ̀tún Ayétòrò ẹ mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066778151. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Falẹ̀gàn Ẹgbẹ̀wá Sportless Stadium Fìyìnfolú àti Odò ẹ mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Omission Jana Ẹ̀fọn Aláàyè Atikankan àti Ajébamìdélé ní gbogbo agbègbè báhùnbáhùn ẹ mọ̀ pé Flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08064502. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Bashiri Faglo Ọlọ́run Ṣògo Teaching Hospital sí Òkèlá sí Wòròkó ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08024152281 ní agbègbè ara mọ̀kọ àti èrìò ẹ mọ̀ pé nọ́mbà yìí 08032934892. Ẹ pé Rodà ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní Ìwòròkó Adébáyọ̀ Omission Jana àti Odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106922550.

0: sọ̀rọ̀ yìí 08104537503.
1: Manager ohun látẹ̀kan.
0: Ẹ ṣeun gan ni.
1: Ní báyìí ẹ jẹ́ ká wá tọ kọ́ṣọ́ sí ìlú Òkìtìpupa.
0: Nílùú Òkìtìpupa a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ wà ní ìgbókọ̀dá orí omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní ìgbókọ̀dá àti gbónlá ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ wà ní Onípàrágà Rubber Estate Ọmọ́tọ́ṣọ́ ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkìtìpupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ wà ní ìlú Titun Ìkọ̀yà ẹ pe Olamigoke sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ wà ní ìgbọ́kọ̀dá àti agbègbè orí omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìrèlè Kìrìbó àti àwọn agbègbè tó yí ká ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkìtìpupa Ugbobini Ìdèpé ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkìtìpupa àti Ìgbótako ẹ mọ̀ pé Anointed sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08051116908. Kámọ̀ré kọ́mọ lọ sí agbègbè Ọ̀rẹ́ kẹ mọ̀ pé Ìyá Ọ̀rẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀rẹ́ àti agbègbè rẹ̀ 08067157628.
1: Manager kóhun látàárọ̀ ẹ jẹ́ kí a wá lọ sílùú Ondo tába ti ẹ̀ka polówó ọjà dé a wà tọ sílùú Ondo ẹ jẹ́ ń kọjá lọ sí ẹ̀ka polówó ọjà.
2: Gbogbo ẹ̀yà ara Ondo ọ̀rẹ́ ilẹ̀ olójì ilé ìfẹ́ mo dákẹ́kẹ́ àti gbogbo agbègbè ẹ̀ kẹ́ẹ̀tì pòǹgbẹ búrẹ́dì ò yàtọ̀ ìròyìn ayọ̀ rèé o iléeṣẹ́ Mikmaki Nigeria Limited gbé àrà ọ̀tọ̀ àgbàyanu àwòṣífìlà iléeṣẹ́ búrẹ́dì kalẹ̀ sílùú Ondo ọbẹ̀ ìtọ̀ ìtọ̀ ìjùngbanyùngba. Kábíyèsí nínú àwọn búrẹ́dì wọ̀ ló ń lò wá. Àjẹpẹ́lọlá tó dùn tó ki tó lómi lára tó dúró tigẹ̀tigẹ̀. Ó yàtọ̀ búrẹ́dì nìyẹn. Tí àbùbù tán jumbo size lẹ́rí tẹ́lẹ̀ tẹ́ ń wí. Títún yẹranyẹran ti dé wà yìí o. Bábá bàbá ló ń jẹ́. Ó tóbi dáadáa fún gbogbo ẹbí aláyọ̀. Má jẹ́ sọ̀rọ̀ jù. Ìtọ́wò là á máa dún ọbẹ̀. Ìwọ náà lọ ra tiẹ̀. Ó wà lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n. Ní gbogbo size tẹ bá fẹ́ títí lórí wheat bread. It's joy all the way as Mikmaki Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road, Ondo City. You know it's delicious. You know it's big. You know it's satisfying. And now we bring you more. Oyato Baba Baba bread. Oda no, lati je alagbata Oyato bread. Tabi fekurere alaye ti Oyato bakery. Ni titun gbigbona felifeli. Eko si wa ni Valentino Junction beside Soka filling station, Ife Road, Ondo. Tabi ke pe wa sori
3: 08079491676.
2: Oyato bread. Baba Baba wo.
1: Káàbọ̀ padà mánígà àǹbólà ti lè rí búrẹ́dì wa ní ìlú Ondo àti agbègbè.
0: Ní ìlú Ondo àti àwọn ìlú tó yí ká ẹ lè mọ̀ pé Eunice Fọlá ní gbogbo ẹ̀yin tẹ bá wà ní ọjà àti sùúrù lérè ẹ mọ̀ pé 08060727756. Gbogbo ẹ̀yin tẹ wà ní Yaba Garage ẹ mọ̀ pé ọmọ Tayo sí 08060994537. Gbogbo ẹ̀yin tẹ wà ní Adémúlẹ̀gún Akinjagunla Sabo Arigba Bola Oka Garage sí agbègbè MMM Catholic ẹ mọ̀ pé Àfúnkì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038118560. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Adémúlẹ̀gún sí Olúyẹmí sí Akinfọlárìn sí GTB sí Àkúrẹ́ Garage ní agbègbè Ondo sí Odò Ayọ̀ ẹ pé Bétíkú sórí nọ́mbà yìí 08068677977. Ní agbègbè Ilẹ̀ Olújì àti Àkúrẹ́ Garage ń bẹ̀ ẹ mọ̀ pé Pasma sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08140466822. Ní Àkúrẹ́ Garage bákan náà sí ìpẹ̀tù onípàánù ẹ lè mọ̀ pé Damsam sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08089954319. Ní agbègbè Iléṣà náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lè pe nọ́mbà yìí 08130968872. Ní agbègbè Ọlọ́dẹ Etíọ̀ni Ìfẹ́tẹ̀dó Oṣù àti Ifẹ̀ ẹ pé Dúpẹ́ Ifẹ̀ sórí nọ́mbà yìí 07036373878. Ní agbègbè Ifẹ̀ Gara

0: Ìbàdàn lo Meat Market Nigeria Limited ló ṣe àdírẹ́sì wọn Adúàwọ̀ Road lẹ́yìn Chicken Republic alágbàká Àkúrẹ́ tẹlifóònù wọn 08079491468 nípínlẹ̀ Èkìtì wọn wà ní Chicken Republic Bank Road Ladọ Èkìtì tẹlifóònù 08150643082
1: Oyè àtọ̀ bakery wà ní Ìkọyà Road Òkìtì Pupa àtún wà ní Jubilee Road beside Adepita Filling Station Ìkàrí Àkókò
2: ní ìlú Ọyẹ a wà ní ìdojúkọjú St Peter and Paul Primary School Oyè Èkìtì ní ìlú Ọwọ̀ a wà ní ìdojúkọjú Baptist Church Ìyẹ̀rẹ̀ Ọwọ̀ ní ìlú Ondo a wà ní BKM2 Ife Road lẹ́gbẹ́ Valentino Soka Filling Station ní ìlú Ondo
0: ó yàtọ̀ lò fún búrẹ́dì alájẹgbádùn
3: mo dúpẹ́ lọ́wọ́ manager tí mo ń pè tí ó fún wa ní gbogbo ibi tí a ti máa rí bẹ́ẹ̀dọ̀ yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ mo lérò pé ọjọ́ mẹ́jọ á tún mú manager wá àmọ́ ẹ̀yẹ́ ká kọjá lọ sí ẹ̀ka polówó ọjà ká tó ṣí ojú òkú sílẹ̀

0: Orí àtẹ̀jíṣẹ́ ìgbà látọwọ́ ìpín lójú Ahmed láti ọba ilé nílùú Àkúrẹ́ bàbá fọ̀tó ó tún fi síbẹ̀ olóòtú ẹ̀kú iṣẹ́ ọpọlọ tó bá jẹ́ ní tòun o àbúrò tòun ló wá fún ní iṣẹ́ yìí torí pé ìyàwó lè kọ́ ni àmọ́ àbúrò mi kò ní lè kọ́ mi ẹ pé ìpín lójú Ahmed láti ọba ilé àwọn ló pè ẹ ṣeun àwọn ló tẹ àtẹ̀jíṣẹ́ yìí bá ń gbé òkè. mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ Sanmi ní Odigẹ olóòtú ẹ mà kú iṣẹ́ ọpọlọ o ó ní èrò tòun yàtọ̀ gédéńgbé o ó ní àbúrò ìyàwó òun ló wá fún ní iṣẹ́ yìí kò ṣe ó ní torí pé àbúrò òun gbà míì èyí tóun mọ̀ ó ní kò tiẹ̀ ṣe déédéé ẹni tí ò finú hàn ṣóun lòun fẹ́ finú hàn tó jẹ́ pé àbúrò ìyàwó òun ó mú òun gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ni ó ní nítòun àbúrò ìyàwó òun ló wà fún ní iṣẹ́ yìí Sanmi láti Odigẹ àti jíṣẹ́ yín o ẹ ṣeun.
1: ènìyàn ńlá ní fún bàbá jì yóò bá o ṣe ẹgbẹ́ bàbá mi yóò
0: mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ Kọ́lá láti Ìjọ̀ka ó ní olóòtú èyí tẹ́ ẹ tún mú wá lónìí ó ta lẹ́nu o ó ní òun gẹ́gẹ́ bíi ọkùnrin o ó lóun ò ní ṣojú o pé èyí tẹ́ ẹ mú wá yìí ó lè fa àjàtúkánu lé lónìí o ó lámọ̀ àbúrò tòun ló wá fún ní iṣẹ́ yìí o kò sí bó ṣe lè kórí àbúrò òun òun làbúrò òun ẹ jẹ́ ó ní ẹ̀jẹ̀ òun.

0: ẹbí.
1: Tọ́sìn láti Revelation Church of God nílùú Àkúrẹ́. Ó ní olóòtú ẹ kú iṣẹ́ ọpọlọ. Ó ní tó bá jẹ́ pé òun ni o, ó ní àbúrò òun ni òun á fún ní iṣẹ́ yìí láìsí láìfẹ̀nàpẹ́nu. Ó ní àbúrò òun ló wà fún ní iṣẹ́ yìí. Bá ń gbé òkè.

Wọ́n rí àtẹ̀jíṣẹ́ ẹgbẹ́ láti ọ̀dọ̀ Olúwa Pẹ̀lúmi nílùú Ìbúlẹ̀ nílùú Àkúrẹ́. Olúwa Pẹ̀lúmi ó ní tó bá jẹ́ pé òun ni o, àbúrò òun ló wá fún un. Ó ní torí pé ọkọ náà lè kọ́ ni. Ẹ̀rẹ́lẹ̀ máa ga báyìí Olúwa Pẹ̀lúmi. Ó ní àbúrò tó náà lòun náà fún un. Ṣé àwọn èèyàn wọ́n á lè jẹun nílé ara wọn báyìí? Ebi ò ní pa ọ̀pọ̀lọpọ̀ lálẹ́ báyìí, ní ọkùnrin ni àbí ní obìnrin? Bá ń gbé

orí àtẹ̀jíṣẹ́ gbà ó ní òun bímbọ láti òde ayé ó ní olóòtú ó ní àbúrò tó náà ló wá fún ó ní torí pé wọn ò lè fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ náà la kọ òkú sí èyí tá a sọ lónìí báyìí ṣé àwọn obìnrin á lè fún àwọn ọkọ wọn lóúnjẹ lálẹ́ yìí báyìí torí pé àbúrò yín báyìí ṣóun kọ́ la wá sọ oúnjẹ fún yín lálẹ́ yìí tí ẹ máa jẹ bá ń gbé òkè.

0: a dove.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí. Ó yá ẹ̀sìn pẹ́ẹ̀lì celery.
2: SELARIE
1: salary. Bọ̀dá mi, ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: of a dove.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
2: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ ti èmi ni Babangana ti gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
3: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fọ́ọ̀ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
2: Bàbá Kẹrẹ Wà.
3: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kẹrẹ Wà.
3: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Phone number mi 08164122777.
4: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kẹrẹ Wà. Phone number mi 08164122777 08164 12 27 77.
0: Se ngbadun adaba
5: mo ngbadun adaba
0: mo ngbadun adaba
5: o ngbadun adaba

0: Taraba 88.9 FM. Awolu solu dero pese.
1: Moki ekale asiko yotomi opin ose iroyin asale la mo afun lati ikani Adaba FM 88.9 akure ile ilaramo kinawa ta tin gbe un sategun opeyemi jo danu niroyin sajuna egbe koko to wa ninu iroyin na o sese ki epo petro ko ja wale gege bi ile ise ifopo Dangote bo se fikun epo ton pese igbimọ awọn muslimi nipinle Oyo ni won ti fi ipatari ibere eleyi ti awọn onisumami ti won je awọn omogbe nipinle Oyo nbere fun awọn onisumami won be ori eyan te awọn omogun mejo ni ipinle Bonu
2: emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya especially celery
3: s e l e r r I e salary
2: ah boda mi especially no di salary oya lopin igbiyanju especially turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
5: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
1: iroyin na ri lekun rere ile ise ifopo Dangote lo je pe o ti fi lede bayi wi pe awon ti se afikun epo petrol eleyi to je pe won pese fun awon ile epo lorilede Nigeria eyi no waye gege bi won si ni awon ile epo ohun eleyi to je ti ile epo ifopo Dangote na pelu awon ti onjo fowo suwopo bi ile ise epo MRS lo je pe won ti tun bo ri epo petrol si dada bayi lati ana si aro ni iroyin fi enu pe opolopo awon oko epo no je pe won lo nko awon epo na kaakire awon ile ise epo MRS na ta ni ipinle Eko eyi gan na lo tun sokun fa bi sunkere fa kere oko bo se ti wa loju ona maruse Eko Sibadan oyin wa tun fiye ni wipe owo epo petrol eleyi to je pe won ta epo eleyi ti won ta ni ile epo MRS na ni o ti jawale bayi di egberun kan ati orinlelugba o le meji naira ton je pe won ta jala epo kan ninu atijade iye ti won fi ta fawon oniroyin na ti ni ile ise ifopo ohun lo ti fi lede wipe epo robi iye to je pe won fo lojojumo bayi ni afikun no je pe o tun ti deba eni to je olufirongba han fun ipo omo legbimo asofin agba leye labe ase egbe oselo Nigerian Democratic Congress NDC ehizulma ehizowa agbona iya ina je pe o ti fi esun kan to je adari egbe oselu na nile ye sere akedexin wi pe o mama lati ma gbe awon oludije le awon eyan lori agbona yi ahun lo je pe o so esun yi nigbati o nba awo oniroyin foro jomi to roro eni to je olufirungba ahun ti inu bi o ni o njawe olubori ticket ipo omo legbimo asofin agba leye sugbon to ni Dixon ina je pe o fe gbe ipo ohun o fe gbe fun elomiin oni Dixon ohun lo je pe o ni won to ni awon fe lo obirin kan to je iya ijo dipo ki won se amulo abajade esi dibo eleyi to je ti eto dibo abenu egbe osilu na sebi n to ba jo na la tun fi wo ohun epo epa ohun lojo pose eliri egbe oselu Nigerian Democratic Congress NDC lo je pe won ti fi ipatari awon esun eleyi to ni se pelu ipasipayo ti won ni o waye ninu eto idibo abenu egbe osilu na ti won si so di mi wi pe ko si oludije kankan ti awon adari egbe ohun ti won gbele awon eyan lori lasiko eto idibo abenu to waye kaakiri orilede Nigeria eye o n lo je pe won fi se apejuwe esun eleyi ti won gbe kiri ohun gege bi igbese aimokanmokan laisi mo ofin eleyi to je pe o je ti egbe ohun to fi mo imama lati ma fi oju meri bi egbe osilu ohun bo se ti n gberu si ninu atejade ti en toje akowe egbe on nile ye hikena enekwizu ti ofita ni egbe oselu ohun lo ti ni awon adari egbe na to fi mo awon alaga lawon ipinle to pelu awon toro kan to fi mo awon adari egbe on lo je pe won ti pa ni dada bayi wi pe ki won ba awon ti inu bi na ki won ba won soro ki won si daju wi pe isokan o wa ninu egbe oselu ohun Ewe, igbimo amoseya egbe oselu People's Redemption Party. Lo je pe won ti ni won ti fun en to je gomina ipinle Cross Rivers tele yini Donald Drew won ti fun ni yonda gege bi eni ti o je omoye fun ipo are ni odun 2027. Iroyin fi eni pe bi won se ti fun Duke ni yonda na on lo waye latari agbeyewo iyi ti igbime leti gbaroye ninu egbe oselu ohun ti won se ti igbimo amuseya egbe oselu na gan na ti won si fowo si abo iwadi won eni to je akowe ipolongo egbe ohun Muhammad Isiaq ninu foju oro ilede nu atijade to fita nilu Abuja Oni igbimo amuseya egbe na ina to fowo si awon bi merin mi awon ipo bi merin mi ninu abajade esi ohun ta tiri ti ipo gomina tomolegbimo asofin agba tomolegbimo asojusofin ati tomolegbimo asofin ipinle eni to je are orilede yi tele Goodluck Jonathan lo ti fi lede bayi wi pe ojo waju orilede yi on lawa lowo eka eto idajo ati tetele ofin lorilede Nigeria Jonathan Onobo oro na lojotoro lasiko ti o soro nibi iside ose awon amofin ni ose awon asofin ose awon amofin jare todun 2026 eyi to waye ni Yanagoa eyi ti egbe awon amofin lorilede Nigeria eka ti ipinle Bayelsa ti won se eto ohun ni ogunlago awon amofin ohun lo je pe won ti kopa to fi mo awon osise leka eto idajo atawon toro kan Jonathan lo waro awon to je agbejoro atawon osise leka eto idajo ki won ri daju pe won tele ilana idajo re ati ofin lorilede Nigeria gege bi sapejuwe awon mo igbimo egbe awon amofin lorilede Nigeria ohun gege bi oporibiti fun ojo waju orilede yi ile ise olapa ni ipinle Ekiti lo ti fi kele ofin gbe awon afurasi ogboku meta kan eleyi to je pe won lowo ninu ilede apopo jinigbe ati bi won se ti kan en to je alaga ijoba ibile iwo orun ikere to je ti ijoba ibile idagbasoke ni Rufus Olorunfemi ati enikan fun so ajayi labuku En to je commissioner olopa ni ipinle Ekiti Michael Falade ina je pe o pa ase iwadi finifini lori oro na ninu atijade ti en to je alukoro ile ise olopa ni ipinle Ekiti Sunday Abutu to fita lo ti ni iwadi eleyi ti won se o fi han pe lojo keta osu kefa odun ta waye ni oko inos meta kan ina won ni opade en to je alaga ijoba idagbasoke ijoba abile ohun ati ogbeni funso Ajaye ni oju ona onaye ni Ikere Ekiti ti won si gbe won lo Abutu oni oga ijoba abile ohun ati awon mi ni won gbe lo si ile en to je oloselu kan to je gbajugbajo oloselu nibi ti won ti wa kan awon eyan labuku tan ko to di pe won fi won le kan mo lo oni akitiyan si nlo lowo o lati fi kele ofin gbe awon yuku ti won ti na papa bura Ewe ile ise olopa lo ti ni awon meji kan eleyi to je pe owo ba laipe yi ni agbegbe atiba ni Jebode nipinle Ogun ina je pe won lowo ninu isile ijinigbe ati isekupani ni ilu Okada nipinle Edo awon afurasi ohun lo je pe owo ba lojo die seyin awon eso asogbo o lo je pe won mu won ti won ti fa won le awon iko eleto abo olopa lowo nipinle Ogun iroyin wa fiye ni pe won ni owo ba won pelu obitibiti owo gan lowo won ani en to je agbenuso ile ise olopa nipinle Ogun oloseye babaseye oni en se ni iwadi awon iko eleto abo to n gbogun ti awon ajinigbe o na je pe won mu won ti won si fi kele ofin gbe awon afurasi ohun ti won poruko won ni Gafaru Adamu ati Muhammad Sani wọn ni àwọn afurasí méjì náà iná jẹ pé wọn jẹ ọmọ ìgbìmọ eléyìí tó jẹ pé wọn jẹ ajínigbé ẹlẹni méjì kan èyí tó jẹ pé wọn ti ń wá tipẹtipẹ nínú ìwádìí ìṣẹlẹ ìjínigbé àti ìṣekúpani ní ọkadà nípínlẹ Edo iléeṣẹ ọlọpàá ọhún ẹni tó jẹ agbẹnusọ iléeṣẹ ọlọpàá ìpínlẹ Ogun ó tún wá fi ìdí rẹ múlẹ wípé aṣọ ọlọpàá kan àti fóònù mẹta tó fi máwọn nǹkan míì ni wọn rí gbà lọwọ wọn. Ìgbìmọ̀ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ pé wọ́n ti bẹnu àtẹ́lu ìbéèrè eléyìí tí àwọn onísùmọ̀mí tí wọ́n jí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ ní iléèwé ní ìjọba ìbílẹ̀ Oríregbe tí wọ́n ń béèrè fún. Àwọn mùsùlùmí nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ló jẹ́ pé wọ́n kéde rẹ̀ wípé àwọn oníwọ̀ ọ̀daràn ọ̀hún òun náà ni wọn ò tiẹ̀ farapẹ́ mùsùlùmí rárá tí wọn kò sì ṣe mùsùlùmí rárá ni. Ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀hún ó ná wáyé gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn iléèwé ìjọba àti taládàáni káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ pé wọ́n ti gbé kọ́kọ́rọ́ ti àwọn iléèwé wọn pa láti ṣe àtìlẹ́yìn lórí bí ó ti jẹ́ pé wọ́n jí àwọn èèyàn náà gbé kódà àwọn tó jẹ́ onímọ̀ nípa ètò ààbò ló jẹ́ pé wọ́n ti ń sọ̀rọ̀ fáwọn oníròyìn tí wọ́n sì sọ di mímọ̀ wípé wọ́n sì fi ojú wò ó wípé lórí ìgbésẹ̀ tí ìjọba tó lè gbé lórí ọ̀rọ̀ ìbéèrè àwọn tó jẹ́ onísùmọ̀mí ọ̀hún àwọn tó jẹ́ onísùmọ̀mí náà ni wọ́n ń béèrè fún wípé kí wọ́n tú àwọn adarí wọn tó jẹ́ onísùmọ̀mí kí wọ́n tú wọn lẹ̀ kí wọ́n ètò san àwọn owó kan eléyìí tó jẹ́ pé wọ́n ní kí wọ́n san pẹ̀lú àlàyé pé kí wọ́n tún mú àwọn ọkọ̀ ilọ̀sì méjì kí wọ́n gbé wá kí wọ́n ètò ṣe àmúṣẹ òfin ṣẹ̀ríà. Ẹ̀wẹ̀ ń ṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó jẹ́ oníṣẹ̀ṣe káàkiri Everland ló jẹ́ pé wọ́n ti gùnlé ìlànà ètò ìṣe ìṣẹ̀ṣe ètùtù káàkiri àwọn ojú pópó báyìí tí wọ́n sì jẹ́ pé ní oníṣe ni wọ́n tún lọ káàkiri àwọn ojúbọ nílùú Abẹ́òkúta àti ìpínlẹ̀ Ogun níbẹ̀ ni wọ́n ti ń bèrè fún ìdásí wọn àwọn ònilẹ̀ láti lè tú àwọn tí ó jẹ́ pé wọ́n wà nígbèkùn àwọn ajínigbé sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́. Àwọn obìnrin ọ̀hún tó jẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n bọ́ sínú aṣọ funfun nẹ́nẹ́ tó jẹ́ pé wọ́n ń ṣe onírúurú àwọn ètò eléyìí tó jẹ́ pé ó jẹ́ ti ìṣẹ̀ṣe tiwantiwa pẹ̀lú àlàyé wípé ńṣe ni wọ́n tún lọ sáwọn ibi ojúbọ káàkiri ní ìlú Abẹ́òkúta. Bákan náà ẹ̀wẹ̀ ọ̀nà jẹ́ pé wọ́n tún pe àwọn alálẹ̀ wípé kí wọ́n dá sí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó jẹ́ pé ó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì tún ní kí àwọn alálẹ̀ kí wọ́n ṣiṣẹ́ o láti tu àwọn tí wọ́n jí gbé ọ̀hún sílẹ̀ láàrin ọjọ́ méje péré. Eléyìí òun náà lọ wáyé gẹ́gẹ́ bí yèyí olókun àgbáyé àti olórí ti orílẹ̀ ìláwọ̀ kingdom yìí ni ọmọlára Fashola McGregor bí wọ́n sì lé iwájú wọn. Àní ètò yìí òun náà ló jẹ́ pé wọ́n ṣe tí wọ́n sì fi ń pàrọwà sáwọn alálẹ̀ kí wọ́n dá sí ọ̀rọ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kí wọ́n sì dáàbò bo ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kàdúná ló ti dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́ta kan tí wọ́n jí gbé tí wọ́n ti lo bíi 40 ọjọ́ lákàtà àwọn ajínigbé bẹ́ẹ̀ ni wọ́n tún fi kélé òfin gbé àwọn afurasí bíi 5 kan eléyìí tó jẹ́ pé wọ́n ń jẹ́ alamí fáwọn onísùmọ̀mí àtàwọn ajínigbé. Ẹ̀yìn tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Masir Hasan ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde nu àtẹ̀jáde tó fi ta lónìí nílùú Kàdúná. Hasan ní ìdóòlà ẹ̀mí ọ̀hún iná jẹ́ pé àwọn ikọ̀ àjùmọ̀ṣe elétò ààbò iná jẹ́ pé wọ́n ṣe gẹ́gẹ́ bí ó ṣe fi kún ó ní ńṣe ni ìròyìn fi ńṣe ni àwọn ṣe ọ̀fìn tótó tí wọ́n sì tẹ ilẹ̀ múyẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti gbé àwọn ìgbésẹ̀ àti akitiyan ni eléyìí náà fi mọ ibùba eléyìí táwọn afurasí ọ̀hún tí wọ́n farapamọ́ sí tí wọ́n sì lọ kọlù wọ́n bẹ̀. Àwọn onísùmọ̀mí Boko Haram ló jẹ́ pé wọ́n ti ṣe ìkọlù sí ibùdó àwọn ọmọ ogun eléyìí tó wà ní ojú ọ̀nà Mandara Buratai nípínlẹ̀ Borno tí wọ́n sì ní wọ́n ṣekú pa àwọn ọmọ ogun mẹ́jọ bẹ́ẹ̀ làwọn míì wọ́n tún farapa. Ìròyìn fi ni pé ńṣe ni ìkọlù ọ̀hún ló jẹ́ pé ó wáyé láàárọ̀ kùtùkùtù lásìkò tí òjò ń rọ̀. Àwọn ìròyìn tó fi yé ni wípé ńṣe ni àwọn tó ṣiṣẹ́ lábẹ́ ọ̀hún ina je pe won ni won kan lu ibudo na to je pe won kan awon to je pe omo ogun to wa nbe in se ni won se won basu basu ani koda awon omo ogun bi mejo uno je pe won be ori won be si re ti opo awon mi ti won si ni won tun farapa ninu ikolu ohun yin fi ni pe awon onisuna mi na ni won kan lu ibuba awon to je omo ogun na ti yi to je pe won po wa ni ti won si ba awon omo ogun na nibi ti won wa lai gbaradi ko to di wipe isele ohun o wa waye iroyin asale le ngbo lati ikanni adaba fm 88.9 akure ile ilaramo kinlawa ta tin gbo satagun ta ba pada de iroyin le okere atagbo amuludun o na loku an pada bo eku kale na.
6: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.

0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún fẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀lẹ́ kan sí wa lórí ìtàkùn ayélujára www.adaba889.fm. Ẹ sì lè download application wa ní Google Play Store Adaba FM. Bákan náà lè láǹfààní láti darapọ̀ mọ́ aláwọn ojú òpó ìbánisọ̀rọ̀ Facebook, Instagram àti ìtàkùn X @adaba889fm. Adaba FM TV lẹ́tìbá wa pàdé lórí YouTube wa. Ẹ sì lè fi ìròyìn sọwọ́ sí wa lórí email newsroom@adaba889.fm. Ìròyìn tẹ̀síwájú. Nílẹ̀ òkèrè, ètò ìjogún sinmi eléyìí tó ń wáyé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran, ìná jẹ́ pé wọ́n tún ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ báyìí látàrí bí ó ti jẹ́ pé àwọn orílẹ̀-èdè ọ̀hún, ìná jẹ́ pé wọ́n tún bẹ̀rẹ̀ ìkọlù láàrin ara wọn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n fi léde wípé àwọn já àwọn nǹkan ìjà olóró orílẹ̀-èdè Iran bíi mẹ́rin ni wọ́n já wálẹ̀, eléyìí tó jẹ́ pé wọ́n yìn ní ẹ̀bá Strait of Hormuz, tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó ń dúnkùkù rajà ní ẹkùn náà. Ẹni tó jẹ́ balógun ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún, ó ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè ọ̀hún ná jẹ́ pé wọ́n ṣe ìkọlù sí àwọn orí afẹ́fẹ́ ilẹ̀ Iran náà, eléyìí láti lè pín wọ ìkọlù míì eléyìí tó ṣeéṣe kí ó tún wáyé. Nígbàtí orílẹ̀-èdè Iran náà tó wá ń fèsì lórí ẹ̀, wọ́n ní àwọn dáǹsì àwọn ìkọlù eléyìí tó jẹ́ pé wọ́n ṣe sí wọn ni, tí wọ́n sì ní àwọn ṣe ìkọlù eléyìí tó jẹ́ pé bí ibùdó àwọn ọmọ ogun tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà méjì òun náà ló jẹ́ pé wọ́n ṣe ìkọlù sí ní Kuwait, eléyìí tó jẹ́ pé ọjẹ́ ti ibùdó àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà láti lè gbẹ̀san ìkọlù eléyìí tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó ṣe sí wọn ni. Lágbo amúlùdùn. Ẹni tó jẹ́ gbajúgbajà adẹ́rìn-pọ̀sónú ni Ayọ̀ Mákun, tí gbogbo àwọn èèyàn mọ̀ sí AY. Ìná jẹ́ pé ó ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ rẹ̀ eléyìí tó gbé láti sun ètò ayẹyẹ àwàdà kẹ́ríkẹ́rì eléyìí tó fẹ́ ṣe nílùú Wọrí sí iwájú, látàrí bí ó ṣe ní òun sun síwájú lórí bí wọ́n ṣe ti jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Ó gbé sórí ìtàkùn Instagram rẹ̀ gẹ́gẹ́ bí AY bí ó sì ti fi léde wípé ìgbésẹ̀ òun òun náà ló jẹ́ pé fúnra ara òun òun lòún gbé láti kẹ́dùn àti káàánú àwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n jí gbé ọ̀hún. Ó ní kò sí ẹnikẹ́ni eléyìí tó jẹ́ pé ó ti ń lọ́pọ̀pọ̀n láti sun ayẹyẹ ètò ọ̀hún eléyìí tó ń fẹ́ ṣe síwájú. Adẹ́rìn-pọ̀sónú ọ̀hún ọwọ́ tún bẹnu àtẹ́ lu àwọn tí ó jẹ́ pé wọ́n ń bẹnu àtẹ́ lù ú lórí ìgbésẹ̀ rẹ̀ eléyìí tó gbé náà. Ẹni tó jẹ́ ojimi elórin fújì ni Wàsíù Alábì, tí gbogbo èèyàn mọ̀ sí Pasuma, ló jẹ́ pé ó ti dúnkùkù lajà báyìí láti gbé ìgbésẹ̀ òfin tako àwọn èèyàn kan tàbáwọn ikọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ń lo iṣẹ́ ọpọlọ rẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ ẹ̀. Èyí òun náà ló jẹ́ pé àwọn agbẹjọ́rò rẹ̀ iná fi léde gẹ́gẹ́ bí wọ́n sì ní olórin ọ̀hún ló fi ẹ̀sùn kan àwọn èèyàn kan lórí ẹ̀rọ ayélujára ìbánisọ̀rọ̀ àti àwọn kan wípé àwọn iléeṣẹ́ orin kan tí wọ́n ń pin àwọn fọ́nrán rẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣe àmúlò rẹ̀ láì ṣe wípé wọ́n gba àṣẹ lọ́wọ́ rẹ̀ pàṣùmọ̀ ọ̀hún ó ní gbogbo ìgbésẹ̀ yìí òun náà lọ tako ìlànà eléyìí tó jẹ́ ti iṣẹ́ ọpọlọ èèyàn láti mọ jìlò tó sì ní òun gbé ìgbésẹ̀ òfin lórí àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọn ò bá tètè jáwọ́ lórí rẹ̀. Ǹjẹ́ ibi tí a rí mọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní Sunday Ajíbóyè lólóòtú ìròyìn ọ̀pẹyẹmí jọ̀ọ́dánú mọ́ wá sétìgbọ̀yìn ó ra ẹ̀ lásùn ó dàárọ̀

0: E ma kale.
1: E ma seun.
0: Ki n te to so gan ijo ran mi leti nkan ti mo fe so.
1: Eh eh. Ki ran yin leti.
0: Ben.
1: Eh.
0: E wo ma sele.
1: E so pe e fe pe mi le so fun mi.
0: E wo ma sele.
1: Okay.
0: Bo jo se nro yi.
1: Eh.
0: A to se mi pu wa nta le wa.
1: Si mi pu wa nta le yin bayi.
0: Ojo to ro lana ba se ni pe ka jade sita ka lo wo igba to ma dare wa la agbara ti gbe gbogbo simi pool
1: o ba ko gbogbo simi pool lo
0: gbogbo e pata o gbe lo tefetefe
1: pat atomi nu e
0: atomi nu e ati gbogbo
1: kai
0: wo gbogbo e lo
1: kai
0: ele keji bo se tun adosan ya wa meta a fe mu gari
1: eh
0: ba se wa ni pe ababu gari so mi o
1: okay
0: pe ka lo wa nkan ta fe fi mu
1: ti ete dapo mo te fi mu o
0: ah ibi ta tin wa ke ka to debe omi gari ti gbe keta wa lo
1: omi gari te bu
0: o ti gbe lo abe
1: lo ba ru keta lo
0: ta ro ati ri
1: o ba ru lo ni ba se egba mi egba
0: mi ati wa dodo ogbese ati wa dodo ala ati wa de gbogbo owe na ko ibi ta wa de ari
1: e pele sa
0: lojo te ba ba wa ri o
1: olohun fun yin ri e ma wa nkan yin e bo mi gari lo gbe lo gbe fun won
0: mo gbe fun yin o
1: otan
0: ẹkun
1: olohun gbe fun yin sa
0: baba o
1: hey
0: pe malu mi ti wo ti
1: won gbe mi
0: ogbagba mi ni go
1: agbara agbara omi gari ni ele ka le o
2: e ka le o
1: yes sir
2: ope ye mi joda
1: present sir
2: ah ah
1: olagbara
2: ina ba mo ikute jo nbe se nje
1: eh iro emi o jo emi kan mo kan lo rescue ayan to wa nbe ni
2: ẹ ma kú akú oríire lọ́dọ̀ wa ń bí.
1: Ẹ ma kú oríire sa.
2: Òjò tọrọ ń bí jẹ mà pé dọ́là ní bọ́lẹ̀ láti fẹ́ mọ̀.
1: Òjò tọrọ ń fa ó ń rọ dọ́là.
2: Wọ́n dọ́là ní ń rọ wa ti láwà kó díẹ̀ fún yín o.
1: Ọlágbára.
2: Kódà gbàrà dọ́là ní sàn káàkiri gbogbo gbòòrò rẹ báyìí.
1: Káì.
2: Fún yẹn parọ́ o.
1: Kí lẹ gbó kọ yín ná?
2: Afífìlà péré ni láti Múlẹ̀ Kàgbó ní òdùgbò lókù gọ́ọ̀mẹ̀ntì.
1: Afífìlà péré.
2: Bẹ́ẹ̀ni,
1: ọjọ́ kan ló ní yìí. A jẹ́ pé wà á fi fìlà kó dọ́là. Ẹ máa fi fìlà kó dọ́là. Ọlágbára. 08162519991. Òjò ń rọ dọ́là. Ẹ wá lẹ́yìn a fi fìlà péré. Ẹ ti mọ̀ pé ẹ fi fìlà kó dọ́là náà. Hello.
3: Hello, Kale.
1: Yes, sir.
3: Orúkọ mi ni Mr. Wàhálà Yọkúnlé Lákùrẹ́.
1: Látàkúrẹ́.
3: Plumber ni o.
1: Ẹ́.
3: Plumber ni iṣẹ́ mi plumber.
1: Mo ń gbọ́ yín.
3: Mo lọ fi iṣẹ́ lénìí.
1: Ok.
3: Iṣẹ́ tán ṣe bẹ́ẹ̀ lẹ̀kùn tó ń ṣe wẹ́dà ò sí ìparí ẹ̀.
1: Ok.
3: Mọ̀ pínlẹ̀kùn yẹn wà ókè dáadáa mo fi sọ́rẹ́ẹ̀tì kí n já mi lẹ̀kùn lẹ̀kùn bá já mi ìrísí mọ́.
1: Lẹ̀ bá rí símọ́.
3: Bí kìlàsì dẹ̀ wà ń bọ̀ dẹ̀ jẹ́ adé tí kò gbọ́ dáadáa.
1: Kai.
3: Oko ìpèsè àti àwọn àbájáde ibẹ̀ mo ń fi wà jọ yálà nígbà náà. Tọ́ba onílé ní láti pé òwe jọ.
1: Ibẹ̀ lẹ wà báyìí.
3: Ibẹ̀ mo sì wà báyìí o láti àárọ̀.
1: Ẹ máa gbé tọ́lẹ̀tì pẹ́ sà.
3: Ẹ dákun ẹ jọ.
1: Ẹ máa jáyé yín lọ.
3: Ṣé ẹ jọ̀ọ́ wá sílẹ̀ gùn fún mi?
1: Ẹ máa jáyé yín lọ. Èmi wá jẹ.
0: Mo gbé fún yín o.
1: Ẹ pẹ̀ lẹ́sà.
0: Ẹkùn ọkọ òkì.
1: Ẹ̀lú ẹ kalẹ́ o. Ẹ̀lú ẹ kalẹ́ o.
4: Ẹ kalẹ́ sà.
1: Ó kọ yín bẹ ti ń pè mí.
4: Táyé láti Ìkàrẹ́.
1: Ọ̀gbẹ́ni Táyé láti Ìkàrẹ́.
4: Bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ lénìí ni o.
1: Ẹ.
4: Mo mú alákọ̀pẹ́ lọ oko.
1: Ẹ mú ẹni tí ń kọ ọ̀pẹ, ẹ mú lóko.
4: Ẹ bẹ́ẹ̀ ni. Iṣẹ́ tó fẹ́ bá mi ṣe ọ̀pẹ tó fẹ́ bá mi kọ wà létí odò. Ní ọ̀sẹ̀. Wọ́n pe bọ́ọ̀ yẹn ní small.
1: Mo ń gbọ́ yín.
4: So ẹyin ọ̀pẹ yẹn ó dẹ̀ pọn idi mẹ́sàn-án lórí.
1: Ó kọ igi mẹ́sàn-án lórí ẹ̀.
4: Ẹ kò ì kọ́ idi mẹ́sàn-án wà lórí ẹ̀.
1: Ok.
4: Tán bá máa kọ́ àbí tán bá mú torí tó bá jábọ́ lu odò ọ̀sẹ̀ odò àgbé lọ.
1: Àgbé lọ.
4: Èmi dẹ̀ jẹ́ goalkeeper tẹ́lẹ̀ fún school.
1: Ẹ dẹ̀ múlé fún school yín tẹ́lẹ̀. Káì.
4: Ẹ múlé fún school tẹ́lẹ̀. Ó wá ní ṣé mo lè máa mú idi ẹyin ẹ.
1: Pẹ́sẹ́ yìí lè máa mú o as a keeper.
4: Exactly.
1: Tó jẹ́ pé iṣẹ́ tẹ́ ẹ ti ṣe rí.
4: Bó iṣẹ́ tí mo ti ṣe rí ni.
1: Ó sì wà lára.
4: So ó dẹ̀ ìwà lára.
1: Káì.
4: Bó ṣe ń kọ́ ni mo ṣe ń hàn.
1: Lẹ́sìn hàn.
4: Bó ṣe ń kọ́ mo ṣe ń hàn.
1: Ẹ bá ń hàn.
4: Mo mú mẹ́sẹ̀ sán yẹn.
1: Káì.
4: Kò dẹ̀ pa mí lára.
1: Ẹ jò kankan.
4: Èní ló ṣẹlẹ̀ mí ò parọ́ o.
1: Ó yé mi.
4: Torí àtòrílẹ̀ èdè India mo ti dé.
1: Àlóyè mi sẹ́, ẹ̀yin wá di Peter Rufai. Àwọn ẹjẹ́ ń wá bọ̀lì. olagbara olorun wa pelu yin sa se ti gbo olorun wa pelu yin e ba gbo bo se ndun e ba mr ayidikiba.

0: 7 Abba Make Sure. Go big back. Ija wa ija usi. Always guide me.
1: Ìjáwá ìjà òsì always guide ni. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Make Sure. Ẹ máa pe nọ́mbà wọn 091-60-62-62-53 091-60-62-62-53.

0: dókè lọ́hún ń bọ̀.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara.
3: Dúkú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Make Sure àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣébí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpanyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpanyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́ ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Abba Make Sure láfi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànàṣẹ́ ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abba Make Sure kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 Abba Make Sure láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀ lù ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi

0: Gbogbo ọjọ́ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ. Bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́ ṣùgbọ́n tí wọn kò ní ìkejì. Ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ òǹkà lásán. Ìyá ni wọ́n, ọmọbìnrin ẹnìkan, mọ̀lẹ́bí àwọn kan, ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́, ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀. Ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ. Torí pé ìrìn àjò láti jẹ àbíyamọ kìí ṣe àdárìn, iṣẹ́ àjùmọ̀ṣe ni. Láti ilé oníkálukú dé ilé ìwòsàn, láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa, gbogbo wa la ní iṣẹ́ láti ṣe. Ẹ káàbọ̀ sórí ètò àbíyè, eléyìí tí àjọ ìyẹ̀ Áfíríkà ń ṣagbátẹrù.
1: Ẹ̀yin ìyá mi, ẹ tẹ́tí sí mi. Ṣé ẹ rí lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí a mọ̀ sí àbíkú? Bẹ́ẹ̀ni, nǹkan tí gbogbo wa máa ń bẹ̀rù, àbíkú. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a máa ń pè ní àbíkú? Òun ni nǹkan tí àwọn olóyìnbó máa ń pè ní resource incompatibility. Kí ló máa ń fa nǹkan báyìí ni pé bóyá a rí obìnrin tó jẹ́ resource negative, tó wá fẹ́ ọkùnrin tó jẹ́ resource positive. Ṣé ẹ rí ọmọ tó máa wà nínú rẹ̀ yẹn resource positive, ìyẹn ẹ̀jẹ̀ bàbá ẹ̀ ló máa gbé? Ṣé wá rí pé ìyẹn ti lòdì sí ẹ̀jẹ̀ tó wà ní ara ìyá? Tó bá bí ọmọ yẹn tán, antibody, ìyẹn àwọn nǹkan tí Ọlọ́run dá sí wa lára láti máa jà pẹ̀lú àwọn kòkòrò tó bá fẹ́ wọnú ara, antibody yẹn á ti rí ọmọ yẹn gẹ́gẹ́ bí ọ̀tá. Ṣé wá rí tó bá ti wá lóyún míì, tó antibody yẹn ti rí pé positive ló túnbọ̀ yìí, yóò máa kọlù ní kíákíá. Bó bá ṣe ń kọlù yẹn, oyún àwọn máa jábọ́, oyún àwọn máa jábọ́. Ẹ̀ẹ́kan ò rí pọ́bìnrin lóyún, ó ń jábọ́, ó ń lóyún, ó ń jábọ́. Ó wá máa sọ pé àbá àbíkú ni, àbí nǹkan báyìí ni. Kìí ṣe àbíkú o. Nǹkan tó fà á gangan nìkan tí mo ṣàlàyé fún yín yẹn. Ṣé ẹ rí táwọn wá sí ilé ìwòsàn lóòrèkóòrè, a ti tètè mọ̀ wípé resource positive lọkọ yín, resource negative lẹ́yìn. Ó ní abẹ́rẹ́ kan máa pè ní Rogam. À ti fún nìkan nínú oyún, à ń fún ní ìmíì tó bá bímọ tán. Nípa abẹ́rẹ́ yìí, àwọn antibody yẹn ò ní rí ọmọ mi tó bá ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá. Ṣé ó yé wa? Nǹkan mi tó tún máa ń ṣẹlẹ̀ ni pé ọmọ mi tó bá jáde pẹ̀lú irú oyún báyẹn, ó lè ní jaundice àbí kó ní anemia. Èyí ni a máa ń pè ní hemolytic disease of the newborn. Nípa wíwá sí ilé ìwòsàn lóòrèkóòrè, a lè dènà àwọn nǹkan báyìí. A dẹ̀ lè mójútó yín, a lè tọ́jú yín pẹ̀lú oyún tó wà nínú yín báyìí àtẹ̀yí tó tún ń bọ̀.
2: Ó ga o, ó dára kí ènìyàn ní ìmọ̀ o. Àǹtí mi, ó pàdánù ọmọ mẹ́ta lẹ́yìn ọmọkùnrin rẹ̀ àkọ́kọ́. Gbogbo ènìyàn ni wọ́n sọ pé àbíkú ni, pé babaláwo kan gbọ́dọ̀ dá sí, ó ná owó púpọ̀. Ta ló mọ̀ bóyá ọ̀rọ̀ Rogan yìí ló ń ṣe wọ́n? Àbí kí lẹ sọ pé mo sọ Ayọ̀ àti Fọlákẹ́?
3: Rita, ò parọ́ o. Mélòó nínú àwọn ìtàn nínú ìdílé wa, nínú àwọn abúlé wa, tí kì í ṣe àmúwá Ọlọ́run ṣùgbọ́n resource yìí?
4: Àti wọn ò ti tọ́ ibẹ̀. Tí obìnrin bá jẹ́ resource negative, ó ní láti gba abẹ́rẹ́ náà láti lè dáàbò bo àwọn ọmọ rẹ̀.
2: Ṣùgbọ́n àwọn tí kì í wá sí kílíníkì ńkọ, àwọn tó jẹ́ wípé ọ̀dọ̀ oníṣẹ́ ìbílẹ̀ lọ́wọ́ ń lọ sí ńkọ, báwo ni wọ́n ṣe máa mọ̀?
4: A ó sọ fún wọn náà ni, a gbọ́dọ̀ sọ fún wọn Èyí kìí ṣe àṣírí láti fi pamọ́. Inú ọ̀rẹ́ nílò láti tàn káàkiri.
5: Hello.
6: Ayọ̀.
5: Kẹ́mi. Kẹ́mi. Kí ló ṣẹlẹ̀? Ibo ló wà? Kẹ́mi, bá mi sọ̀rọ̀. Mo nílò láti dé ibì kan báyìí. Mo gbọ́dọ̀ tètè máa lọ.
7: Ṣé kò sí?
5: Rárá, àá tún máa ríra ọ̀kadà.

0: ẹ jọ̀wọ́.
1: Ẹ
0: jọ mama, kí ló wá lè fà á? Ó nú òwálẹ̀ lára wa rí nílé wa o. Àmì burúkú leléyìí o.
1: Màmá ẹ jọ, ó ṣe àsìkò láti bèrè ìbéèrè leléyìí. Ó nílò ìsinmi ní àkókò tó wà yìí.
0: A ṣáà gbọ́dọ̀
1: mọ. Àti wípé kò ń ṣe ẹ̀bí rẹ.
0: A ṣáà gbọ́dọ̀ mọ ohun tó fà á bí tábalẹ̀ lè dínà rẹ̀ láti má ṣe ṣẹlẹ̀ mọ́. Báwo la ṣe máa dá a dúró tí a kò bá mọ̀ bóyá oúnjẹ ni tàbí oògùn tàbí nǹkan míì tàbí.
1: Nígbà mìíràn, ara ní ìdí kan tí a kò lè rí láìlo irinṣẹ́ dókítà. Fún àpẹẹrẹ, a ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹ̀kọ́ kan kí Kẹ́mi tó pè mí ni. Nọ́ọ̀sì sọ pé ó lè jẹ́ nǹkan nínú ẹ̀jẹ̀, nǹkan tí wọ́n ń pè ní razors. Ó sì gbọ́dọ̀ mọ irú ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́lẹ̀.
2: Èmi ò mọ̀rọ̀ ẹ̀jẹ̀ tí mo ní. Ẹnikẹ́ni kò ṣe ìdánwò rẹ̀ fún mi rí.
1: Ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́. Kì í ṣe láti dá ẹ̀bi fún ẹnikẹ́ni, ṣùgbọ́n láti dáàbò bo ọjọ́ iwájú. A gbọ́dọ̀ lọ sí ilé ìwòsàn. Nígbà tí o bá ti lè rìn díẹ̀, a ó dán ẹ̀jẹ̀ rẹ wò. Tí ó bá jẹ́ razors negative ni, wọ́n fún ẹ ní abẹ́rẹ́ náà.
0: Abẹ́rẹ́ ṣá, láti ilé ìwòsàn, láì ṣe gbòógì.
1: Láti ilé ìwòsàn, oògùn pàtó fún ìṣòro pàtó yìí. Egbò igi náà kò lè dá ẹ̀jẹ̀ dúró. Ṣé wà á lọ àbí ò nífẹ̀ẹ́ sí Kẹ́mi?
2: Má lọ, mo ti nílò láti mọ̀.
1: Ó dára, a ó lọ papọ̀. Jẹ́ kí n bá ẹ ṣe tí ìgbígbóná kí o lè mu.
2: Ó ṣe ọ̀rẹ́ mi o.
3: Bí a ti ṣe ń ṣẹ́wẹ́lẹ́ abala ètò àbíyè fún tòní, ẹ jẹ́ kó wà ní ìrántí wa wípé ẹ̀mí àwọn ìyá ṣe pàtàkì bí ìpájà ṣe pàtàkì fálápìnì. Gbogbo ọmọ ló nílò ìlera pípé ní ìbẹ̀rẹ̀ ayé wọn. Àti pé bí a bá lè ṣera wa lóṣùṣù ọ̀wọ̀, a lè mú kí ìlànà ìbímọ ó rọrùn. Ó wá ṣe ń ṣe kẹ́ ẹ ní ìbéèrè tàbí àṣẹ̀yìnwí. Bẹ́ẹ̀ lẹ sì lè fẹ́ bá wa kọ́mọ lò pọ̀ bọ́ nípa ṣíṣe onígbọ̀wọ́. Ẹ kàn sí wa lórí ẹ̀rọ yìí 091-121-92038. Lẹ́ẹ̀kan sí 091-121-92038 tàbí kẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí ímeèlì yìí iyeafrica2@gmail.com. Bákan náà, ẹ lè bá wa dọ̀rẹ́ lórí àwọn ìkànnì ayélujára wa pẹ̀lú orúkọ Iye Africa. Ẹ má ka wàkàrẹ́ ìnínú dídóòlà ẹ̀mí, ẹ túbọ̀ máa fọn rere rẹ̀ káàkiri. Àbíyè àjọ Iye Africa ló ṣagbátẹrù ẹ̀.
4: A ò máa ti ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
6: Olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
7: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan bọ́ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064-60-6419 07064-60-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀.

0: bẹ̀rẹ̀ sí máa ta òun bí ẹ pé òun fi atarara ẹlòmíín bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíín bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Yemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-64-60-6419 070-64-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-64-60-6419 070-64-60-6419 àlàáfíà ara wo ní bíbí abẹ́ ojúbà.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sìn pẹ́ẹ̀lì celery
2: SELARIE salary
1: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ Maggi chicken flavour kan fún yín
2: ohun ìṣebẹ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Live it. My fault.
5: ADABA.
4: 889 Adaban.
5: Alagwara, Lalaru, Ibi Santa.
6: Ẹwà sọ́dọ̀ mi ni wí mímọ́ wí gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ayé di ẹrù wúwo lé lórí torí àjàgà rẹ̀ rọrùn òun níjọ kásàpò tó lè ṣọ kí ni center montel of destiny restoration tó wà ní ìgbàjọ walushi street ìwárọ̀kà àkókò nípínlẹ̀ ondo ń pe gbogbo ènìyàn níbi tọ́lọ́run ọba ti ń lo wòlíì rẹ̀ bí o alámòye kò ṣeun tì ní agbára àdúrà nínú ilé ìjọsìn ọ̀hún bí àwọn àkókò ìsìn wa ti lọ nìyí o ọjọ́jọ́ tuesday ni ẹ̀kọ́ bíbélì bẹ̀rẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 ìrọ̀lẹ́ Wednesday àkọ́kọ́ lóṣooṣù òun ni àdúrà orí òkè pẹ̀lú ìfàmì òróyàn ní orí òkè tó wà ní ìsàlẹ̀ ilé ìjọsìn wa bẹ̀rẹ̀ láti aago 7 òwúrọ̀ sí 12 ọ̀sán ìfòróróyàn yóò wà fún gbogbo ènìyàn every Wednesday òun ni àdúrà orí òkè ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta ní oṣooṣù òun ni ìṣọ́òru àgbàyanu máa ń wáyé nínú ilé ìjọsìn wa Friday tó kẹ́yìn lóṣooṣù òun ni àdúrà ọ̀sán kan òru kan ìyẹn last Friday of the month

0: kojo onu kodo
1: ise owo awon ara bi tin somo ologo domo lofo ni
0: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
0: le lowo
1: alhaji agba baba la no spiritual
0: okunrin dan dan
1: eyikeyi aisan ara
0: o sese bere tabi olojo pipe
1: mommy sam fe
0: asiri bibo
1: eyonu ebi awon agba
0: baba la nu kaju e
1: agagbonu agba
0: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
0: n lo fun interview
1: eyonu agba lu koja be
0: awon kan ba di alhaji agba
1: yo
0: tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyun iju asiri bibo
1: atude asina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday nilu akure
0: nla fe joshon
1: folo kada pe
0: ile baba laanu
1: ide mango loki ogba lo nlo
0: saturday and sunday
1: le ri baba laanu
0: nina god plaza opposite alafia hotel
1: lojojo
0: monday and tuesday
1: le ri baba laanu
0: ni bakusa street
1: opposite ile iya bakusa
0: ilu ore
1: telephone
0: 006 397 0829.
2: Eyi ni lati so feyin ti egbo ilu meta pere le ti le ri office baba laanu alaji agba yato sawon ilu meta eta ta baro eni to so fun yin wipe alaji agba baba laanu nbe nbe kan o nbe nigba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo wednesday thursday friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa lafe junction e ba won soro wipe ki won o gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san o so lagbaro lodo mare ilu keji ni ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo ni ilu ore ibe le si ti ri baba laanu ni ilu ore o e mo gbagbe ilu kan to ko ni ilu owo nipinle ondo saturday atojo sunday njo meje ijeun le le ri won ni ilu owo ni na god plaza ni doju ko ile itura lafia hotel ko pe meje te ba ti debe abusebuse ere lati akure te de ilu ore ore to fi de ilu owo ko sibi ti owoja baba laanu de nipinle ondo namba kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni obo se fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori namba yi 08063 97 0829 08063 97 0829. Wọ́n ń pikini kan ní ìyọnu àgbà ló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnu àgbà ló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ baba laanu alaji agba kan ṣe ìyọnu àgbà ló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ a máa gbàdúrà kọ́lọ́ mọ̀ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wa ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnu àgbà lóye lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
3: Ẹni sóyìnbó ayé nílé àná ẹ̀
2: láti. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rán àkìkan ni. Ẹ wàá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbà ló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín. Ẹni tán ló ń bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọ́nú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sítayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè.
3: Ó
2: ìdíni ti alhaji àgbà baba láàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. ilé ètò ọhún kìlọ sí ìdálé lórí àkọlé wọlé afẹtọ náà ni ẹyọnu àgbàló. wọn ní agbélu àgàló àgàló gàràgà kọjẹ ká mọ bí ayé ń rè. ọ̀rọ̀ ìyọnu àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún ṣe ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́ ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ó dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ ká wò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń bọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín. Bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ńbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín ní kò lè dín ṣú ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kò jó òlú kò dó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Promisan faith.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Kò
3: oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti ala firan
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday nilu Akure
3: in la fe joshu
4: sopolo kada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
4: ele ri baba laanu
3: nina God Plaza opposite Alafia Hotel
4: lojojo Monday and Tuesday
3: ele ri baba laanu
4: ni Bakusa Street
3: opposite ile ya Bakusa
4: ilu ore
3: telephone
4: 006 397 0829.
5: Live it, live it, my father.
6: ADABA.

0: turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
2: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63.

0: tó bá má sọ wàwà tó fi kúnlẹ̀ gbẹgbà.
1: Ìwà tó yá ni bàbá yẹ bá gùn.
0: O ṣe. Owó orí bírí làwọn fi ń san.
1: Ìkúlé ọlọ́run ó bọ̀ jẹjẹ.
0: Ẹ̀lẹ́ ń bẹ̀ ọmọ kí níbi ẹwà tẹ́ gbé ti ń gbọ́ wa.
1: Ìkúlé ọlọ́run ó.
0: Mo sọ́lẹ̀ ẹ̀kan mo láàkó ọdún ẹ̀ní ọ̀làlà awó ọbẹ̀. A ti sọdún ọdún ní, a tún ti mọdún ọdún ní, a tún ṣe ẹ̀mí ìtowó tọmọ. Ìtì igi ni òyí gbìrìgbìrì rájà wọn ní babaláwo ọjọ́ kìíní tán ṣe fọ́bẹ. Wọ́n ṣe fáfọ́bẹ ọbẹ̀ bọ́bẹ̀ òbánú ọbẹ̀ kìí kú. Ọdún láwo ẹsẹ́jì rò láwo àfàkà ṣèyí ṣàmọ́dún awo àrò òsíko. Ẹ̀ẹ̀rí ọdún fún àgbáyé tèní. Ó dùn ó lárinrin kódà ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí. Ohun tó bá ti wà lákọọ́lẹ̀ ni ó dásìkò kan n ò rò pé n ó lè yọjú sọ́dún fún àti ọdún ní mọ́. Ọlọ́run ọba tó ní pé kéèyàn má ku ẹnu gbà mí ohun tó bá apá tó bá ń dùn yàn á kì í fi síbì kan àbí báwo ló ṣe ń sọ. Noah Sembella Ogebu Sembella. Noah Sembella tó a jọ sọ̀rọ̀ nípa ọdún fa. Ọwọ́ ní kí ló ṣẹlẹ̀ Mr. Westco ló ayé gbọ́kọ̀ fún wọn. Olémi ò lè rìnrìn pé mo lè lọ mọ́ nítorí bó aró gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Eléyìí tá a fi repo gan-an ló ń lọ lọ́ọ̀kan. Ṣé owó epo ni ó wà á jẹ́ pé kọ́ fà sẹ́yìn láti má dọ́dún fún òkè tasẹ̀ ń lè fẹ̀. Ìdá wọn bá jẹ́ pé tó owó epo òun ni ìwọ fọ̀rọ̀ ọ́lẹ̀ Elédùmarè ó kájú ẹ̀. Yóò sọ ọ́ di ìrọ̀rùn mọ́ ni ẹ̀ ajá sí pé kí n máa lọ fẹ́ ni mo ní. Abáníká rówó mọ̀ sí ohun tó dàbí pé ká gbọ́kọ̀ ara ẹni ká gbé ká gbọ́ ìlú ilé ìfẹ́ ká tún sọ̀rọ̀ àjìjà wa ń bẹ̀ ọlọ́ọ̀lọ́sẹ̀.

faraba ìṣẹ̀ṣẹ̀ àgbáyé. Bàbá Awore ni a kú ọdún èní. Ọlọ́ta Àdìmúlà Tìlá Ọ̀rọ̀gún a kú ọdún èní. Òkè Tasẹ̀ ó dùn mìrìn gèdè ó dùn dáadáa a dúpẹ́. Ṣùgbọ́n Arífàjogún Babaláwo ọ̀rẹ́ mi Arífàjogún bóun bá ń gbọ́ mi èmi àti ò pàdé lókè Tasẹ̀ ńlẹ̀ ìfẹ̀lẹ́ ni o. Bẹ́ẹ̀ ó dẹ̀ ń bọ̀ bóyá ọ̀la ni ó tó yọjú nítorí pé ó dọ̀la kí gbogbo ẹ̀ kó tó kásẹ̀ kó ńlẹ̀. Bẹ́ẹ̀ náà ni Tóyìn Ajígbọ́n ti fa ńlawẹ̀ Èkìtì ń bo lọ wà n ò rí olókè Tasẹ̀ lénìí ṣé ò sí. Gbogbo ẹ̀ ń dùn òun lárinrin káyé ó rójú kìlù ó tòrò kí gbogbo ẹ̀ ó dáa náà ni. Ọdún tó ọdún ọdún ni láṣẹ yìí ojú tó mọdún ni yóò ṣe tẹ̀ mí. Tówó tọmọ. Akànnì mọ̀gbọ́ kò kì í pọ́dúnjà ẹ̀mọ́ wù gbogbo wa pátá á tún ṣẹ̀ mí ọ̀làlà láwọ ọ̀bẹ. Máa bá sọdún ní tán á tún ṣẹ̀ mí sí ọ̀làlà láwọ ọ̀bẹ. Òun ni mo ṣe sọ pé ti igi ni òyí gbìrìgbìrì rájà àwọn ní Babaláwo ọjọ́ kínní. Rọ́sáfá fọ́bẹ. Ọbẹ̀ nìyí tí ò bá nù kì í kú. A ní sọnù máyé lára pẹ̀láṣẹ Èdùmàrè àtijọ́ mọdún ọdún tó ń bọ̀ ni. Ṣùgbọ́n káyé ó rójú kìlù ó tòrò kí gbogbo ẹ̀ ó dá láṣẹ ìwúrelé lórí. Gébú Sẹ̀ḿbẹ́là. Ọmọ ilẹ̀ olùjẹ́ ò jẹ fọ̀n ni ìkàrẹ́ àkókò ló fi ṣebùgbé. Ojú òní tiọ̀ ó rí i dájú pé àfìgbà tí mo wọ ọdún Fálẹ́ni.

ta ọdún lẹ́yà kọ̀kọ̀ sìsì a máa lọ gbogbo ìjẹ̀bù. Ìjẹ̀bù òde kọ̀kọ̀ sìsì ń lọ ń bẹ̀ àgọ́ òwòye ní ìjẹ̀bù gbóni. Ọjọ́ tí mo wọ ìjẹ̀bù òde ní ọjọ́ kẹta ọdún lẹ́yà. Ni mo tó mọ̀ pé lóòótọ́ àti lódodo àwọn ọmọ ìjẹ̀bù wọ́n gbá fẹ́ wọ́n yáàyè púpọ̀. Mo tún kú níjẹ̀bù òde mo tún gba ọ̀nà lọ́ta àràtà ó tún di ẹ̀pẹ́ alárò ògúnmọdẹdé. Mo dẹ́pẹ́ alárò ògúnmọdẹdé ń ṣe ní pọ̀pọ̀ sìsì ọdún ojúde ọba tóun náà tún ń lọ ńbẹ̀. Bóo ló jẹ́? Àtẹ̀wọ̀n ètí ìrí nǹkan kan. Mo ngba mo dere mo lo lo ni ojo keji ngba mo wo sagamu gbogbo e ndun popo sese won ni gba lan lan ode yi na se odun ojude oba ti gbogbo e ndun to nla ririn.

0: mọ̀ ń kọ àwúsí nílé aládó ó sì mọ̀ ọ́ ní dùrùmọ̀ ní àwúsẹ̀.
1: Ó
0: mọ̀ ọ́ níwọ̀n ràn bára pétú.
1: Ó
0: mọ̀ ń lé alágbẹ̀dẹ àràdà.
1: Ṣé o bóyá kàn ní lọ́la?
0: Níbi wọ́n gbé rọgbọ́ àgbíndì.

mọ̀ ní Daniel Arembi Àjòjì gbé forí tì sí. Ní gbogbo ẹyẹ oko tí a ń dákẹ́ lọ sírí sírí sírí. Ọ̀dẹ̀ wa ń bi mí pé kí ló dé tí mo kí wọn nífẹ̀ẹ́ tí wọn ò jẹ́. Wọ́n ní ẹ̀jẹ̀ àtìjí ìjí kùtùkùtù báyìí. Òun náà lọ̀rún tọ́ pẹ̀lú onífẹ̀ẹ́ tí ń rojú ara wọn. Wọ́n ní kí n wá dájọ́ wọn fún wọn. Sọ́ní Muba ẹ̀ ǹlẹ́ ń bẹ̀rù. Dájọ́ wọn fún wọn. Ọlọ́mọ kékeré kankan kì í dájọ́ àgbàlagbà nífẹ̀ẹ́. Ìbá ṣe pé wọ́n ń dájọ́ àgbà fẹ̀ ńkọ́. Bá sọ pé onífẹ̀ ló jàre ọ̀run tọ́.

0: ọmọ eléyìí tó fi dúdú bora ń kọ. Màá ní kò nlẹ́ ọmọ àdújà ọmọ olúwọrin. Ó fún eyín wọn ò jólé. Èèyàn pupa wọn ò sóògùn ẹwà lọ́tọ̀. Àtijọ́ tijọ́ tó sùpá ti ràn kò gbé aṣọ ẹnìkan kò gbẹ́ rí. Kò gbẹ́ nìkan lásọ rí. Ìyẹn dá fún sáyé sọ̀run òbíní. Bàbá máa gbéko níyàwó. Ó máa gbéko, ó máa gbé níyàwó. Ẹgbà tí ó bí, ó dẹ̀ bá tọ́lá. Ẹgbà tí ó bí, ó bí asùnlá. Ẹgbà tí ó bí, ó bá sùgbàdà. Ẹgbà tí ó bí, ó bá sùn nẹ́nẹ́.
1: Ẹ máa gbára kò sọ́nà àgbà dí Nàìjíríà tán ni.
0: Ó bòdì ìgbà ó fi sọ́rùn. Ó bílẹ̀kẹ̀ ó fi sálá oró òdì.
1: Ẹ máa gbára kò sọ́nà àgbà.
0: Ó bá mọ́nà sẹ̀. Ó bá mọ́nà wọ̀. Ó bá mọ́nà ṣe tààrà dé fẹ̀.
1: Lórí torí òjò.
0: Ose.
1: Olùdó àlága àdá òjò.
0: Kò sóhun tó dùn lẹ́yọ̀.
1: Èrí òjò.
0: Ẹyìn kára ó lé.
1: Èrí òjò.
0: Ara yín le àbí ò lé.
1: Ta lórí ẹyin òjò.
0: Ara tèmi le koko ko bí ọta.
1: Ìyá dàgbà.
0: Àní fọkùnrin lọ́gbà ara pápá ń tẹ́tú.
1: Jọjà lọ́jà ó délé kọyán.
0: Ose.
1: Ara ilé o mọ pé ojo ja lọja. Ara ọjà o mọ pé ojo délé kọjá.
0: Ẹyin tẹ mọ tẹ mọ nípa kẹnẹrí dáadáa. Tẹ ti fi kẹnẹrí sọ̀rọ̀ àjìjà tipẹ́tipẹ́ tẹ fi sọ̀rọ̀ àjìjà bọ̀ tẹ fi ṣe fàájì. Ẹ wá ọdún wo làwọ̀ ìjáde náà.
1: Ojo ojo ojo ojo.
0: Ọdún tó fẹ́ jáde yẹ ò fẹ́ dà mí lójú rú díẹ̀ njẹ́.
1: Njẹ́
0: ìṣọdún. Èmi mọ̀ pé ọdún 1977 kọ́. Ọdún 1974 kọ́. Ọdún 1975 sí 76. Mo ní kán bí èmi léèrè ní pé ọdún 1976 ló jáde. Bóyá 75 bí 76. Ẹjọ́ ẹ kàn sí mi lórí ẹ̀rọ tèmi ní àtẹ̀jíṣẹ́. Táwọn tó mọ̀ ni omi sọ pé ẹni tí ò láìdí àkómú kó sọ pé báyìí kó dárúkọ sí. Kò orúkọ sí kí n bá lè kí látẹ́gùn ìyẹn kọ́ o. Ẹ mọ̀ pé láàrin 1976 tàbí 75 làwọn yìí jáde.
1: Ọmọ
0: dá mi lójúmọ́ dáadáa ni.
1: Ojú àbájì yẹ kàbá lórí ẹ̀yìn.
0: Ose.
1: Ojú àlọ́jà ó délé kọyán. Ara ilé.
0: Àwọ̀ yìí.
1: Àlọ́jà. Ara ọ̀gá.
0: Ní ìwé kẹ́pẹ̀ mi látẹ́gùn, mo ní ẹkàn sí mi lábẹ́ lórí ẹ̀rọ ayé àtẹ̀jíṣẹ́ yín ni mo pè é.
1: Ojojojo ni torí ojo.
0: Ose. Àwọ̀ yìí ni mo sọ pé. Kẹ́dẹ́rí fẹ́ lọ rìkọ́ọ̀dù lọ́jọ́ náà lọ́hùn. Ǹjẹ́ kí sẹ́ṣọ̀n tiwọn tó bẹ̀rẹ̀ nígbà tí ó dé stúdíò tán. Kí wọ́n ṣe fàájì ara wọn. Ose. Máa gbádé kóńgà. Kí wọ́n ṣe fàájì ara wọn. Fàájì iná ní inú mu tó ń ṣe lọ. Kẹnẹrí náà gba nǹkan rẹ̀ sára. Nígbà tí kẹnẹrí ó fi gba nǹkan rẹ̀ dáàyè kan. Ó tó di pé àsìkò tí wọ́n dé tí wọ́n wo stúdíò. Kẹnẹrí ti gbó oorun ti kùn ó ti sùn lọ. Ilé Adé Kóńgà. Ose. Tá a bá ń sọ̀ nípa àwọn oníkóńgà tàbí oníbóńgò. Adé Kóńgà kò sí gbẹ́nu ẹ̀sán lọ́rọ̀ ẹ̀. Tá a bá ń sọ̀ nípa àwọn onílùú tó pọ̀ rẹpẹtẹ bí ìlú mẹ́fà ìlú mẹ́jọ yẹn. Kò sẹ́ni tó lè sọ pé kí Adé Kóńgà bóun ni tiẹ̀ ṣe jẹ́. Nípa bóńgò kẹ̀dẹ̀lélé yìí. Captain Samson Ogunlade. Ẹnìkan kan si mi lori WhatsApp yen. Ode 1976 to jade. Okay.

ọ̀sẹ̀. Omi ọlá sọ̀tọ̀ láti ìkàrẹ́ àkókò ọmọ ilẹ̀ olùyí ò jẹ́ fọ́ni. Ẹ̀gbọ́n mi ni. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń. Ẹ bá mi tọ́jú inú àṣẹ̀ǹbẹ́là. Ẹ wà ò gébú ṣẹ̀ǹbẹ́là.

0: nígbà tí wọ́n wọ studio tán wọ́n ti pẹ́ kán bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ò tí ì wọnú studio ìta rẹ̀ náà sì wà kán sì ṣe fàájì díẹ̀ kí ó tó kàn wọ́n kẹnẹrí ti sùn lọ àsìkò wá tó báyìí ẹ pé kẹnẹrí wọlé ojú oorun ló wà wọ́n wọ́n ní kán má ji kán filẹ̀ kán filẹ̀ ó sun oorun yẹn dáadáa nígbà tó máa jí bàlàbàlàbà ìpẹ́ ákí ló ṣẹlẹ̀ kẹnẹrí wọ́n ti pè wá táyì mú wá ti tó wọ́n ní kán fi ilẹ̀ kẹsùn dáadáa ó yáyáyá nígbà tó máa wọ studio ọwọ́ tí wọ́n ń bá bọ̀ léléyìí àdóhùn àtàwọn ọmọ aláre rẹ̀ ètò tí wọ́n ń pa oúnjẹ àwọn ẹnjiníà lẹ́nu pé iṣẹ́ àwọn ará bíi ó wà nú ẹ̀jẹ̀ wọn ni ìṣèyàn bá ti mọ̀
1: ọmọbìnrin
0: tí ọdún 1983 kọ.
1: jíjẹ nìyàn lọgbẹ mi jẹ kò mi ò ìfìmàrè mi jẹ.
0: nígbà tí.
1: ọ̀bàdì wa ló pé wa jẹ́ kó wa ò fi ṣe ṣe ọwọ́ àmọ́ ẹ̀dá kankan.
0: kfc tó ń fò bí ẹyẹ ó dilẹ̀ japan wọ́n dé japan tán kò jọ bí ìkùnsínú kan láàrin wọn àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ ọmọọṣẹ́ fẹ́ sọ jálẹ̀ ọmọ kfc ṣàfọgbọ́n ṣe é. wọ́n ba gbogbo nǹkan jẹ́ mọ́ òun lọ́wọ́.
1: wọ́n bá mọ ìbàdí.
0: bọ́tà òun dá sí i pé àwọn olóòdó kí ló dé tó fi rí báyìí kí ló dé ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lórí owó náà ni. wọ́n yarí fúnra wọn tán ṣe ó dáa kí lè fẹ́ báyìí kàṣábà yìí ṣàwò ni. wọ́n ṣe gbogbo ẹ̀ tán.
1: ọmọ aláyé ọ̀lọ́.
0: ẹ wá gbọ́.
1: ọmọ aláyé.
0: nígbà tó wá dàsìkò tí ṣòwò máa bẹ̀rẹ̀. ọmọ aláyé. bẹ́ẹ̀ni
1: promoter
0: tí wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú yẹn náà ni.
1: ìyọ́nà
0: aláyọ̀ ni. ó jẹ́ pé wọ́n kópa ní japan àwọn náà tún gbégbá orókè jù.
1: ọmọ aláyọ̀ ni.
0: ẹ̀fún wa nílẹ̀ wa ń bì.
1: aláyọ̀ ni.
0: àpá jùlọ lágbo fàájì.
1: ọmọ aláyọ̀ ni.
0: ọ̀sẹ̀.

ọba yọ orin kúrò ṣùgbọ́n ẹ̀rù tún ń bà mí pé àwọn ti kẹrẹ rí kọ́ máa ma képè bọ oúnjẹ tó ń lágbárí lẹ́yìn kúlé níbi tó ti ń gbọ́ wa.

orin yìí ni wọ́n ní wọ́n rìkọ́ọ̀dù tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi akìwọ́wọ́ lọ́fi ń rẹ̀rìn. Ìdí abáni wípé ohun tiẹ̀ ọwọ́ bass tó ń lò òun tún fẹ́ yàtọ̀ sí. Gbogbo àwọn ohun akẹ̀rírí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀. Bí akìwọ́wọ́ tó jẹ́ pé nígbà tí ó darapọ̀ mọ́ kọ̀mọ́ndà.

nígbà tí ó dọdún 1977 commander wa gbé àwo mi jáde Adam and Eve. Adam and Eve. Níbẹ̀ ló ti mu. Ló ti yànnà náà ẹ̀ dáadáa fáráyé gbọ́. Àwọn èèyàn bá ń pé.

bí ẹmùké tó bá ń ṣe ẹ rí i kọmáńdà ló máa ń pè kọmáńdà ló fẹ́ rí. Òun ló fẹ́ rí lọ́dún náà lọ́hùn-ún. Ó ti mú un, ó ti kó un papá mọ́ra pẹ̀láwo orin. Ẹ ǹlẹ́ ń bẹ ọmọ kí yín. Balẹ̀ ni Ọlọ́run dá àyàn.

ilé ẹ̀mùkẹ́ ni gbogbo èèyàn ń parí kiri ló ń pariwo kiri níkẹjà bẹ́ẹ̀ ilé ìtú kọjá bẹ́ẹ̀ àwọn kan wá pé talẹ́lẹ́ yìí ọlọ́kùnrin gbajúmọ̀ abẹ́kúta ló ti wà àwọn kan júwe rẹ̀ mọ́ ITT. Àwọn kan ń júwe rẹ̀ wọ́n lọ́rẹ̀ẹ́ lòun àtàwọn aláṣẹ ilẹ̀ yìí. Láwọn tí wọn ò dámọ̀ dáadáa ni àwọn tó ń dámọ̀ dámọ̀ dáadáa. Ọlọ́run ló ṣẹ̀ṣẹ̀ lálé ńlẹ́ mọ́lẹ̀ níkẹjà yìí. Ilé tó dàbí ààfin ọba lọ́jọ́.

0: God, hallelujah.
1: Hallelujah.
0: And you just logos. Ọlọ́run ìbàrẹ̀ o.
1: O Lord, we worship you.
0: Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá o.
1: The creator of all.
0: Agbanilá.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fúnni.
1: The one that gives victory.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́tù se lénu.
1: Even for what you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: We thank you for praying over our children.
0: Torí pé ẹdẹ tí yín sílẹ̀.
1: Because you answered us.
0: Ẹ̀yin lẹ ní kátètè gé igi ìlú lẹ̀.
1: Because you quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: God begins to bring branches.
0: Kátètè ṣẹ́ ogun yìí.
1: God quickly cut down the battery.
0: Kó tó dá ta ọfẹ kó dà. Gbogbo àwọn abiyamọ tó ti ṣetán lónìí.
1: All friends are ready again today.
0: Wọ́n fẹ́ gbàdúrà.
1: They want to pray.
0: Àdúrà ló ń gbà.
1: Only prayer answers.
0: Ṣé ẹ ti kó fọ́tún ọmọ yín sọ̀rọ̀?
1: Àdúgbò tó ti lẹ́bi tọrẹ.
0: Gbogbo ìtẹ́jọ́ ìwà mọ́júmọ́.
1: All of you that join us overnight.
0: Ní òru mọ́júmọ́.
1: Overnight.
0: Ó lágbára
1: o. It was so mad.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: I must to tell you.
0: Ègún tí ò lè mọ ja ọmọ ológun lé yín.
1: That case
0: that was fine
1: to
0: let Egun like father like son.
1: Guest of like father like son.
0: Like mother like daughter.
1: Yí
0: dànù lórí mi. Ẹ̀yin ọmọ mi o. Ohun tí mo là kọjá. Ẹ ò ní là kọjá. Èmi àti àwọn ọmọ ìyá mi. A ò ní jagun táwọn òbí wá jà. Gbogbo ẹ̀yin òrìṣà ìdílé. Májẹ̀mú ìdílé.
1: Ó
0: ń perí wa wá jìyà.
1: Ẹ
0: máa ṣòfò dànù.
1: Ẹ̀yin
0: májẹ̀mú ìdílé tí ẹ lá máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlẹ̀ ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn. Ìṣẹ̀dá mi o, àyànmọ́ mi o, àyànmọ́ àwọn ọmọ mi, jáde nínú yàrá òkùnkùn, gbogbo bíta tì ọmọ, a jáde ńbẹ̀ lónìí o, kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé Jésù, àtòhun àti yẹ́ ẹ̀nà so mọ́lẹ̀, ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́, nínú ẹ̀mí ni o, a jáde o, àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa, fi ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ́ ìyàtọ̀ ọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbàṣà fẹ́ẹ́ tó bá lè gbà á madabale kadabiri abiyale jìrà sa. Mina lé kàfá dàbí ìlíyàtà. Mo di ọwọ́ olúwa mú. Mo fọ ń jáde bí ìwòlí ọlọ́run. Egun asọ́nidẹ̀rù ẹ̀yìn. Àti egun asọ́nidikorofo. Tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú. Tó mọ̀ ń kí ẹ̀mí ológo kúrú kó gbiná dà orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ́ orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ́ orí ọmọ rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ́. Mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó ń fègún àtogun jà yín back to sender back to sender back to sender back to sender in the name of Jesus. Gbogbo ẹ̀yẹ kẹ́mbí tẹ̀ wá pẹpẹ tó dìde ogun sí mi bí mo ṣe ń kí hallelujah pẹpẹ ìyálulẹ̀ pẹpẹ tó ń perí mi níbi bí mo ṣe ń kí hallelujah ògo òsánà iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe àmì ṣe àmì ṣe àmì ẹja lọ bí pẹpẹ wa hallelujah méje
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah!
0: Ekoju sana keji.
1: Come to the next place.
0: Ogo nigba meje.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Elo na keta.
1: Top place.
0: Osana nigba meje.
1: Osana, osana, osana, osana, osana. Hosanna.
0: Ana kari ye.
1: Iye. Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Iye. So pe Jesu ye omo mi ye.
1: Jesus is my student leave.
0: Jesu ye ise mi ye.
1: Jesus is my work leave.
0: Lati oni lo.
1: From today.
0: Gbogbo ibi ti o ta ba ran.
1: Ani ni gbo ese gba eni.
0: O pada sori won.
1: Back to sender.
0: Se ami. Se ami. Se ami.
2: Ora yi ti

0: orúkọ mi tó yìn ọmọdún mi láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà tán ní kán dáwó. Wúmọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣáà wá dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí yẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàgbà.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìí rí yẹn. Ìgbà tó tún mọ ya bọ́mọ mi ṣe pè mí nípa òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra lẹ̀ fún mi. Mo tún lè ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.

0: orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then, mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So bọ́yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́, pásọ tíje kán gbójú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, ẹ̀ la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa, ó ti wà lọ́ American sẹ́yìn.
1: Ọ̀rọ̀ yìí.

0: Oluwawa. Ètò ìsúná àwọn kan ń fẹ́ ìwòsàn.
1: Bible their finances need healing.
0: Iṣẹ́ àwọn kan ń fẹ́
1: ìwòsàn. Bible their work that need
0: healing. Tó o bá lọ ka Matthew.
1: If you read that book of Matthew.
0: Chapter 10.
1: Matthew Origawa.
0: Láti verse 1.
1: From verse 1.
0: Ó rán mi.
1: He sent me.
0: Láti wá bá ọ.
1: To.
0: Ó sì fún mi ní agbára.
1: And he gave me mandate.
0: Lórí àìsàn.
1: Ó bẹ́ẹ̀ mi sí
0: rest. Kàbí bẹ́ẹ̀lì fún mi
1: o.
0: Nígbà tí ó sì pe
1: àwọn
0: ọmọ ìmí èjìlá sí ọ̀rọ̀. Ó pè mí mọ́ wọn sá.
1: Ó
0: fi agbára
1: fún
0: ọmọ gbogbo àrùn ayé agada baba sada enene meruba agaba legada ayabina nwete for
1: this oúnjẹ mi láti ṣe
0: lẹ́yìn ema sada ya gbogbo ẹyin tẹ ṣàìsàn ẹdìdẹ àìsàn jáde lára rẹ orú àìsàn lórúkọ
1: jẹ
0: kò jáde ayé agada basa àtòrí ẹdí àtẹlẹsẹ gbogbo ọfà tó dúró síbẹ̀. Ní odidi ẹ̀mí tó náà fẹ́ pa ọ́ ọfà tó jogún ẹ̀ àìsàn jogún bá eléyìí tó kó lára ọkùnrin eléyìí tó kó lára obìnrin eléyìí tó ń bá ilé ìwé àìsàn tó bá fẹ́fẹ́ wọlé àyà yóò pa àwọn
1: àlejò
0: wọn ó fi bẹ̀rù jáde níbi kọ́lọ́fì
1: wọn
0: gbogbo ẹ̀yìn àìsàn ẹ jáde orúkọ Jésù oyè ọgbà ìwòsàn yẹ kí ọwọ́ rẹ máa rọ ọfà.

0: Àìsàn farapamọ́ iná gbẹjà ọwọ́ àìsàn jáde látọrí dé àtẹlẹsọ awo yìí sí máìlì kìlọ̀ Isaiah chapter 1 verse number 4 a ó ti lù yìí sí mọ́ ẹ̀yìn ó máa sọ tẹ̀síwájú ó láti àtẹlẹsẹ títí fìdí orí látọrí dé àtẹlẹsẹ kò sí ìlera àfi egbò tó rà.
1: Ó
0: ní wá torí a ò fi òróró kò
1: wọ́n
0: mú òróró fi sórí ẹ̀ fòróró sórí ẹ̀ fòróró sí mú omi má lè gẹ̀dúsà gbogbo ẹ̀yà ìsọjọ́ tó pẹ́ ẹgbọ́ ọ̀rọ̀ olúwa ibo lẹ farapamọ́
1: sí
0: ó yẹ gbẹ̀dà HIV tuberculosis
1: hepatitis B
0: maya high blood pressure diabetes egbeja malekede bale abazundali gada aran mi nipa ororo
1: ni
0: me ne se dia tori James chapter
1: 5
0: verse 14 to 15 o le n ba size
1: is that what I see
0: kan mo to awon agba
1: wa
0: ka fi ororo
1: ku
0: o ma le sori ola
1: Sunday
0: ibi to ba wa gbogbo ẹka ijọ
1: wa
0: anointing for
1: healing
0: o ma mu oyin kan dani o de mu ororo dani abẹ́ẹ̀ ni sa iṣẹ́ to lagbara
1: ni
0: omi ma duro de ẹni church gbogbo ẹyẹ ni ẹgbà ìwòsàn kàwé James fún mi 5:14 ẹ ń bá ṣàìsàn nù yín kó pe àwọn wòlíì ká gbàdúrà sórí rẹ kí náà ní ká fi kù lórí òróró ni wọ́n ní á lò fún ẹ torí à tó ń bèrè pé wà ìtàn fún inú òróró end of the month that òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn èmi máa fún ẹ ní ilé
1: rẹ
0: ó dẹ gbọdọ kú toró wúlò máa dálé gẹdúà ó ní kú bá ó rí àwọn abàmì sẹ́tọ̀ mi ilẹ̀ àánú yẹn
1: sí
0: gbogbo èèyàn ẹ gbàdúrà ìmọ̀fẹ́ rádọ̀ ẹ̀mí ikú jáde lára ó máa lọ túlọ̀
1: sí
0: ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó máa fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ ọfà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde
2: ẹ bá mi yin bàbá lógo mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ mi ni irun tó yin adéníjì láti ìjẹ̀bú òde mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ó ṣoun lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school ìgbà yẹn ó sì wò ó wà ní ẹnu ìkọ́ṣẹ́ so ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí so nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé so mo ṣáà tẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn so abẹ́ igi níta ń bẹ̀ yẹn la wà ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣe é kò lọ ra pure water èèyàn kan kò fi gbàgbọ́ ṣe mo wá sọ fún ọmọ mi mo ní lẹ́ẹ̀ni ni ogun ìmáṣẹ́ ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣe owó rẹ̀ ní kúrò ń bí o mo ní o máa ṣe lórúkọ jésù so mo wá ra pure water yẹn ó wá ní kán mo sókè so ó wá ní mọ́mì mi ẹ má sún mọ́mì o ó wá mú pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ mọ́ nǹkan tán fi òkúta yẹn ṣe lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sún mọ́kùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún ṣé mọ ọmọ obìnrin ni mi ìlè má bá rìn ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́ obìnrin ni ọmọ yẹn kò ń ṣe pé ó ń wọ́ ọmọ o but ogun yẹn ṣẹ́ ki le mo pe yes olorun wa lori oke yi abi omo yen wa school so omo yen ti po omo dun so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi awon nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa sibi mo ni o ma tun ni mi so nijo yen la tun wa sibi ni baba ni awon to nwoju olorun o nohun o le jade jare pe so hun wo omo ni mo nohun wo omo o le duro sori omo kan mo ni to ba se bo se nlo si ile anu yi meji ni ko toro o de lo lo to pelu bi owo te yo fun pelu gbogbo awon eyan gba to dele anu o gbadura osu keji o mi si period we a lo se scan won ni sack meta ibeta so gba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele to pe dupe lowo olorun awon omo na gbe wa yi
3: melo le ni ko toro
2: meji ni sir
3: meji
2: be ni sir
3: o wa lo loyun meta
2: be ni sir
3: ayin gba ti o je ke meji le de biri ibeji lo ko wa yo
4: hallelujah
3: ibeji re o
4: thank you jesus
3: gbogbo awon to fa ibeji
4: all those that want twins
3: mo fi anu bere
4: with mercy I ask
3: o ye gba ibeji ba
4: receive your twins amen
3: e gba ibeji
4: amen
3: e gba ibeji
4: amen
3: in jesus
4: amen
3: olorun wo awon mo
4: amen
3: o da won si
4: amen
3: in jesus
4: amen
3: mo gbadura
4: I pray
3: arugo elekisa
4: that get get
3: to logo re oni fo
4: see your name we don't speak
3: ile gbe
4: so
3: ah e can be there olorun ti a ori o
4: the disciple god
3: ba mi se ogun airi
4: god can be disciple but
3: awon ogun airi lona afefe
4: there is disciple but to see there
3: won ti je ise obirin kanu
4: ba so they finish your
3: won ti ba se yen je
4: destroy that job
3: owo airi de ni
4: and it's an invisible hand
3: gbogbo eyan ke
4: everybody shout
3: olorun ti a ori
4: invisible god
3: ba mi se ogun airi
4: god can be invisible but to
3: me to fe so mi di korofo
4: that's to empty me
3: oyo oh, yeah, yeah, yeah.